Nigeria,

0: radio fɛ afeju radio afedefɛ yɔ apata ede oku fɔfɔ agbede amɔ wi ohun to ba jɔra wọn la wa fi diwọn ara wọn nile iṣẹ radio ti wa àwọn èèyàn tó dáńtọ dálẹnu dá lóhùn ní pèlè ìfẹsẹwọpọ àmẹjẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ọdún tó bá gbọ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípayọ àwa làgbà níbi ká sọ dídùn lédè igbó ọgá ni wá nínú ìjìnlẹ èdè bó fẹ bó ṣe lédè yorùbá pọnbélé níbi ká má fe pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹnu iṣẹ òun ìmọ ìjìnlẹ ló jẹ tó gbangba léṣùn lọyẹ bẹẹ bond fm 92.9 ìfẹsọwọpọ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọkọṣe lọwọ wa ní bẹ ìfẹsọwọpọ àmẹlẹ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ ọrọ.
1: Bond fm 92.9
2: ẹ̀ka àárọ̀ o àkú ojúmọ́ rẹ̀
3: ìbọn ńlá chi onye ọma na-ege ntị k'ụbọchị taa mịtara gị mkpụrụ ọma
4: jama'a baraka mmụda asụba mụ na nnukwu pata samura na mai tarin albarka

orúkọ tó yẹyin jùlọ àtúni tó yẹyin jùlọ lásìkò yìí ni pé a ò rírí a ò gbọ́ rí ọlọ́run irú yín ò sí àkàwé yín ṣọ̀wọ́n àmọ́ nǹkan kan tá a tún wá mọ̀ tó tún wá dára lójú ni pé ẹ̀ga fí o fí o fí o fí o torí pé gíga yín o kò la fìwé a ò rírí o a ò rírí a ò gbọ́ rí irú yín ò sí o àkàwé yín ṣọ̀wọ́n o ẹ̀ga fí o fí o fí o fí o fí o torí pé gíga yín o kò la fìwé.

0: tó tóbi ọlọ́run tó ní agbára ọlọ́run atóbi tán orúkọ yẹn ní agbára ọba tó tóbi tán ọba tí ò ní àfiwé méjì rẹ̀ ò sí ẹ̀ṣẹ́ o ọlọ́run ẹ̀ṣẹ́ o ẹ̀yin la wá dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ tòní pé ẹ tún fún wa lórí ọ̀fẹ́ láti wà lára àwọn àlàyé lónìí ọlọ́run ẹ̀ṣẹ́ o ọlọ́run ẹ̀ṣẹ́ o ọlọ́run ẹ̀ṣẹ́ o ọlọ́run ẹ̀ṣẹ́ o ọlọ́run ẹ̀ṣẹ́ o ọlọ́run ẹ̀ṣẹ́ o àwa dúpẹ́ ni o ẹ káàbọ̀ sí iléeṣẹ́ bond 92.9 lóòrọ̀ yìí lẹ́ẹ̀kan sí ẹkú ìdájímà aago mẹ́rin kọjá ìṣẹ́jú méjìdínlógún 480 ni iléeṣẹ́ bond 92.9 náà láti kí n pé ẹ máa kú òwúrọ̀ ọjọ́ tuntun mi ọjọ́rú wednesday ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ 2024 ẹ káàbọ̀ sí orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò àdédùn tá a máa mú wá sí etí ìgbọ́ra tún ti bẹ̀rẹ̀ ní ọlọ́run ọba ẹ̀ṣẹ́ o ọlọ́run ọba ẹ̀ṣẹ́ ọlọ́run alágbára gíga ẹ̀ṣẹ́ o lórúkọ ọlọ́run alágbára jùlọ ọba tó fún wa lérò ọ̀fẹ́ fẹ́mi àti yín láti wà lára àwọn àlàyé tí ò pé òkú ni wá tí ó máa fohùn nísàlẹ̀ ilẹ̀ nínú sàárè a ò fi yọ ẹnikẹ́ni o torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fà mú a ò fi ẹnikẹ́ni ṣẹ̀sìn a ò fi mọ̀lẹ́bí kankan ṣe ẹlẹ́yà a fi sọ pé ọlọ́run ẹ̀ṣẹ́ o a ṣe yóhùn alágbára gíga ẹ̀ṣẹ́ o iléeṣẹ́ bond 92.9 ẹ káàbọ̀ sí orí àwọn ètò wa láàárọ̀ ìní.
1: Ìfẹsowọ́pọ̀ Bond FM lóbòde. Ìfẹsowọ́pọ̀ Bond FM lóbòde o. Olókòwò jọba nínú ahéré. Òṣùpá tọ́ba láàrin ìràwọ̀. Kò sẹ́ni tó lè sáré julẹ̀ ẹlẹ̀ lọ.
2: Bond FM 92.9.
1: Ìrírí ìwà ga oṣù ta kò mọ́gbọ́n.

ọsẹ ti mo wa yi ọlọrun mo be o baba o se yi o elada mi mo be o

0: ìrọ̀rùn àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn ló fi ògo fún ẹni tó dá ayé àti ọ̀run lórí ìgbé ayé mi àti ìgbé ayé yín. A dúpẹ́ fún ẹni tí ó gbà wá kúrò nínú ayé ẹ̀sẹ̀. A dúpẹ́ fún ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. A dúpẹ́ fún ẹni tó wá sáyé nítorí èmi àti ẹ̀yin, ẹni tó kú nítorí àṣìṣe tèmi tí kì í ṣe tirẹ̀, ẹni tá a lù, ẹni tá a pa, ẹni tá a gún lọ́kàn lẹ́gbẹ̀ẹ́, ẹni tá a wò ó sùnsùn tá a dé ní adé ẹ̀gún. Ẹgba tí àwọn ìjọba Róòmù lù lọ́jọ́ náà, ó jẹ́ ẹgba mọ̀lẹ́gbàgbé, ó jẹ́ ẹgba tí kò ṣeé fẹnu sọ. Ìró omi tó ń jáde lára rẹ̀ lọ́jọ́ tó gbàdúrà, ìyẹn tó dàbí ẹ̀jẹ̀, ìyẹn ló pé ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀ tí ẹ̀jẹ̀ fi ń sun ní orí. Tá a rí ẹ̀jẹ̀ ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì, tí a rí ẹ̀jẹ̀ tí ń jáde ní ẹ̀gbẹ́ rẹ̀, a rí ẹ̀jẹ̀ ní ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì, a rí ẹ̀jẹ̀ tó ń jáde nínú àgọ́ ara, a sì rí omi tó ń jáde lára rẹ̀ bó ṣe dàbí ìró ẹ̀jẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà wá lọ́wọ́ ikú àìtọ́jọ́, ògo fún Ọlọ́run ló kí ọ̀run. Ẹni tó ni kú orí àgbélébú, ìwọ ni mò ń ké sí láàárọ̀ yìí. Ẹni tó ni ọ̀kọ̀ ẹ̀gbẹ́, ìwọ ni mò ń pè. Ẹni tó ni adé ẹ̀gún tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè. Ẹni tó ni èso tọwọ́ tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè o. Ẹni tó ni ẹgbá láti ọ̀dọ̀ àwọn Róòmù, ìwọ ni mò ń ké pè. Ẹni tá a tutọ́ sí lára, ìwọ ni mò ń ké pè. Inú ayé màmá àti bàbá tó ń gbọ́ mi yìí, lónìí lórúkọ Jésù olùgbà ọ̀pẹ wa ní ti ẹ̀ṣẹ̀, bàbá a béèrè fún àánú, mo béèrè fún àánú lórí èmi àti gbogbo ẹgbẹgbẹ̀rún tó ń gbóhùn Olúwa lẹ́nu mi. Àánú o, àánú Júdà, ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì, ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì. Ohun gbogbo tá a kọ nípa ti tèmi àtẹ̀yìn èèyàn yìí tó lòdì, mo béèrè fún àánú, àánú àgbélébù, ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó yí ìdànù lónìí. Ìwọ ló ní ẹ̀jẹ̀ kò sẹ́lòmíì tó ń bá ọ dùn. Ẹ̀jẹ̀ àgbélébù o, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹ̀jẹ̀ orí pẹpẹ, iná orí pẹpẹ tí ò gbọdọ̀ kú, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹgba mọ́kàndínlógójì, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ṣebí wọn ló ní ikú ibojì tó jí dìde lọ́jọ́ kẹta. A tún gbọ́rú ẹ̀mí mọ́ ní gbogbo àgbáyé. Ikú àgbélébù o, ikú àjínde o, májẹ̀mú ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lórí àgbélébù, ọ̀rọ̀ méje orí àgbélébù. Ikú ọjọ́ tó jínde, májẹ̀mú ọjọ́ tá a gbà sókè padà. Áńgẹ́lì tó sọ̀rọ̀ níbojì lọ́jọ́ kínní àná tó sọ pé kò sí ní imọ́ a ti gbé dìde. Ó wo bó ṣe wí fún yín tẹ́lẹ̀, èé ṣe tẹ́yìn ń wá àlàyé kiri láàrin àwọn òkú. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn o, ọ̀rọ̀ tó sọ pé èmi lẹni tó ti kú, ó sì ń bẹ láàyè sí kíyèsí. Èmi sì ń bẹ láàyè síbẹ̀, mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. Bàbá mi o, mo wọnú ilé yìí wá lónìí. Gbogbo májẹ̀mú yìí, ó ní mo lò lórí ilé yìí. Gbogbo iṣẹ́ tó kù ń ṣe lọ́wọ́ lórúkọ Jésù, ó yá lórí ilé yìí, ayérayé máa bà á jẹ́. Ìwọ ni kẹ́lẹ́ni tí ò tọ́ ẹsẹ̀ wò, ìwọ ni kẹ́lẹ́ni tí ò kọwọ́ bẹ́sẹ̀ láyé, ìwọ ni kẹ́lẹ́ni tí ò tọ́ ẹsẹ̀ wò. Ó jẹ́ kó dá mi lójú pé o ní àṣẹ àti agbára láti mú mi déwájú Ọlọ́run mímọ́. O ní àṣẹ àti agbára láti kó wa déwájú Ọlọ́run mímọ́. Jésù tí ò tẹ́sẹ̀ wò, Jésù tí ò dẹ́sẹ̀ rí, Jésù tí ò kẹsẹ̀ bọnu, Jésù tí ò fẹ́yàwó, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Ìwọ ni mo pè lónìí o, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Jésù tí wọ́n tutọ́ sí lára, ìwọ ni mo pè. Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Ìwọ ni mo pè lónìí o, torí pé o mọ̀ pé olóore ọ̀fẹ́ láti mú mi déwájú Bàbá. Mo pè ọ́ nínú ilé yìí lónìí. Ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó máa sàn lórí wọn. Ohun tí Sàtánì gbé sókè lórí màmá yìí, ohun tí Sàtánì gbé sókè lórí bàbá yìí, ó yá lónìí, ayérayé máa bà á jẹ́. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú ọmọ wọ ní ìlú Apatẹrẹ. Àwọn wo la ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè no more war nílùú Apatẹrẹ. Gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, orí òkè no more war ní Lagelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ,
1: e ti dori oke e kan bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo monday ma bo ago mesan si agogo mejila o ma ni agbara loruko jesu yo dara fun o n to nla koja yen o gori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de ni testimony jesu oluwa baba mo gbadura laaro yi connection ta ye yin nilo oh my god connection ta ye yin nilo laaro yi connection ta ye yin nilo ibapade ajosepo ta ye yin nilo o ye pade e laaro yi e gbo orin kan ti mo ma nko ni pe mo mi meni to ye ki mo mommy many to ye ki ma o mommy many to ye ki ma ba ma bi mo se ma mommy many to ye ki ma ba mi ko mommy me to ye ki ma mommy many to ye ki ma ba ma bi mo se ma mommy many to ye ki ma baba mommy many to ye ki ma mommy many to ye ki ma ba ma bi mo ke le ti we mommy many to ye ki ma Mommy, many to yaki, ma o. Mommy, many to yaki, ma. Ki ma ba

bí mo ti ayérayé mo bèrè fún connection lórí bàbá yìí lórí mọ́mí yìí ẹni tó yẹ kẹ́ ẹ mọ̀ ó yá ẹ pàdé ẹ báyìí. Oh my God, téèyàn bá mẹ́ni tó yẹ kó mọ̀ yóò mọ bó ṣe mọ kò ní ju bó ṣe wà lọ agbára tí yóò mú kó o mẹ́ni tó yẹ kó mọ̀ ó yá kó pàdé ayé rẹ báyìí. Lọ́jọ́ tí Joseph tó mọ olórí agbọ́tí ìfẹ́ yí padà ni kò mọ bó ṣe mọ mọ́ ó lo connection láti dókè ó ní ẹjọ́ sà bẹ́ ẹ bá dé ipò ọlá yẹn ẹ rántí mi èdè yẹn náà ni ọkùnrin yẹn sọ fún Jésù ó ní rántí mi tó o bá dé ìjọ bàbá rẹ nítorí pé ẹni tó yẹ kó mọ ìtàn ayé ẹ dẹ jẹ ẹni tó yẹ kó mọ lórúkọ Jésù ó yẹ pàdé ara yín. Oh my God, ẹ pàdé ara yín. Bí Mose bó ṣe ní agbára tó ó gbọdọ̀ pàdé Aaroni bí Aaroni ọba ti mọ Mose Aaroni ò níran Aaroni ò ní pè Mose ló ní pè ìpín orí Mose ńlá rẹ sórí Aaroni Aaroni kan ṣe goldsmith káàkiri kò ní sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n níjọ́ tó mọ Mose níjọ́ náà ló mọ Farao níjọ́ tó mọ Farao iná ló mọ abba mi tí ń bẹ lálẹ́ bí ọ̀run òun náà ló ní connection pẹ̀lú gbogbo ilé Israeli pátápátá mo bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó sàmì ẹni tó yẹ kẹ́ ẹ mọ̀ bá a mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ ó yẹ lọ pàdé láàárọ̀ yìí. Ògùn Ọlọ́run mo bèrè fún pé kó ṣíji bò yín ó yá ó máa ṣíji bò yín ẹ̀yin ni o ẹ ní sọnù ẹ ní sọnù àwọn tó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fi ní mọ bẹ́ẹ̀ ṣe mọ lórúkọ Jésù ó yẹ lọ pàdé wọn. Pásítọ̀ torí ẹ lèmi kì í fi jẹ́ ká ba relationship jẹ torí tó o bá ti ba relationship kan ọmọ ẹnìkan nìyẹn ẹni tó o wá ba relationship jẹ o mẹni tó náà mọ̀ tí ó tún comment yẹ tó o bá ti maintain relationship ẹlòmíì ò lè manage èèyàn láàrin oṣù mẹ́fà wọn a ti túká kò lè manage èèyàn láàrin ọdún mẹ́ta wọn a ti túká kò lè manage àwọn èèyàn láàrin 20 years wọn a ti túká meanwhile ọlọ́run jẹ́ kó o mọ̀ wọ́n lónìí ni 10 years to come náà máa wúlò bọ̀ o mọ̀ ta ló mọ̀ pé yóò di governor ta ló mọ̀ pé yóò di president 10 years ago 12 years ago bọ̀ o pàdé rẹ̀ ń gbà yẹn o mọ̀ o nání ẹ̀ abó ti ẹ̀ nání ẹ̀ o value ẹ̀ tó ṣùgbọ́n nítorí pé o máa ń tí a ń pè ní relationship ẹ̀sà ẹni tó bá wà láyé tí o bá tí ì mẹ́ tí a ń pè ní Jésù tó bá dé ìjọba ọlọ́run ó dẹ̀ máa dùn o bàbá ó máa ṣe kí ni mo gbé o ó máa dùn tó o bá ń gbọ́ mi tó o tí ì ní connect value ẹ̀ tó nítorí pé o máa ń tí a ń pè ní relationship ẹ̀sà bá wà láyé tí o bá tí ì mẹ́ tí a ń pè ní Jésù tó bá dé ìjọba ọlọ́run ó dẹ̀ máa dùn o bàbá ó máa ṣe kí ni mo gbé o ó máa dùn tó o bá gbọ́ mi tó o tí ì ní connection pẹ̀lú Jésù tá a ní Jésù ó ní ẹnìkan ṣoṣo tó wá sí ayé tí ò dẹ́sẹ̀ rí ẹyọ ẹnìkan ṣoṣo wá sáyé tí ò dẹ́sẹ̀ rí ó ní Jésù olóhùn fẹ́ mú mi déwájú ọlọ́run ìwọ gan jẹ́lẹ́sẹ̀ ẹni tó jẹ́lẹ́sẹ̀ ò lè mẹ́lẹ́sẹ̀ déwájú ọlọ́run ẹsẹ̀ tó lè mú mi déwájú ọlọ́run ó lẹ́nìkan ṣoṣo tí ò dẹ́sẹ̀ rí kò bímọ o bẹ́ẹ̀ ni ò fẹ́ yàwó wọ́n gé etí ènìyàn ó mú etí ó da padà síbẹ̀ wọ́n ní ẹjẹ́ aṣọ ilé yìí lókùtà pa ó ní ẹ mọ̀ pa ẹnì kankan nù yín tó náà wà láì lẹ́sẹ̀ orí ore lórí àgbélébù ó sàánú rẹ ẹni yẹn náà lẹni tí mo mọ tó lè mú ọ déwájú nítorí rẹ mo wá síwájú rẹ lónìí gbogbo àṣìṣe rẹ ẹjẹ jésù ó yẹ kó dànù báyìí ó mọ jésù máa mú gbàdúrà ó mọ jésù ó ní padà sẹyìn bẹẹ ẹja tó torí yẹn kọ mú mi mẹni tó yẹ kí n mọ mú mi mẹni tó yẹ kí n mọ o mú mi mẹni tó mọ kí n má bà á mọ bí mo ti máa kẹlẹ̀ mọ́ mi mẹ́ni tó yẹ kí n mọ̀ kí n má bàa mọ bí mo. Ẹwọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run láàárọ̀ ọjọ́ Thursday aago méje sí aago mẹ́wàá programu yẹn ń lọ wákàtí ẹ̀mí mímọ́ ní challenge nìbàdàn tẹ́ ẹ bá ti dé challenge ẹwọ́ mọ́tò tó ń lọ ọmọ létí ẹ sọ kalẹ̀ nínú ọmọ wọ̀ lọ́dọ̀ bàbá ike 47 every Thursday ìṣòro tún ti ń lọ every Friday ìṣòro tún bẹ̀rẹ̀ méjìlá òru ìyẹn tó ń lágbára jù ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn dé ìṣòro nìyẹn Thursday àárọ̀ bẹ́ẹ̀ náà níjọ́ Sunday àárọ̀ láago méje ṣáago mẹ́wàá ṣe wá rí programu tá a máa ń ṣe lọ́gàjọ́ yẹn òru àwọn áńgẹ́lì aago mẹ́ta àbọ̀ lọ́gàjọ́ òru ni ẹ̀yin náà jọ ìlónìí ẹ ṣáàgbọ́ orúkọ kan síwájú ó máa ń lágbára gan 3:30 òru ni di 5:30 ńlá máa wà nù ẹ lórí péjì mi lẹ́tìjọ́ ìwà mọ́ wọ prayer mountain àánú ó sọ̀rọ̀ lórí yìí àdúrà nìkan bá kù tó lè yanjú ọ̀rọ̀ yìí ọ̀run àánú á dẹ̀ sí fún ọ bẹ́ẹ̀ ló máa rí kú ẹ̀yin soldier of Christ àánú gbé afẹ́ rí dádì bó o dá sí rí dádì èyí ò kí ń kú ò lórí òkè ní ò mọ̀ wọ̀.

0: Kivo Crema.
1: Time moment. It's Kivo Crema.
0: Kivo Crema.

0749 12 3572.

emi o mo ti alagba kaode olabanjo wa oni mo mo sa mo pe agboja iseju meje ko ni ni sake ti pe mi kaode olabanjo oni mo to rara sare mo wa bere si ni juwe ona fun lati ona seme boda wa si badagri badagri wa si okoko michael okoko michael wa si gbogbo balax vox gbogbo vox balax ye pada si gbogbo na my two ani kanu kana ni won jiri ajo to jagire laago merin kun laye wa a oru la se ka o ni o ba fi osan se o se ti ko ma fara re lo o ki wa ka to bona o se ri a pa kini ile ise bond 92.9 ojoru wednesday loni ojo kokan di loksu kejo egba odun le merin de logbon bi ago mefa owo se ti ku iseju mokanla lede gesi 9 a.m. ama ku daji sai mo ku daji mo e ku daji gbogbo yin baba wa parawata o e ku daji gbogbo yin momo wa parawata le ise bond fm 9.9 abi asia radio nigeria no lawa ile ise ijoba apapo ni oloselu ise bere abi iwezi anfani ipolongo ibo ti ise bond fm 9.9 ni ke ma gbora o fẹ jáde lẹnu mi ẹ má jẹ nsọ o fẹ jọ mọ bí àsọtẹlẹ mọ bí òdì ọrọ ẹni tí ò bá ṣe tí ò bá ní ṣe dáadáa tó pò àmọ ẹ má jẹ nsọ kì í ṣọrọ ìní lọrọ yẹn. lórúkọ mama wa princess adenike wúrala adegoke tí wọn jẹ ọgá yan director lagos operations fúnléṣẹ radio nigeria mẹtẹta bond 929 metro 97.7 ati radio 1 103.5 pẹlu ọga wa yanyan ile ise bond 92.9 metro 97.7 ati radio 1 103.5 pẹlu ọga wa yanyan ile ise bond 92.9 ọ̀gá wa gbẹ̀ngà fátìlẹ̀ ìfẹ́ kí ẹ bá mi tún orúkọ yẹn gbọ́ ọ̀gá wa gbẹ̀ngà fátìlẹ̀ bond 92.9 ọ̀gá wa gbẹ̀ngà fátìlẹ̀ ìfẹ́ kí ẹ bá mi tún orúkọ yẹn gbọ́ ọ̀gá wa gbẹ̀ngà fátìlẹ̀ alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ kì í ṣe fátìlẹ̀ o alàgbà fẹ́ gbẹ̀ngà fátìlẹ̀ ni a ki gbogbo eyin loba loba lorilede nigeria bere latodo baba wa is imperial majesty alailo abariwan aremo osolale akiolu akiolu kini olowo eko olowo eko of eko elipon loba of lagos amo olowo eko ni ipo yen o si ni bo se je itojo mi ni te gbo latenu baba fun ra won alailua abi eso eku pale mo odun sese odun 2026 yo bayin laye yo bayin laye ebo fi ebo da o ya ma je won alale a ma satileyin fun yin gbogbo gba ni e pe mi mo pe se npe o baba wa is imperial majesty oba baba tunde akobi ogun bi onisasa ti lu sasa ni mo nkin yin ka biesi o gbogbo olu sasa ni mo nki o loruko baba wa is royal majesty oba baba tunde akobi ogun bi onisasa oba to da ni kupawo ku pale mo la emi o mo bi te fe fi gba ero lola yen o onisasa eh a ma po tambo emi o mo ye

0: Afrabike multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn wewe bi won ṣe ndagba. O ni awọn vitamin ko ṣe pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Mo tun bere fun o le sala imo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latare e wa soya alubosa adun chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo nje ta se dun ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: Arike rike emi lo de to roju koko bayi
4: oju lo siri se mo ti ma bo eje
3: ah emi ni mo se
4: anybody e bo se le furu koko ye ni bi o le sokidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se dere lan beke okete e oni ti to sade dadi ona ki o ti kari wonu bi epolo to fenu kan yo
3: ah ai sa tarun wo ma se nkan o emi wa ni ti se bayi ololufe mi
4: se emi ni ma se so fun pe ke lo moju to rara yin but ata o fa ga ma kari o o fe gbogi baba oke ho
3: ki lo winu Wala soro soke, shala ye bo se siya fun ba ba oke o. Komara yo to gunja le re funu guje. Ope yi to ro ni gorogo. Ara tita je, ara tita ara yu. Ki bata o ma bala se ome ni yoko suan. Ba ba oke o lele po giatura. Gori ike yi ae sata biyan. To fe dani gule, ba ba oke o kale si.
5: Shop 10A, Oye Kola Shopping Complex. La doju kwa Deeper Life Church. Jakonde Gate, Okiafa Igbe Road. Epe 080-944-71143. 080-944-71143
3: Baba Okeo Elebogi Debede Ebe
6: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Ọjẹ́ para fọ orílẹ̀ Oshodi ìṣẹ̀ṣẹ̀dẹ̀ 2020. Èyí ni láti sọ fún gbogbo ọmọ ìlú Oshodi nílé lóko lónílé àti lálejò pé lára àlàálẹ̀ fún ọdún ìṣẹ̀ṣẹ̀ ọdún yìí ni ètò bíbọ àwọn alálẹ̀ pẹ̀lú oro eléyìí tó máa wáyé lọ́jọ́ Wednesday ọjọ́ 19 oṣù kẹjọ August 19 bẹ̀rẹ̀ láti aago 12 òru 12 AM títí di aago 5 AM 5 AM ọjọ́ Thursday. Nítorí náà kẹni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ o pé a ó ṣòro ìṣẹ̀ṣẹ̀ orílẹ̀ Oshodi ọjọ́ Thursday 20 August 20 ni ọdún ìṣẹ̀ṣẹ̀ ní orílẹ̀ Oshodi Town lábẹ́ àṣẹ Chief Biliaminu Akinola Adele gbogbo ìlú Oshodi Town pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Chief Mutiu Akinola Ààrẹ Ọ̀jẹ́ gbogbo orílẹ̀ Oshodi Town pẹ̀lú Lukman Bakari Almaruf tó fi mọ́ gbogbo ọmọ Mariwo nílùú orílẹ̀ Oshodi. Ẹ jẹ́ kó jẹ́ wa wípé a kò fẹ́ jàgídíjàgan rárá bó ti wò ó mọ́ o. Nàìjíríà ò ní bàjẹ́, ìpínlẹ̀ Èkó ò ní dàrú, orílẹ̀ Oshodi ó máa tẹ̀síwájú, ìṣẹ̀ṣẹ̀ á gbé gbogbo wa o. Àṣẹ ìjùmọ̀
10: Atamanza, the ladies, the Atamanza, the young man protection from accident, unforeseen accident.

0: ṣe ẹkú àdúró ti mi o o ọbọdé olówó kì ń ṣe ọba burúkú o ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ẹkú àdúró ti mi o o ọbọdé olówó kì ń ṣe ọba burúkú ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ ti mi o o ọbọdé olówó kì ń ṣe ọba burúkú o gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ tẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ bùn o ọbọdé olówó kì ń ṣe ọba burúkú o ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ ọbọdé olówó kì ń ṣe ọba burúkú o ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o kì ń ṣe ọba burúkú o ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú mọ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ṣe ọba burúkú o ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọba burúkú o ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìkó ọba gidi lọbọdé olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín lórí láṣẹ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ bùn ní final bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ 18 la ó borí la ó bọ́ fa ọgọ́sẹ̀ 19 la ìsùn ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ 20 ni ìṣẹ̀ṣẹ̀ dé ọba yìí sọ yìí ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ 17 ni final bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ 18 la ó borí la ó bọ́ fa ọgọ́sẹ̀ 19 ló fẹ́ dá wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ 17 ni final bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ 18 la ó borí la ó bọ́ fa ọgọ́sẹ̀ 19 la ìsùn ìṣẹ̀ṣẹ̀ wàhálà alẹ́ o ọbọdé olówó ìlú òdì túmọ̀ yín láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ 17 ni final bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ 18 la ó borí la ó bọ́ fa ọgọ́sẹ̀ 19 la ìsùn ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ 20 ni ìṣẹ̀ṣẹ̀ dé face cap polo pala wà nílẹ̀ ní number 29 owó ìlú òdì túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ òdì túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ túmọ̀ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ bùn lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ tẹdùmọ̀rẹ̀ àgékù ejò bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní ọgọ́sẹ̀ bùn na bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ tí la ó borí la ó bọ́ fa ọgọ́sẹ̀ 19 la ìsùn ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ 20 ni ìṣẹ̀ṣẹ̀ dé face cap polo kampala wà nílẹ̀ ní number 29 amodu street ìdí òrò ni mushin lọ́dọ̀ mi olóyè fakaode àgékù ejò. ọgọ́sẹ̀ 19 la ìsùn ìṣẹ̀ṣẹ̀ ọgọ́sẹ̀ ni ìṣẹ̀ṣẹ̀ dé face cap polo kampala wà nílẹ̀ ní number 29 amodu street ìdí òrò ni mushin lọ́dọ̀ mi olóyè fakaode àgékù ejò.
1: wasalaatu wasalaamu ala sayyidi al-mursalin.
0: face cap polo kampala wà nílẹ̀ ní number 29 amodu street ìdí òrò ni mushin lọ́dọ̀ mi olóyè fakaode àgékù ejò.
1: wasalaatu wasalaamu ala sayyidi al-mursalin.
2: assalamualeykum the president engineer Hashim Oyeko and the
0: mayor. àgékù ejò.
1: wasalaatu wasalaamu ala sayyidi al-mursalin.
2: assalamualeykum the president engineer Hashim Oyeko and the members of the Jamaatul Islami and overseas cordially invite you to the triennial conference.
1: wasalaatu wasalaamu ala sayyidi al-mursalin.
2: assalamualeykum the president engineer Hashim Oyeko and the members of the Jamaatul Islami of Nigeria and overseas cordially invite you to the triennial conference lecture titled Taqwa and Reviving Mosque. Assalamu alaikum the president engineer Hashim Oyeko and the members of the Jamaatul Islami of Nigeria and overseas cordially invite you to the triennial conference lecture titled Taqwa, a means of reviving mosques as centers of knowledge and moral discipline for lasting community impact by Sheikh Abdulrahman Olariwaju Ahmad, the chief missioner and Southern Society of Nigeria. Keynote address to be delivered by Mr. Babatunde Raji Fashola, former governor of Lagos State. The lecture will inshallah take place on Saturday, August 22nd 2026 at Jamaatul Islamiyah of Nigeria Mosque 13 Right Honorable Mudashiru Obasa Street, Maigodo, Lagos State at 11 a.m. prompt. Chairman of the day is Alhaj Abdulrafiu Ebiti, Pro-Chancellor and Chairman, Governing Council, Crescent University.

0: much more goodness now in a new path.
1: Nígbàtí mo wájú tí mo rérò tí mo wẹ̀ tí mo rérò tí kìí ṣèrò lásán lòye ayé wáyé mi wípé lódodo ọ̀rọ̀ àwọn àgbà èèyàn aláṣọ èèyàn o mo wá ṣíjú sí Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìbáni débẹ̀ kábíyèsí ìṣúra máa jẹ sí ọba náà sísì gbẹdẹ́gbẹ̀ padà mọ́ sí orí ọ̀tàn kata onígandò ọba tí ìfọ̀ bá jẹ kábíyèsí kẹ́ẹ̀pẹ́ lápẹ̀rẹ̀ lórúkọ ọba ìlú Ẹ̀jẹ̀ nílẹ̀ ìdí àbú òdòdó lódodo alága baálé fọrọ̀mù ìlú Èkó tó fi dorí baálé tó kù mo dúpẹ́ lọ́wọ́ yín o ìpele tó kàn lẹ́yìn baálé yóò tọ́ sí gbogbo wa pátákó alága ìgbọ́dọ̀ ikọ̀ tí kọ́bí là sísìn àǹdí akínsọ̀yà pápá àti gbogbo alága tó wá tó fi dorí gbogbo òṣìṣẹ́ kánsù ìgbọ́dọ̀ ikọ̀ tún àpadà sí láburúkọ ní kankun sí yín ẹ ṣeun gbogbo ẹ̀yàn ọba tẹ́ ẹ pè mí lẹ́yìn ìlú òní dàrúmọ́ yín lórí ni mo ń fi orúkọ bàbá wa onígbọ́dọ̀ kí yín ọba là sísìn ìgbàdà bí wà síwájú oníkọ̀tún ká ẹpẹ́ o ọba Ṣímí Adébọ̀wálé dàda ọ̀tá elégbè ọba Muda Ṣúrù Àlàdé Ọdẹjọbí alágòdo tìlú àgòdò ọba Dr. Nojimdin Abẹrẹjọ alákẹ̀sán pẹ̀lú iná ìtọ́wọ́ ọba Sulaimon Adesina Raji Asare the First oníbà ẹkùn àpèrè òní dọ̀tà Isa ẹ ṣeun ẹ kú dìde o olóyè àgbà Alhaji Akeem Ṣọlá Dàda baálé oko òkè ló ń dúpẹ́ tìdùnú tìdùnú.
2: Fẹ́lọ́ ni kẹ́ play.
3: O ti àso la fẹ́.
2: Hip hop ni kẹ́ play jọ.
4: Ṣé yín lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pá, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
3: Ah, dèrò nkẹ lẹ́nu ẹ. Èmi ti sọ kánú ijó alẹ́ òní. Ẹ dá yan mọ̀.
2: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
4: Bàbá, ẹ̀yin náà ti sọ kánú. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ kánú.
3: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí. Lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Ewo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dèrò ǹkẹ́ o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ pánù.
1: Ẹ̀rọ la bá nígbà tá a dáyé ká máa ṣayé bẹ́ẹ̀ ò ṣe bá o. Ẹ̀yẹ èèyàn mi níyànnà odò ìṣẹ̀rí ọlọ́fígbè ìdímọ̀ SCDA kárí gbogbo ìlú tá a ti gbéde ara wa. A kú palẹ̀mọ́ ọdún ìṣọ̀ṣe pẹ̀lú àṣẹ Olódùmarè àrùn iṣẹ́ nù ìbànújẹ́ o. Olóyè àgbà Nurudeen Ade Obalogun baálé ìyànnà odò lábẹ́ ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè gbé ìdímọ̀ SCDA ni wọ́n tẹnubú àṣẹ ìwúre ìṣẹ̀ṣe tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ 18 August 2026 láti fún àwọn òrìṣà wa gbogbo lóhun tí wọ́n ń gbà èyí tó ń gbepo yóò gbepo èyí tó ń gbomi yóò gba tiẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí èyí tó ń gba òbúkọ tó wọn àgbò èyí tó ń gba ẹ̀gúsí òfun ọba tálá nìyẹn o ètùtù yín lá ń ṣe wọ ogún jẹ́ oṣù ìṣẹ̀ṣe gangan ìmọ̀ràn wa rè o ẹ̀rọ la ń fi gbogbo ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kan ṣe jẹ́jẹ́ o ká sì mú àwọn nǹkan mímu níwọ̀nba a ò ní ṣe ọdún ṣe o bẹ́ẹ̀ ni baálé ìyànà odò ń kí ọrẹ pinpin series balógun olóòmọ káfọ̀tà límọ̀ṣọ́ alága ẹgbẹ́ ìdímọ̀ SCDA fún ayẹyẹ ọdún kan lórí àpèrè tó sì ṣe bẹ̀bẹ̀ ẹ ṣe o gbogbo ẹ̀yin tí ẹ wá bá wa yọ ọ̀rọ̀ ọ̀dùnnú kò ní tan nú ìrànyìn gbogbo ṣé a ò ní ṣòṣà lọ́dọ̀ kí làbẹ́làbẹ́ máa ń mọ̀ kábíyèsí o ọba Dr. Ibrahim Ọlásùnkànmí làwà bello ọlọ́fin ẹlẹ́ẹ̀karùn-ún ẹ kú palẹ̀mọ́ ọdún ìṣẹ̀ṣe a ò ní fẹ́lẹ́ yìí ṣàṣemọ́ o olóyè àgbà Nurudeen Ade Obalogun baálé ìyànà odò ni wọ́n kí wa.
5: It's 7 a.m. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.

0: Blends 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Àìmọye àwọn ọmọ ní àdúgbò ni wọ́n ti pàdánù gbígba abẹ́rẹ́ àjẹsára kúrò níbi àwọn àìsàn aṣekúpani bíi rọpárọsẹ̀, gbọ̀fungbọ̀fun, jẹ́dọ̀jẹ́dọ̀, òtútù gbáyà, ibà pọ́njúpọ́tọ̀, olóde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdírètí ìjọba ìpínlẹ̀ Èkó àti àjọ elétò ìwòsàn alábọ́dé pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn lórí ètò ìlera ṣe ń gbé ètò abẹ́rẹ́ àjẹsára káàkiri láti rí dájú wípé àwọn ọmọ wa gba abẹ́rẹ́ àjẹsára, pàtàkì jùlọ àwọn ọmọ tó wà láti òpóǹlo sí ọmọ oṣù 19 àti HPV vaccine fún àwọn ọmọbìnrin tí ọjọ́ orí wọn jẹ́ ọdún mẹ́sàn-án. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Sátidé 15 sí Thursday 18 ọdún 2026 láti aago 8 àárọ̀ sí aago 3 ọ̀sán lójoojúmọ́.
2: Àwọn òṣìṣẹ́ elétò ìlera ti ń káàkiri agbègbè láti fún àwọn ọmọ wẹ́wẹ́ ní abẹ́rẹ́ àjẹsára. Pèsè ètò ìlera alábọ́dé tó ṣe kókó. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ mi.
1: Ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ má ṣe tẹ́tí sí gbọ́ ìsọ yìí tí ìgbìmọ̀ àwọn elétò ìbá ti dé agbègbè yín. Ẹ jẹ́ kán fún àwọn ọmọ yín lábẹ́rẹ́ àjẹsára. Ó ń ṣiṣẹ́ bí àrìrà, kò léwu, ìjọba ló sanwó ẹ̀.
3: Olùkéde Dr. Ibrahim Akinwumi Mustafa, MNI, Permanent Secretary, Lagos State Primary Healthcare Board,
1: pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ UNICEF
3: àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn.

0: pọ̀pọ̀n dẹ fẹ́m lóbòde. Ìfẹ́ tó wá pọ̀pọ̀n dẹ fẹ́m lóbòde o. Kolokolo jọba nínú ahéré. Òṣùpá tó bá láàrin ìràwọ̀. Kò sẹ́ni tó lè sáré julẹ̀ lẹ̀ lọ.
1: Pọ̀pọ̀n dẹ fẹ́m 92.9.
0: Ìrírí ìwádà ó sì papọ̀ mọ́gbọ́n.

0: koko nu were na lo nte siwaju won ni eyi abale ba je a se o eyi abale ba je a se a se yi aba a se yi aba o eyi abale ba je a se ori ma lo njade lena to je alaga ijoba idagba soke ikoyi obale nde o futi aye isesede bo se npe gbogbo olugbe ati gbogbo omo odua pe e je se ya ba lohun baba wa o won ni se ri isese o koja ohun asa ati ise nikan o ipe ohun na ni ojo la wa tori ba se gba lohun baba nla wa na lo ye ki agbe fun awon omo wa o tori pe oru ta ba se ta lomode seyin won ni ru oru be ko ni pe parun ta lo so dimo en to je alaga agbo idagba soke ikoyi oba lende ni iye honorable bola oladunjoye ti won shalai pe inu ogbalaye ogba o fun isokan ife ati ibagbepo alaafia agbodo gba gbogbo esin laye o honorable bola oladunjoye won wo pe se ri isese ohun ajoguba lawa baba nla wa ni asa ati ise wa ati ami idanimo wa ni agbodo daabobo won ni bi a se nse isese ti odun yi ipe awon fe ki awon olugbe kan ma ro ti pe o idagba soke ipe ko le pe lai si isese won ni inu e wo ipe awon oyibo to nfo loke lala won mu isese won lokukudun ni o se ri china se ri japan atawon lede bebe won ni awon gborin fun alailuwa oba ibukule fa fun wa oniko iti ikoyi and mobalan ati awon oloye won ipe fun gbogbo awon eto eti won se futi isese odun ipe ko tu ko ba o na ni won fi isese se o won ro gbogbo toni leta lejo ipe gbogbo to ba so fun ibi to ba ni ke fowo si o na ni ke fowo se o ajeji ki nbo ni ledule o won ni ipa pataki na ni isese ni ni agbegbe ikoyi oba lende gege bi orebu bola oladunjoye to je alaga bo se so won na wo ma tesiwaju lati fowo so po pelu aafin ati awon olugbe lati pe gbogbo nkan lo ni melo melo ni agbe ikoyi oba lende o won ni ijoba awara wa lagbegbe na o ti pese awon nkan pupo to je amaide fun awon eyan lori ilera etu eko ayika to jire ati irori lagbara fun awon odo ati awon obirin ati ipese nkan ma ederun ni agbugbe na gege bi honorable bola oladunjoye ti o je alaga ikoyi obale de bo se so di mimo
1: kokonu wero yin te siwaju onu wero yin the nation ati wero yin guardian to jade lowuro to ni royin wa to so mo pe arise larika harika n baba arigun gbogbo awon olugbe ijoba ibile alimoso ti gbosubara bande fun alaga ijoba ibile alimoso ogbeni aki pelu ibrahim johnson tori pe isejoba re laarin odun kan ogbenu ton koda ladun alana ni bi aperu awon oniroyin eyi ti alaga ijoba ibile ohun gbe kale ogbeni ibrahim aki pelu johnson tu perepere oro lori awon alaale ise made igbagbe to gbe kale lati igba to ti gori alefa won ni wise agenda welfare infrastructure service delivery and empowerment won ni akori ise won ti won pe ni wise agenda ngba ton gori alefa won ni aka imoye ise la won banle ta won si nsiso loju re lokokan ejeji won se alaye wi pe form gc form of 600 ni won ti pese fun awon akeko jab na 600 ni won pese fun awon akeko be ni so ma ko se dale ko lo kaka kiri ile eko bejo to be dijoba ibile alimeso be na ni owo ranlowo ti won tun pese fun awon akeko leka eto eko iye na nbembe egberun ko awon ara ilu alimeso lo ni eto ilera iku ofe ti won je ti to mada ndofo leka eto ilera ti won gbadun yungba yungba be na ni atunse gbogbo ile eko ati atunse to je ti awon staff clinic hospital ti won se atunse si gbogbo iyun na be na ni ko ton sibe o ise akanse oju ona to ye pe ti bi oju ona ba ngbo la street Beneda Street ati ise akanse Olaide Alisin Kasali Street Fataya Adeyemi Street to lo lowo lowo aipese opolopo street light si awon oju ona to le ni 500 kaakiri ijoba ibile Alimoso to fi mo eto abo se kiko awon idoti lorisirisi ni to mu ora oko akodoti meji ototo to nko gbogbo awon idoti to nbe ni opopona ni gboro ilu Eko alaga ijoba ibile Alimoso to so gbo pe Alimoso Security Network won ti se idasile ye na lati mojuto eto abo emi ati dukiya ni ese kuku ti won ma lo ti won ma bo lati mojuto eto abo lese kuku be ni alaga na so sọ pé ìrónú lágbára fún àwọn ọ̀dọ́ ó lé ní mílíọ̀nù mẹ́ta owó tí wọ́n fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ àti ìrónú lágbára fún wọn mélòó la fẹ́ ka inú eyín adípèlé nú àlàyé tí alàgbà àkí pẹ̀lú johnson tó sọ mọ́ ó wá ní iṣẹ́ sì ń bẹ́lẹ̀ omi ń bẹ́lẹ̀ lámù tóun máa pín mùdùmúdùn fún àwọn ènìyàn níjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ àkí pẹ̀lú johnson ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá o lórí ìlàkàkà ìṣèjọba rẹ̀ láàrin ọdún kan
0: wọ́n ní ọmọ òní bá pèlé òbí kó ṣe aṣọ́dá o ọ̀rẹ́ mà ní àwọn senior special assistant àti àwọn supervisor ní agbe ojúlówó ojúwe tó máa sọ nípa ti honourable dr seyi howard jákàndé ọmọ olúwo ńlá ìpínlẹ̀ èkó ọmọ àsápẹ́ọlá àsápẹ́ńjọ́ ọ̀rọ̀ òsùnwọ̀n àsápẹ́ńrọ̀ ọjọ́ ọ̀rọ̀ burú ọmọ àsọ pé bàbá náà ó gbàjọ bàbá mo ò lè jọba ká máa bínú ọmọ wọn ní ṣe yìí mákàn ṣe yìí jákàndé ó ṣe gúrúgúrú méje ohun yàyà mẹ́fà fún ìdàgbàsókè òdelówó ojúwe lórí ìpèsè àwọn òpópónà lórí ìpèsè nǹkan amáyédẹrùn káàkiri wọn ní kòpẹ́kòpẹ́ yìí níbi ìsàmì sí ayẹ ọdún kan lọ́fíìsì wọn ní bàbá náà pín kórópè mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ sáwọn wọ́ọ̀dù mẹ́jẹ̀ẹ́jọ tó ń bẹ ní àgbẹ̀ òdelówó ojúwe ó làárẹ̀ ó bùrẹ̀ wọn ni wọ́n tún ti ṣèpèsè ibùdó kan tí wọ́n pè ní ilé owó níbi tí ó ti máa yá gbogbo àwọn ìṣòwò ní owó láti ta ọjà wọn ìpele yìí ó kọjá kèrémí ó kọjá wá gba 100,000 wọn ní láti 5 million lọ sókè ni ó sì jẹ́ pé wọ́n máa dánwò ìpadà láì ní èlé rẹpẹtẹ nínú wọn á sọ dímọ̀ pé àwọn gbóríyìn fún ọ pàápàá nípa bí wọ́n ṣe ń ṣe sí àwọn oníṣẹ̀ṣe pàtàkì jùlọ lórí bí wọ́n ṣe taari ọkọ̀ bọ̀kìnì sí àwọn oníṣẹ̀ṣe ní àgbẹ̀ òde olówó ojúwe pé bí àwọn ìmáàmù lígọ̀ mọ̀ bọ́ ṣe ní ọkọ̀ tiwọn tí àwọn káàní náà ní ọkọ̀ tiwọn pé ṣe ìjákọ̀dé kò dẹyẹ sí àwọn oníṣẹ̀ṣe ó taari ọkọ̀ sí wọn ìpè ó ń ṣe déédéé láàrin àwọn oníṣẹ̀ṣe wọ́n máa gbàdúrà fún wọn ìpè wọ́n máa tẹ̀síwájú pàápàá àwọn ẹsẹ̀ àti àwọn supervisor tí wọ́n ṣe ń kí ọ̀gá wọn honourable seyi jákàndé fún ti ọdún kan ní ọ́fíìsì o àwọn àgbà ládùúrà pé gbígbí gíga náà ní ààyè wọn iwájúwájú náà ní ọ̀pá ìbìtì ń ré sí gẹ́gẹ́ bí honourable abiodun ajayi utility tó jẹ́ supervisor for culture and chieftaincy bó ṣe ń sọ dímọ̀ nípa àwọn ẹsẹ̀ tó ń gbóríyìn fún ṣe jákàndé.
1: ọ̀dà peter abade dábẹ́ ni pé àdára ló lágara o.
0: a lọ sí abala àgbéyẹ̀wò níbi tí a ti máa gbé etí amúhàláàrọ̀ ìyẹ̀wò.
1: ọ̀dà ayọ̀rẹ́ mako atúlùṣe tìlú mushi baba adami a fẹ́ kí àwọn olóṣèlú máa bẹ̀rù kán bu kán máa bu ara wọn ní ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kí wọ́n máa bu aráàlú ní ohun tí wọ́n fẹ́ ṣe fún aráàlú kán máa sọ fún aráàlú kí wọ́n sì má ṣe ìṣèlú bòbá pa bòbá bò lẹ́sẹ̀ god bless nigeria àárín má kàá tún lè ṣètò ìlú mọ̀ṣẹ́.
0: kí gbogbo òbí kìlọ̀ fún ọmọ rẹ̀ lásìkò ìpolongo ìbò ẹni tí ẹ̀mí rẹ̀ wà láyé ní í ṣe òṣèlú àwọn tó ń jà nítorí tí wọ́n ń jà àwọn ọmọ wọn wà nílùú òyìnbó kí ẹbẹ̀rù ọlọ́run olóṣèlú àríkọ́gbọ́n ní ìdìbò ọ̀ṣun ní àsìkò kò sí ìbò fún ẹgbẹ́ òṣèlú mọ́ ẹni bá ṣiṣẹ́ la ó fi bò fún dẹ́mọ́ la wà báyìí bó rójú mi ò rínú mi o bẹ́ẹ̀ gbére sì wá a gbà á jẹ́ òní ò fún wa lókun láti lọ sí ibùdó ìdìbò láti lọ dìbò fún ẹni tí ọkàn wa yàn ó rínú wọn ní batòde wa jẹ́ o god bless ìlóbù ọ̀ṣun salaudeen ọpẹlẹà ṣàṣà orísunbáre.
1: ọpẹ́ ló yẹ ru oyè dòkun láti ṣàṣà ògúntadé ọ̀nà àbáwọn ni wípé kí gbogbo àwa ènìyàn bẹ̀rù ọlọ́run ká sì ṣiṣẹ́ pẹ̀lú òtítọ́ ọnú takula gossip òkè ogun.
0: ẹ kú ètò sà broda fọlọ́nṣọ́ àti broda gafaru nípa ilé ìsanra kò rò rárá ẹ rí ẹ ojú inú yín wọn ní gafaru yú lọ́ fi sẹ́ gafaru nípa tọ̀rọ̀ tí ẹ mú wá yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ọ̀rọ̀ ìlú wa yìí sì ti kọjá gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ohun tí anybody bá fẹ́ ṣe fún ìlú àti ohun tí wọ́n fẹ́ ṣe fún wa ní ó lè dàjà òun ni kí wọ́n fi campaign ẹni tí ó

0: ìṣègùn ìbílẹ̀ ó yàtọ̀ sí ẹgbẹ́ awo ọ̀pọ̀ oníṣègùn ni ò ṣáwó kankan ọ̀pọ̀ oníṣègùn ló jẹ́ kristẹni ọ̀pọ̀ oníṣẹ́ ìṣègùn tá ń pè ní iṣẹ́ ìwòsàn ló jẹ́ mùsùlùmí aláwọn ìmáàmù láàrin wa aláwọn tí wọ́n kí ojú àmì àdẹ̀ láwọn even pastor pàápàá láàrin wa tí àjọ jẹ́ oníṣègùn kẹ́ mo ṣe lẹ́ẹ̀kan èmi náà fi ṣe ọmọlẹ́yìn kristẹni ni ọmọlẹ́yìn kristi ni mí náà ògbó ni tí a wá ń sọ yìí náà àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí kún ní ọ̀dà burúkú àwọn orí gẹ́gẹ́ bí nǹkan tí ò da ẹ̀gbá ni wọ́n ti bí èmi náà ti tọ́ mi àwọn àgbààgbà ìlú là ń pè lólogo rẹ̀ àwọn ni wọ́n ń tòlú tí ò bá jẹ́ mọ́ lọ́wọ́ àǹtí tí dọ̀la kò sí wàhálà kan tí wọ́n yanjú tì nílé ògbó ní ìbílẹ̀ lẹ́gbàá tiwa àwọn ni wọ́n ń pàṣẹ ìlú àwọn olóyè nílùú àdẹ̀bá burú lọ́wọ́ wọn rí so báwo ni aṣọ wa fẹ́ máa gbọ́ ní tani sí nítorí pé ìlú ta wà yín sìn ìlú àdàlú bí ẹ̀wà lágbàdo ni àwọn ẹ̀yà kẹ́yà kan wá láti fẹ́ máa ba orúkọ àwọn bàbá tiwa jẹ́ àwọn náà dẹ̀ máa gbà wọ́n láàyè ìpolówó ara tiwọn dẹ ni so awo ó yàtọ̀ sí ìwòsàn aláwo ó yàtọ̀ sí oníṣègùn èèyàn lè ṣáwó èèyàn lè ju oníṣègùn kó ṣáwó èèyàn dẹ̀ lè ju oníṣègùn kó má ṣáwó pásítọ̀ bá ṣe ń wí náà pásítọ̀ ń ṣáwó àáfàá ń ṣáwó ó kọ́ ìpò oníṣègùn nìkan ni wọ́n ń dájú sọ ni ẹlòmíì tí ò tẹ́ àmọ́ láàfà táàmọ́ ni pásítọ̀ táàmọ́ nìkankan tó máa lóhun kọ̀ǹtrátọ̀ ń gbà wọ́n ń ṣáwó bó bá ṣe wọn oníkálukú ni
1: nọmba tó bá fẹ́ ni ọ̀rọ̀ awo ohun tí a ń béèrè pé òkè ẹ̀yin ò mọ̀ nípa ìyẹn ìṣègùn lẹ mọ̀ nípa ẹ̀ ó dá aláyọ̀ ọba dr olúkunmi olúṣẹ̀sán akíngbọlá ikúdóró ọlọ́rẹ̀gùn ti ọ̀rẹ̀gùn àwọn náà ń kí gbogbo oníṣẹ̀ṣe ìlú ọ̀rẹ̀gùn àti gbogbo ìpínlẹ̀ èkó pátápátá pé wọ́n kú ti ọdún ìṣẹ̀ṣe wọn ní lágbára ọlọ́run lágbára àwọn tó nílẹ̀ yóò máa dùn ni kò ní kan wa ni kí gbogbo oníṣẹ̀ṣe kí wọ́n ṣe jẹ́jẹ́ nílùú ọ̀rẹ̀gùn bó ṣe jẹ́ pé ọ̀jẹ̀ lọ́mọ àwọn ọmọ nílùú ọ̀rẹ̀gùn igbe ká gbìyànjú láti rí i pé a jó sí ìgbàlẹ̀ wa ká wúre fún ààrẹ gómìnà igbákejì ààrẹ incoming àti gbogbo àwọn tó ń darí orílẹ̀-èdè pé kó tù kó bà wọ́n ní àwọn ò fẹ́ wọ́de o gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ torí pé àwọn ò fẹ́ ìjà àwọn ò fẹ́ asọ̀ gẹ́gẹ́ bí ọlọ́rẹ̀gùn ti ọ̀rẹ̀gùn ọba dr olúkunmi olúṣẹ̀sán akíngbọlá ikúdóró the first ọlọ́rẹ̀gùn tìlú ọ̀rẹ̀gùn báwọn náà ṣe ránṣẹ́ ìkíni ku oríire sí gbogbo oníṣẹ̀ṣe ìlú ọ̀rẹ̀gùn bákan náà ni oníṣàṣà tìlú ṣàṣà ọba abdulhamed ọmọgoriọlá àrẹ̀mú orí ló pé làká àwọn náà ránṣẹ́ ìkíni sí gbogbo oníṣẹ̀ṣe o wọ́n ni wọ́n kú ọdún wọ́n kú ìyẹ̀dún ọdún ayabo fún wọn o wọ́n ni kan ṣe jẹ́jẹ́ o kan fi àsìkò ìwúre yìí kan fi wúre fún princess adéjọkẹ́ orílópé adéfùlú rẹ̀ kan má gbàgbé alága ìyẹn alàgbà johnson ti àlẹmọ̀ṣọ́ wọ́n ni kí wọ́n wúre fún gómìnà ìpínlẹ̀ èkó alàgbà bájẹ́ olúṣọlá sanwóolu àti aya wọn tó fi mọ́ igbákejì gómìnà ìpínlẹ̀ èkó ọmọwé ọbáfẹ́mi kádírì hamzat àti abẹnugọ́lé asòfin ìpínlẹ̀ èkó láì wá gbàgbé ààrẹ bọ́lá ahmed tinubu bàbàbàbà ìpè ìgbà wọn á tu ìlú lára gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹlẹ́gbẹ́dá tìlú ẹgbẹ́dá ọba dr abdulhamed àrẹ̀mú ọmọ goriọlá orí ló pé làká bí àwọn náà ṣe ránṣẹ́ ìkíníkù ọdún sí gbogbo oníṣẹ̀ṣe àwọn nọ́mbà tí àwọn èèyàn fi ń dá sí náà ni 080 37 888 030 ẹ̀hún náà ni àwọn èèyàn fi ń dá sí alágbà hello à ń gbọ́ yín o ẹ kàárọ̀ sà òrèbètè a dẹ̀ ń gbọ́ yín dáadáa o 080 37 888 030 òun náà ni àwọn èèyàn fi ń dá sí èyí náà ni pọ̀pọ̀ ṣìṣì ọdún ìṣẹ̀ṣe tí ó gbòde ṣé ìgbàgbé gẹ́gẹ́ bí olówó èkó ṣe sọ ọ́nà ẹ̀yìn ilé iṣẹ́ ẹ tètè jẹ́ kí àwọn òṣìṣẹ́ yín kí wọ́n lọ ilé tó jẹ́ oníṣẹ̀ṣe lénìí kọ́ lè lọ gbáradì fún ọdún wọn ní ọ̀la olówó èkó náà ni wọ́n rán iṣẹ́ yẹn sí gbogbo ẹ̀yìn ọ̀gá ilé iṣẹ́ pé ti ìjọba àti aládàáni pé agbòjọ́ kì í gba ọjọ́ kan tì bákan náà ni ọba ti ìlú ketu ní agbẹ́kọ̀ṣọ̀fẹ́ ìyẹn ọba

ìṣẹ̀lẹ̀ Muhammad ní ká máa ṣe múra lórí umra a máa pa ìṣẹ̀lẹ̀ ni ìdí ni ti ilé iṣẹ́ tó ní ọkọ níbi ká kọ́ ni ṣe àjà tí umra pẹ̀lú rọrùn Al-Firdaws Ajan Umrah Services Limited fi ṣe àgbékalẹ̀ September special umra tó fún wa láǹfààní láti dé gbọ́ ìfẹ́ àkànṣe umra lápapọ̀ December náà bẹ́yìn yóò fún gbogbo àwọn tó jẹ́ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gánilé olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá lè ṣe Al-Firdaws Ajan Umrah Services ṣe ìrìn àjò September special umra àti umra December fún 2026 ẹkú ti mọ̀ pé àwọn àfáà tó mọ̀ nípa súnà ni ó mọ̀ kọ́ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àyà mi láti láǹfààní àti ṣíṣe àṣepẹ́ pẹ̀lú wá sí ìgbà dídá àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù náà lẹ́mọ jẹ tẹ́fi lọ tẹ́fi dé ẹ̀mọ́ kọ́ lọ́yẹ tí ó mọ̀ kọ́ yín ìṣẹ̀rìn àti bàálù tó gbẹgbẹ̀lẹ́gbẹ́ ni àyè ti sílẹ̀ láti máa sanwó September special umra kalẹ̀ tàbí umra December fún 2026 ẹ sáà ti máa kà sí olú ilé iṣẹ́ Al-Firdaws tó wà ní number 92 ìkòròdúró fàdé bus stop nílùú Èkó ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú Ìlọrin ẹ kàn sí wọn ní ìdojúkọ Kidney Hospital Olosogbo Ìlọrin telephone 08324749451 sakẹ́ àti gbogbo òkè ògùn ẹ máa pèlè àdánù alápọ̀ sórí 08338077824 Al-Firdaws Ajan Umrah Services Limited àwọn ni wọ́n kò lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Bẹ́ẹ̀ni ìfẹ́sùwápọ̀ kárí ayé lè ṣe Bond FM 92.9 ní báyìí ti aago méjìlá tí ń ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún jẹ́ ká lọ sórí ètò tí ọ̀pọ̀ súnkọ̀ ìyẹn ètò akitiyan wa ẹjọ́ ìlọgbọ̀ pẹ̀lú ọ̀tọ́kùn ìtumọ̀.

0: aṣojú wa fún wa ń ṣàlàyé ipa tí wọ́n ti kó fún ìdàgbàsókè ara ìlú yálà alága ìbílẹ̀ kọmíṣánná gómez àtàwọn rẹ̀.
1: Ẹ káàárọ̀ sá, ẹ káàárọ̀ mà, ìjáde wa lónìí àbánulọ́ba pàdé o, ọkàn wa balẹ̀. Àti àwọn aṣojú wa náà ló tún korí afẹ́fẹ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ayọ̀délé Olóyè Bàbá Aláyò ọkọ Cecilia Lámàlálè ẹ̀rọ àkọ́kọ́ ọmọ lọ́wọ́ máa dẹ̀.
2: Ẹ káàárọ̀ gbogbo ilé o, a kí yín o, a kó àsìkò ọ̀gìnì tí yí o, a bá wa lára mu o. Orúkọ tèmi ni Olúyẹmísí Adénikẹ̀ Róṣìjì Barista Esquire. Èmi ni Executive Chairman Ojokoro Local Council Development Area.
3: Kí làwọn kan tẹ́ ti gbé ṣe tó jẹ́ pé àwọn olùgbé òjò kura wa sọ pé lóòótọ́ ni ìyá yóò purọ́ o.
2: Nígbà tí àwa dé orí àlééfà gbogbo àti ṣe àwọn ọ̀nà púpọ̀ àṣe Olújọlá street àṣe àṣe ń ṣe drainage náà la tún ṣe ọ̀nà bí tí àwọn èèyàn máa gbà kọjá which is the pavement of the road. Bàtà ṣe yẹn tán àṣe àṣe Àsukú road. Ìyẹn náà a ṣe kòtò dámínú tó ń lọ gérégé àdètún ṣe paving stone náà ìyẹn ò gbẹ̀yìn náà a tún ṣe street light síbẹ̀ ọ̀nà púpọ̀ láti ṣe ìmí ìta tún ṣe a ṣe àwọn ọ̀nà àti títí kòtò dámínú lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe jibowu road yẹn à ń ṣe palliative fún nítorí pé jibowu road yẹn ó jẹ́ ọ̀nà tí wọ́n ta ti lò tán ti lò nígbà púpọ̀ tó ń ṣe penn cinema bridge ó jẹ́ kí ọ̀nà yẹn state road ni ó jẹ́ kọ́nà yẹn kó ti bàjẹ́ gan.
3: Ṣé báyẹn ń létí ìdí rédíò yín alága ìjọba ìlú Ọ̀jọ́ kòrò làǹgbà lálejò.
2: Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí à ń tra láti ṣe palliative fún láti jẹ́ pé kíbẹ̀ yẹn náà kó lè ṣe é ṣe kí ni ìrọ̀rùn lè dé bá àwọn olùgbé ibẹ̀ yẹn àti gbogbo àwọn tí wọ́n ń lo ọ̀nà yẹn. Yẹn ni kọ́kọ́ Nureni Yusuf náà a tún wo Nureni Yusuf náà torí Nureni Yusuf yẹn náà ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé gbogbo àwọn aráàlú ló ń lo bẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà báyìí à ń tún ṣe kó lè kí ìdẹ̀rùn lè dé bá gbogbo àwọn aráàlú àtàwọn mùtúmùwà tó ń lo bẹ̀ yẹn àwọn ọlọ́kadà ni àwọn onímárúwá ni àtàwọn onímọ́tò eléyìí ní kọ́kọ́. A tún wá wo ọ̀nà gbogbo ètò education.
3: Alága ìjọba ìlú Ọ̀jọ́ kòrò.
2: Which is the education. Nígbà tí àwọn ọmọ wa tó wọlé níjọ́sí àṣe gbogbo ọmọ sukúlù tó wà ní ìlú Ọ̀jọ́ kòrò gbogbo wọn kò sí kankan tá a dá sílẹ̀ fún wọn. Tí akóyún ẹ̀ kéré a make sure pé gbogbo nǹkan tó máa fi máa kọ̀wé gbogbo ẹ̀ la ṣe fún wọn àfihàn ní a ṣe school materials fún wọn a ṣe pẹ́ńsù ìwé bag gbogbo ẹ̀ náà ni a ṣe fún wọn. Eléyìí gan kò jẹ́ tún dúró torí a tún máa tún ṣe irú ẹ̀ náà ní ọdún tó ń bọ̀ yìí náà a tún máa ṣe yẹn náà fún wọn. A ṣe free jam fún wọn ọ̀pọ̀lọpọ̀ ní wọn ta ṣe free jam fún gbogbo wọn náà ni wọ́n ti rí ilé ẹ̀kọ́ tó ga láti lọ gbogbo wọn náà padà náà wá dúpẹ́ pé àwọn ti rí ilé ẹ̀kọ́ tó tún ga ju ibi tí àwọn wà lọ. Yẹn ni kọ́kọ́ a ṣe GCE form náà fún wọn inú wọn dẹ̀ dùn pé àwòrán pé a fẹ́ mú wọn kúrò ní ojú títì a dẹ̀ fẹ́ reduce the burden àwọn parents nǹkan tíjọba wà fún náà nìyẹn. So ètò ìlera náà àgbẹ̀yìn a ṣe free glasses wọ́n wá ṣe àyẹ̀wò ojú a collaborate pẹ̀lú Lions Club àti Lagos State University Teaching Hospital a collaborate pẹ̀lú wọn wọ́n wá ṣe àyẹ̀wò ojú fún ogunlọ́gọ̀ àwọn ọmọ ojokoro wọ́n dẹ̀ fún wọn ní jígi ojú wọ́n fún wọn lóògùn so that nǹkankínkan tó bá ojú ní mọ́lẹ̀ ara so that ojú yẹn á lè ríran dáadáa àwọn náà wọ́n lè máa rí nǹkan gbé ṣe wọn ò ní jókòó sínú ilé wọn ò ní di tani wọlé àṣeyẹn náà fún. A tún ṣe vocational studies fún àwọn èèyàn wa vocation akọ́wọn níṣe oríṣiríṣi awon to ko tailor awon to ko catering awon to to ko bata ati bebe lo a se palliative na a reduce burden awon yan wa a empower awon a fun won lowo atetun tun gbero lati tu se iru e na laipe laijinu
3: alaga ijowo ile ojokoro e ti wa gere bi ose ijoba ibile koda e de po gapakata ke to feyinti ke to wa di osolu e se afiwe awon mejeji
2: gbe na lo da gbe na ko si ti ko si oselu ninu e nitori ti an ba je ti an ba se civil servant na gbo o serve nation ni na ni but degree of service lo kon yato nitori pe mo ni awon oga nigba yin to je chairman mo de ko to ba fe lati se faralu mo gbaruku ti won o ti mi na wa ri pe ah ti ba le ma gbaruku ta won oga mi bayi ngba temi na de wa fi eyin ti won ri pe ah ko temi na lati ma service aralu lati ma se nkan ta won aralu ba fe nisin asiko na asiko de yen na ni mo se gbe apoti mi tun gba apoti dibo nikan tun je community development committee so mo ma ni feelings pe ah temi na ba de be ni jokan ma le se ma le gbiyanju fa won eyan mi so that nkan ni ni won lara pelu nkan ti mo fi gbe apoti dibo pe kin di chairman Olorun de se Olorun gba fun mi mi de wa jawo gbogbo eyin opolo civil service opolo community development committee ati to selu gbogbo e na ni mo mu po lati le mu aye derun fun gbogbo awon mutumu wa papa awon eyan jokoro local council development area inu mi de du pe Olorun ran mi lowo mo ri se fun inu awon na de du lori kore na ma dupe leni gan won ifun mi ni award pe omo odoriri ofogbon se inu mi de du
3: alaga ijowo ibile ojokoro e wo mo toto eko bo olosuri oro odo ti lotun lo si ki le se si
2: kan to nsele leko ni pe rate tawun yan fi nwole leko wo po agbara ekogun okamo ro ti fe fa Lagos state ya nitori tele the tons of refuse ti and generate okere tele but nisin is now geometrical rate ni awon yan fi turn out waste yin and coupled with the fact pe Lagos state na o tun become more urban and urban gbogbo igberiko tan le ma lo lati ma ja lati ma dado ti si gbogbo won gbogbo e ti di urban ko wa si bi kankan ti o wa urbanize mo ni Lagos state imoran mi ni wi pe awon eyan wa ati ba won soro pupo pupo e je ka ma yo ka ma se ka ma sort out waste wa ninu waste wa ta ba ri paper ka yo segbe kan ta ba ri ike ka yo segbe kan ka ma sort it out paper won le recycle paper awon lawon to nra paper ike o lawon to nra ke so ta ba nse gbogbo yen e to ku to ba te je awon organic materials die atuba won yen wa so na ni pe ka ma ko le ton ta ba ko le ton ni ma ri bi ta ma da organic waste si ta ba fi aye die sile ninu compound wa awon bi ewedun ni o to ti fe baje boya nepa mu na lo ni awon bi ewe to le degrade easily ka ma sha ka ma ko won si bi kan to ba ma fi to bi jo bi melo kan iru awon ewe yen ti be yen ba tutu awon ogun ma wa igbin ma de be won ma la ewe to ba ya gan ewe gan fun are a decompose won ni ri mo ewe dun o ma wonu le lo o ma di manure ila o ma di manure gbogbo awon nkan be yen na ni awon eyan wa lack ni loyinbo ni awon countries to se kini be yen gbogbo run nkan be yen won ni dapo mora won iyen lo pelu nkan to fun wa ni wahala so mo ro awon eyan wa e je ka try lati ma keep waste wa ta ba sort it out ose kan a le ma need lati so pe keep waste wa ko nitori pa ti yo gbogbo e so toto
3: te ba yen lesi di radio yin alaga ijoba ile ojokoro la ngba lalejo esu ma ko sen to da tan aya fọlọmba ki la won olugbe ojokoro n pe yin si to e ke ti se sugbon te ti se te de mo po ye ke ti se agbo won le ti ton ni
2: eh olugbe ojokoro awon nkan ton yin pe wa sina ni pe mo they want more drainage they want more roots olorun de se Lagos state no tun ti ran wa lowo awon bi to ma wa flooded gan nigba ojo joba ipinle won tin ba won tin ran wa lowo yen ni area gbele yi gbogbo gbele yi olojo Jerusalem gbogbo be ni eyin state won tin ran wa lowo ni ori e bayi so gbogbo yen na o tun compliment local government wa won je kini wa na dun awa na awon bomi na ta won na tun se ton ti pari awa na tun compliment effort won so yen na ni because our local government is just coming up. It's one of the rural local governments as it is in nature. So gbogbo na ni ade mo pe ade tun gbiyanju si gbiyanju si ka le se more roads ka de le fun awon eyan wa ni more relief
3: lakoto feso lori IGR
2: lori IGR an gbiyanju lowo lowo bayi gbogbo awon lakada wa ti ati so pe on ma gba jacket iyen lo nje eyin aso idanimo pe to wa na wa gbogbo yi na an se apart from pe a fe ki revenue wa ko lo soke nkan mi na iyen na tun ma je pe o tun ma fun wa ni more security nitori everywhere ni to ba ti ri eni to ba woru aso be yen ati mo pe ojokuru local council development area o recognize won awa duro lori olokada duro lori maruwa na a fe seto yen na fun a fe seto yen na fun awon oni koropin na bebe na then awon bomi na ta tun tin gba owo gbogbe na ni ati n se ijonju pe owo ton so tele tele o ti kere ju to gbogbo na la mo pe rate of inflation o high so gbogbo e na ni an sise le lori awon legislative amuwa na ade ti fun won ni executive order to ma legislate le lori so that ise wa le lo si waju si owo won le ni legal backing lori gbogbo awon bi ta ti fe increase owo ati pe awon bi ta tun ti fe je ki expansion wa so that more coverage a le wa fun revenue tan gba revenue wa de le lo soke
3: adaga ijoba ibile ojokoro wa se count to wa le lawo se oro tun yin leti to number le ma won ma pe yin si to je pe en gangan le ma ngbe
2: 08067304841
3: le kan si
2: 08067304841 pe mi ti mi ba gbe e send the message tabi ke send the whatsapp ma ri nbe ma le da yin lohun
3: e se gan to oro le ti bo latenu alaga ijoba ibile ojokoro SCD bayi titi bi wo ojo mejo lo ayo atalasi ataja loni la pada wole o
4: Fond FM.

when you touch on your grave, the sugar is an antenna.

Abeba 92.9 Bond FM. Oh, Gendi Bond FM 92.9 Akanchawa.

Oh, no, what I'm

Oh, daddy, I'm a shame tonight. My cambogi, you're a man, okay?

bence.

Happy on the night.

chipone chipone chare ma.

Yeah.

0: muna cikin yaduwa. Ubangiji mun gode domin ka kawo mu karshe wannan shiri namu na yau. Muna roƙonka bari abubuwan da muka ji ya zama da amfani da kuma aikatawa cikin zukatan mu. Cikin sunan Yesu shine mai ceto mu. Amin. Anan muka kawo karshen shiri namu na yau. Idan kana da tambaya ko neman karin bayani ko neman a baka takardar da muka karanta, wato bangar Sir Christa da aikatawa, sai ka rubuto mana zuwa ga adireshi kamar haka: Ekwa Kano DCC, akwati gidan waya 14, ko kuma ka bugo mana waya zuwa wannan namba 0802987864, ko kuma 0900689415. Zan maimaita: 0802987864, ko kuma 0900689415. A huta lafiya. Nagode. Naku Reverend Pika Jane.
1: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
2: Olówó ìsinmi ni mo fẹ́ra jù lọ.
1: Olówó àbúrò tí olówó kọ̀kẹ́.
2: Owó rẹ̀ kò rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pè é fáwọn afanilá kò ya o.
2: Olówó wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Owó ló Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olówó ìsinmi tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Olówó ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni o. Pààrọ̀ ó nira ìwọ̀nba tí owó rẹ̀ bá ká pé ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
1: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Ana tare ne da sashin Hausa na gidan rediyon Bon FM da ke kan mita 92.9 nan rukunin gidajen gwamnati da ke unguwar Ikeja, tare da fatan mai sauraro na jin dadin kasancewa tare da mu inda aka saurari shirin Bangaskiyar Krista da Cocin Akos ke daukar nauyin kawo muku. Ekwa Church ke daukar nauyin kawo muku kowace rana irin ta yau, sai kuma wani

ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà yí padà ọ̀nà ni 0815-236-1963 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa tẹ whatsapp message sí òun náà ni à ń lò lórí nǹkan tó máa ṣẹlẹ̀ lágbègbè yìí bóyá ẹ náà wà ń bẹ yẹn ń gbọ́ ẹ̀yin láǹfààní láti tẹ̀ ṣùgbọ́n tó pẹ́ wà nú mọ́tò ni wọ́n jẹ́ ìlẹ́wà mọ́tò ẹ má tàtẹ̀ iṣẹ́ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé iṣẹ́ wà bí kẹ́ pèsè o ṣùgbọ́n tó bá pẹ́ láǹfààní àti lè tẹ̀ níbi tẹ́ ẹ wà ẹ tẹ̀ kẹtẹ message yẹn tàbí ẹ ti ní tẹ́lẹ̀ kẹ́ forward ẹ̀ sí wa ká lè sọ fún àwọn tí ọ̀rọ̀ kàn ó ṣe pàtàkì mo rí àtẹ̀jíṣẹ́ yín màmá wa ká lè jayé ẹ ṣe ẹ sọ pé orin yẹn bẹ́ẹ̀ ni olóríire lèmi bẹ́ẹ̀ ni ẹ gbàdúrà ẹ sọ ní ti bíbélì ẹ sọ ní pé gbogbo nǹkan tí ẹwọ́n ṣe rúbá bẹ́ẹ̀lì mi tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó máa tọ́lọ́run bẹ̀rẹ̀ inú ayé mi náà ló máa parẹ́ bẹ́ẹ̀ ni ló máa rí fẹ́ inú àtàwọn ọmọ yín àti gbogbo ẹni tí ó ń gbọ́ mi pátápátá ẹwọ́n ṣe rúbá bẹ́ẹ̀lì mi tó bẹ̀rẹ̀ àwọn rere láyé mi ló máa parí ẹ̀ bó ṣe wà ní bíbélì a rí bẹ́ẹ̀ fẹ́yìn náà o àti gbogbo èèyàn yín ẹ ṣe mo dúpẹ́ mà ẹ kọ́ ọ̀lẹ̀ ẹkọ́ àtàrọ̀ ẹ̀kú iṣẹ́ ìní bẹ́ẹ̀ ni gbàgede láwà níléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-6316-1916 tẹ bá fẹ́ pé ẹ lè pè sí yẹn ṣùgbọ́n fún àtẹ̀jíṣẹ́ ẹ lo ti whatsapp gẹ́gẹ́ bí a ti máa ń ṣe àwọn ètò náà bó ṣe máa wá nìyẹn láti sìn dago márùn àmú wọn gbàgede wá dago márùn bá lù àlọ sórí ojúṣe ta ni lẹyìn àmú àwọn ìpolójẹ san owó fún wa títí dago márùn kò ìṣẹjú bí mẹfà kò ìṣẹjú mẹẹẹdógún a lọ sí orí gbábọọlù sáwọn tí six bá lù a lọ sí èkó lé 6:30 ó yẹ ká lọ sí tìfúntẹdọ ẹkọ pẹlú bẹnu fọlọrun ṣọ kó wá ṣètò yẹn lẹyìn yẹn ètò tó kù àmú wa àmúròyìn wa adẹ mú àwọn ìtàn wá sí ìdánudúró ní aago mẹjọ nígbà tí a tún máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò tó kù fún ti ìkọrin talẹ́ bó ṣe máa rí nìyẹn bá ṣe ń ṣe nìyẹn ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ohun tó máa ṣẹlẹ̀ tẹ̀ sí mi tàbí kí ẹ pè lórí agbègbè ẹ ṣe o ẹ káàbọ̀.

ẹni gẹ́gẹ́ bí mo ṣe sọ ìní ni World Humanitarian Day àwọn èèyàn tí wọ́n máa ń ṣeṣẹ́ ojú àánú èyí ni àyájọ́ ọjọ́ wọn tí a fi ń kí wọn pé wọ́n kú iṣẹ́ àwọn wo ni àwọn bí ẹgbẹ́ alágbélébu pupa àwọn bí ẹgbẹ́ àwọn àgbẹ̀ bí àwọn nọ́ọ̀sì àwọn nǹkan tó ń ṣiṣẹ́ ìtọ́jú àwọn ènìyàn àwọn àjọ NAPTIP àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń kó lọ ṣòwò ẹrú àwọn tí wọ́n ń gbòlóngo fún àkàmáṣe àwọn ọmọ àtobìnrin ní ṣekúṣe àtàwọn èèyàn wa ń ṣekúṣe gbogbo àwọn èèyàn pátápátá tó ń ṣiṣẹ́ ojú àánú yẹn yálà wọ́n ń ṣe ní ẹ̀ka aládàáni ni tàbí wọ́n ń ṣe tí wọ́n ń gbowó owó oṣù lọ́gbọ̀n ìjọba iṣẹ́ ojú àánú ni gbogbo àwọn tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ yìí èní ni àyájọ́ ọjọ́ wọn tí a fi ń kí wọn pé wọ́n kú iṣẹ́ tí ẹ̀jẹ̀ ń polongo ní gbogbo ọ̀gbà àgbáyé pé ẹ jẹ́ ká dẹ́kun fífi àjẹ àwọn ọmọ tí kò ní láì nídìí jíjẹ àwọn èèyàn gbé fífọgbọ́n tan àwọn ọmọ lọ sílùú mi láti lọ fi wọ́n ṣòwò ẹrú ṣe ọmọ tó wà lákàtà yín tẹ̀ ń ṣe ń ṣekúṣe òun ni àwọn lè wà fún àwọn tó ń polongo ọ̀rọ̀ ojú àánú òun ni àyájọ́ ọjọ́ ni wà fún èyí tó ṣe pàtàkì fún wa láti fi polongo fún ara wa pé àwọn kan wọ̀nyí láti wá máa jìyà o àdìwọ̀nyí láti máa ṣe ra wa ní ṣekúṣe World Humanitarian Day òun ni ẹ̀ní August 19, 2026 ìdáàbòbò fún àwọn èèyàn pàápàá àwọn mẹ̀kúnù civilian tọ́jú wọn ìpèsè àwọn ọmọ amáyédẹrùn tó lè mú kí ayé rọrùn fún wọn human trafficking gbígbé àwọn èèyàn lọ sí ìlú kan láti lọ fi wọ́n jìyà tẹ máa tàn wọ́n pé ó yẹ máa bọ̀ ṣùgbọ́n tó máa dáhùn nǹkan mi lọ máa bá ìrìnkùn rìn láàrin àwọn ògo ara àtàwọn ọ̀dọ́ wa àtàwọn àgbàlagbà míì ẹ jọ̀ọ́ abẹ̀yìn àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ ẹni tó jẹ́ adarí àjọ náà nílẹ̀ nàìjíríà òun náà sọ àwọn ọ̀rọ̀ tó fẹ́ pẹ́ tẹ̀lé àwọn ìròyìn tó jáde lénìí pátápátá ẹ máa ti ri pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ nípa ẹ̀ kí ni ìpolongo yẹn òun ni pé kí àwọn tó ń ṣe iṣẹ́ ọjọ́ àánú yìí káwa náà tá a bá ti rí wọn tó ti ń ṣiṣẹ́ wọn lọ́wọ́ ká máa kí wọn lẹ́yìn ká máa kún wọn lọ́wọ́ ká má ní kí ní ṣe eléyìí ò ní ṣẹ́ ni rárá ẹni tó ṣiṣẹ́ ojú àánú níṣẹ́ ọlọ́run ló jẹ́ kí àwọn lójú àánú láti máa ṣe àwọn nǹkan yẹn tó bá dẹ̀ ti ń ṣe ẹ̀ka náà wà bẹ́ẹ̀ kí gbogbo àkànífẹ́ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa gbàgede ń tẹ̀síwájú ní ṣe bọ́ǹdẹ̀ fẹ́m 92.9 ìkẹjà

lẹyin so pe enje ba so fun ijoba kan jowo kan ba je ki ina mu ki ina ina yi ko mo wo duro ina ijoba ko mo wo duro o mi npe ina stable ejo won be ijoba ni won ti adaruko adugo won nikan won ni e ba be ijoba lati agege bi agege ni agege kan je kan ina mo wo duro ni agege ilé náà wà ń bí nírọ̀ lẹ́nu wọ́n ní sáíwò ìbísọdé gbogbo ọlọ́ta captain john cda wọ́n bẹ gómìnà babájídé sanwóolu àti honorable jimoh abiodun ìjìgbádé ìjọba ìbílẹ̀ wọn wọ́n ní wúrọ̀lá street ti sídé oyetoro street ní àti ogunsanya street kò ṣeé gbà mọ́ rárá kí wọ́n jọ kí wọ́n ṣàánú wa o èkó ní bàjẹ́

iṣẹ́ṣe lágbà lótìtọ́ ẹgbẹ́ Renew Hope Ambassadors Lagos State lábẹ́ adarí wọn Honorable Tayo Akimade Ayinde Chief of Staff Lagos State ń kí gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ pátápátá ní ìlú Èkó gbogbo àwọn ọba alayé ní ìlú Èkó gbogbo àwọn baálẹ̀ pátápátá àti àwọn olóyè onífìlà funfun pé wọ́n kú ọdún ìṣẹ̀ṣẹ̀ tó gbòde kan o nígbà tí wọ́n ń rọ gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR kí wọ́n sì ṣàtìlẹ́yìn fún igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Ọbáfẹ́ mi Hamzat nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ bákan náà ni wọ́n ń rọ̀ wọ́n láti máa fi àdúrà ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ kí orílẹ̀-èdè Nàìjíríà lè máa fò lókè lálá àti ìlú Èkó lápapọ̀ ọdún ayabo fún gbogbo wa o ìṣẹ̀ṣẹ̀ àgbè wa o àṣẹ olùkíni Honorable Tayo Akimade Ayinde State Coordinator Renew Hope Ambassadors Lagos.

0: bẹ́ẹ̀ni wa kíra wa káàbọ̀ sí orí ètò ojúṣe ta ni ní ìkànnì bond fm 90.9 rédíò alárààgbà ìdá rédíò tó ń fi gbogbo ìpínlẹ̀ èkó títí ṣàlàáfíà alábáyín ètò ojúṣe ta ni jẹ́ ètò kan láti yàrá ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ lábẹ́ alàgbà solomon abiodun èlú gbajú lórúkọ olóòtú ètò yìí ọmọ olóòkú abàjà lọ́rùn ni asákù ìnáwó ọjọ́ lágbára ọlọ́run elédùmarè òkú amóore ẹ̀yìn òkú adá lágbára ọlọ́run kí èèyàn sì náwó ní ọjọ́ ọ̀kẹ́ káwọn èèyàn dẹ̀ máa ròyìn ẹ̀ fúnjú ọ̀sẹ̀ méjì ọ̀dọ̀ àwọn adéyẹmí adésànyà ni àti ríru ẹ̀ lágbára ọlọ́run elédùmarè ọmọ rẹ̀ náà ni ó gbẹ̀yìn gbogbo wa àmì ọlọ́wọ́ bọ́tìn náà ni tèmítọ́pẹ́ àgùrò aya akérólé ọmọ èkó pàtàkì olóòtú àgbààgbà olóòtú yányán lọ́run lọ́run alàgbà gbẹ̀ngà fàtílé àwọn ni olóòtú àgbà the executive producer nìyẹn abdulwan sin salahudeen ọmọ tó máa kọ́lọ́ náà lórúkọ tèmi jẹ́ olùkú mi náà wà ń bí gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ jáwọn ará lógo.
1: ẹ kúrò lẹ́nu mi kíbi tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ bond fm 92.9 orúkọ tèmi ni tawhid abdullahi.
0: akẹ́kọ̀ọ́ wa náà wà ń bí o adenike fatia láti thomas adewumi kọ́ni ẹ̀yin náà káàbọ̀ sáàrin wa lẹ́yìn tó máa gbéyàwó ó ti bẹ̀rẹ̀ atẹ́gùn òṣèlú ní orílẹ̀-èdè nàìjíríà ó ti ń fẹ́ àdẹ̀dúpẹ́ pé ìtura náà ni yóò fẹ́ lágbára ọlọ́run àti fèrètí àti fi gbé renew hope lọ́nà kó renew hope ayé ẹnìkọ̀ọ̀kan wa àti fi ìrètí ọ̀tún àti fi gbé atẹ́gùn òṣèlú eléyìí tí ó ń fẹ́ lẹ́lẹ́lẹ́ bó ti ṣe yẹ kó fẹ́ yóò dẹ̀sì máa tù wá lára lágbára ọlọ́run elédùmarè ní àná bí ìpolongo ṣe bẹ̀rẹ̀ lénìí àwọn gbogbo àwọn olórí àwọn tí wọ́n jẹ́ bíi òǹdíje ipò ààrẹ ní àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n ní gbogbo wọn kí wọ́n máa bọ̀ wá jòkó àlàáfíà níbi tí a ti rí ọ̀gá inec àríta àwọn ọlọ́pàá aráwọn ẹlòmíín náà tí wọ́n wà ń bẹ̀ wámwám láti rí dájú wípé kò gbọ́dọ̀ sí ságbàsúlà lákòókò òṣèlú rárá wọ́n ní dípò tí olóṣèlú ó fi máa búra wọn kí ni kálukú máa sọ nǹkan tí wọ́n bá fẹ́ ṣe fún aráàlú àbí eléyìí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tó jẹ́ kókó kan gbòógì tí ó lè mú kí àwọn aráàlú dìbò fún wọn tàbí kí ọkàn wọn kó rọ̀ mọ́ ọ̀dọ̀ wọn a wá ní ká tiẹ̀ wá wò lórí tó ojúṣe ta ni fún ti tèmi àwọn wo gan nigi wọ́rọ́kọ́ tí máa dáná rú àwọn wo làbá pè ní àrò wọ̀rọ̀kọ́ eléyìí tí máa dọ ọbẹ̀ nù toníjọ́tà láyé ti dáyé ẹ̀ẹ́ni gbọ́rí kan campaign yìí o ọbáfẹ́mi hamzat ti òun ni òdíje dupò ẹgbẹ́ apc lẹ́kọ̀ọ́ ẹwà rí kóńdó lọ́wọ́ hamzat àbí yóò wá gori mọ́tò yóò wá máa pé ẹṣẹ́ ìlú wọn ẹrún wọn ẹfọ́ wọn pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé akẹ́kùn irú ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn bí o gbọ́rú ẹ̀ rí láyé ibi àṣẹ́rí tó bá sọ pé ẹ bá sáà ti ra wọn mú ṣùgbọ́n náà tún ti yí ọ̀rọ̀ padà olóhùn òwú bẹ́ẹ̀ o pé ẹṣin òun tú ni o àwọn bí táwọn lọ́gẹ́ ọkọ nìyẹn bí táwọn náà ni wípé àwọn olóṣèlú gẹ́gẹ́ fúnra wọn ẹ nírà rẹ káyà sọ pé àkódà ààrẹ ló wá mú kùn màdá ni o tí wọ́n fi ń fọ́ àwọn èèyàn lórí o àbí alága ìjọba ìbílẹ̀ ẹ ní rí àwọn aráàlú yìí náà lẹ́mọ̀ gbọ́ nígbà bá máa fìtì wọn wá fìtì sí ara ẹgbẹ́ òṣèlú kan wọ́n lè ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú báyìí àwọn ni wọ́n ń dàgbòrò rú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti tọ̀hún àwọn náà wá da padà wọ́n ti mẹ́yàn méjì padà láàrin wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ta ni nígbà olóṣèlú tawhid tí olóṣèlú kò bá jáde láti mú kóńdó yorùbá wọ́n ní gbàràmí ṣe dẹlẹ́rù tí a jinirun tí wàá di ọkọ ẹni ṣòrí tí wàá jẹ pàrà àlú láàmú báńdì ògbóró nǹkan báyìí
1: ṣòrí kí ọlọ́run máa gbé orílẹ̀-èdè wa nàìjíríà sókè tí oníkálukú bá níbi iṣẹ́ tó ń lọ láàárọ̀ tó ń lọ lọ́sàn-án tàbí dé tó yẹ kó ti rẹ̀ ọ̀pọ̀ èèyàn ní tó bá pè pé ó yẹ wá lọ jà gan kò ní sẹ́ni tó ń tiẹ̀ fẹ́ pè kó wá lọ jà ṣe rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa àìsíṣẹ́ àìsí ẹlòmíì tí ò tún fẹ́ ṣiṣẹ́ fúnra ẹ̀ ló fà tó jẹ́ pé àfihàn ráwọn àwọn ọmọ ọ̀ṣọ́ta olóṣèlú tó yẹ kó wọ́n ń ṣe gbàṣàwò pé wọ́n ṣàfẹ́ kú fún ọ̀gá mi bàbá ìtẹ̀ mọ́lẹ̀ kí n kọjá bàbá mi ni mo ti ń là ń ṣe gbogbo ṣe rí dẹ̀ rí mọ́lẹ̀ máa sọ kíní kan fún ẹ tó bá kú torí olóṣèlú olóṣèlú ò ní torí ẹ sọ pé bóyá ọmọ ẹbí ẹ rí níjọ kejì a ti máa bóró òṣèlú ẹ lọ
0: ni
1: ẹ máa bóró òṣèlú torí ẹ mọ máa ń sọ fáwọn èèyàn yìí pé e ma tori eni kankan loja tori awon olosuru te en tori won ja yi ore ni won iba business partner ni won ta le pe ni alajosepo ni won to ba ko legbe keni leyin ba do la wa jo pa legbe keji there's what they call there's no permanent enemy but there's permanent interest interest lo dem anda wa lele
0: yo pe ko si ota ayeraye
1: be ni
0: ife okan iyan lo wa
1: won ni nkan ti o nkan lo ku fe se ni nkan ti mi ko ma so ni be ni pe awa ara lo won ni ka lo yara wa ni brain ke awon obi pe awon omo won ki awon iyawo pe oko e ki oko pe iyawo e ki egbon pe aburo e ka buro pe egbon e wi pe asko se lo ta wa yi o kon ma je kon lo tori pe to ba wo awon to nje modumudu oselu yi ni romo oloselu kokan be keri won ko lede ko lawon fe lo ja lo dabi to tin se ipolongo boru ile ni la ma ti ma bi awon to je olori oloselu na awon to je
0: aderu
1: gan won ipe kudiba te ba to di pe e lo awon mo ta tabi e lo awon mo osota tabi lo awon mo ganfe ko to di pe e wole nkan te ba se la fi royin pe nkan te ni se o to oye la je ki won dibo fun eniyan to le ma fi ibo osun se apere aise dada araye
0: lọjọ
1: ọjọ kan ma ranti arọrun pe kaka kekun ma je sese o a fi sawadanu nitori pe kini eyi ta ri lọwọ ta nje ti o si wahala yi oku da ka ku fe kan tera mo ka ma je lo ju ka le a fe pada sibi ti ati nbo lo yen fi ye wa pe to ba jo lesuru to ba se daada awon eyan adro ti e sugbon to ba se to kun de akato awon eyan ni bi kan to fe do te ba de wa gboju lawon olosi awon mo ta yi na nisin awon na ti ngbon awon na fe lo moto awon na fe gbegbese aye to da awon na fe gbe leki awon na fe gbe aja to re last mass wa pe e ma je ki oloselu kokan lo yin nilo kilo bo se bere ipolongo ipolongo to ba fe se e so hun teni lele okan fun ara ilu e lo ba ara ilu ke do bale ke ba won soro pe ejo eyan wa na mo daada ni yosi daada o daju pe ngba to ba na fe gbe ge awa ni egbe alatoko wa wa nbo e wa ko ada e ko be e ko sita erin je ka ara ilu gbadun eyan isoro oselu oje lo ni ada loro ni
0: alagba tawhid ibi ta ti bere na ni toto ni ma tun fe da wa pada si ti a ba so wi pe ko si ise lo mu ki awon eyan o jade ki won ma yogi yokun ma yokundo ti a ba wo dada ko si ise ko si ise ko si ise ko si ise ko si ise pupo nu awon ti won je ojogbon tori won pe to je pe boya o ka iwe o yin wa ise ko ti ri ise ni o àbí ẹ̀ tó yẹ pé ó kọ́ṣẹ́ ó mọṣẹ́ yẹn ó rọra fi ń dọ́gbọ́n rẹ̀ wọ́n yìí sábà sí láàrin àwọn ará bíi torí sẹ́yìn ò lérò pé ọ̀pọ̀lọpọ̀ gan ni wọ́n rí iṣẹ́ jàgídíjàgan yìí gẹ́gẹ́ bí òwò eléyìí tó lè máa fowó sí àwọn
1: aláàbò. Ìjọba ló fa ọ̀pọ̀ nú ẹ̀ ìgbà tí èèyàn bá lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ tẹ fún ní nǹkan tó yẹ fún bóyá nǹkan tẹ fún kékeré náà ni àwọn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n jẹ́ ọmọ ṣọta tó jẹ́ pé àwọn ti di ògbólógbòó nídi iṣẹ́ yẹn tó yẹ pé àwọn iṣẹ́ tó jẹ́ pé tó bá ti lọ ṣe nǹkan kékeré owó ńláńlá ló máa fún wọn ó máa máa jẹ́ káwọn ọmọ burúkú yẹn máa sọ pé tó bá ti ń fi ẹni tó yẹ pé kò lórúkọ rere tó jẹ́ pé kò lórúkọ rere tó ti ń ṣe róòmù dẹ̀ ló máa wọ pé
0: mílíọ̀nù fẹ́ẹ́ dà bí
1: àríkọ́ ṣe wọ́n tó dẹ̀ ṣàṣeyọrí bẹ́ẹ̀ mi náà lè ṣe nǹkan tó ń fa nìyẹn tó fi jẹ́ pé lórí àbí sọ pé ẹni tó ohun tí mi máa sọ ni pé ìjọba náà gẹ́gẹ́ bá ṣe ń sọ òun náà ni ọ̀gá wa kan máa ń sọ kan lọ pé if you say no government try to lọ́lọ́kọ̀ ẹ̀kọ́ tí ẹ̀lẹ́kùn mọ́tò ẹni tí ó yẹ kó lẹ̀ mọ́tò màbí kọ́ lọ òṣèré náà kúrú pẹ̀ òun ni wípé tí a bá ti ń ṣe òfin àwọn tó bá ti wà burúkú ta lé wọn mú ta mú wọn tọ́bọ̀ lọ wò wá ẹlòmíì ò ní fẹ́ ṣeré mọ́ ṣùgbọ́n ohun tó máa ń dùn mí lọ́rọ̀ àwọn olóṣèlú yìí náà ni wípé ẹni tó mọ̀ pé olóṣèlú aburú yẹn o tó bá ti fi sí gálo tí ètò ìdìbò bá ti kọjá tàbí kó tó di pọ́n ṣètò ìdìbò wọn á kàn bá wí wọn á dẹ̀ ní pé má ṣe bẹ́ẹ̀ mọ́ a bá padà sáàrin ìgboro tó bá dá ní ìgboro ó ti lọ gba okùn sí láti máa sọ pé òun ní bàbá ń gbẹjọ́ tí ó gba òun sílẹ̀ ó gba àwọn ìyẹn ló jẹ́ ká máa rí àwọn okùn díẹ̀kudíẹ̀kudíẹ̀kudíẹ̀ yẹn láwùjọ wa.
0: Àgbàsílẹ̀ ẹja wele ṣé olóṣèlú ti ẹ̀ tó kú fún tẹ́wá ní ká wò ní abala ti aráàlú ni o tó ló jẹ́ ká fi ìbò ọ̀ṣun ká fi ṣe bí àríkọ́gbọ́n àbí bí àwòkọ́ ṣe bí àpẹẹrẹ ń sìn a ri pe awon mi ngba iboku bi osu kan abo ebi un pepe ye nbo sinu ntolo tolo ngba iboku otun la o da ri alaga ti o je alaga egbe tin se akusu lowo lowo to da fo fere lo sinu egbe alatako awon ti a so pe boya awon na ni awon yan tori e lari mole ma kanra won leji ka kanra won ni orokun se a le so pe solo se lu gan ti e to eni ti a le so pe o nfe tori e lo ku tori gba igbo ba de eni ka lu ma bo si bi ti nkan rush omo si ti yo ti rowo panla
1: oloselo se da se n te pe a so pe dede dodo mo gboro ku ni tori e mo so le kan ore ni won e won pe won ni political associate alabase ni won wa ri bi ti elegbe meji to jo jade fun ipo kan na tomo kan fe so iyawo
0: iyawo be ni
1: eni kan wa so pun o se baba bi o se ka wa lu ma ronu ni e o ko ma ronu ni pe eni kan wa so pun o se baba iyawo eni kan wa se baba oko ni be ni won jo se iyawo yen won a jo se ko ni si wa la won a jo jeun won a jo soro won a se ju mure mure yen lo bi je pe ore ni won se ere ayo ni won jo nta pe ti o ba ja mowo lowo a ja mi ni lowo to ba ti wa wo pe emi o ah tori omo to mo kolo mi o ni bade ye mi adeso ya se mo ade agbe agbe ade mi adeso ma de ma se lo la la la to ye pe to wa mu akoko to wa di ota omo to mo kolo to mo to mo kolo ba wole won o tu pada pera won pe alaye wa ma je ke bi pa mi fun mi contract sugbon to n tori e lagi mole to n forin mole to n fada mole to n fogun mole won o ni pe ka pe gba to ba ti gbe lo ti mole won o ni ranti e mo won ja yi lo chicken lo pe lata won mo won ni ti oloselu kan ba ti pe enikan pe e wa lo dabi to won ti se rally here or campaign ru e so fun yin won pe yesterday sister e fun mi lako bi nkan lead wa wa ri pe o ni re nkan o gbon ti oloselu ya so a pe what are you telling me are you telling me this okay awon kan ti lati ma so niyan pe e ni romo oloselu eh ni ro mo en to je pe je governorship candidate abo je bi senator abo je bi house of rep abo je state assembly ko so pe ohun lo fe so pe to lead pe a mo fe lo dabi ti awon opponent won gba keji won to wa to fe lo se ipolongo ibo ko si ekini o ye ko de ma da bayi tori pe culture ta ni ni africa won ni pe ta ba la o pe ta ba fun awon opposition wa laye lati je kan soro boya won le soro ju nkan ti an so lo pe a le so ko to ye pe awon aralu ma fi nife won ju awon ti o ti wa ni ibe lo won to ma je kon ba wo ni pe kaka kon ba ke kon ma je sese ka fi se awadanu ni e
0: kaka ke ko ma je sese ka fi se awadanu nitori pe bo baba gba laye ko soro o se se ki awon aralu nife re ju emi lo a pe a ka lo sodo ti to pe agora ya torole ka lo wo bi a bi ipuro oja bi kaka da to mi die ko to pa ma te so jamo taba 07063161916 left it dash 07063161916 left it dash

0: bẹ́ẹ̀ ni ọmọ tí ó gbàgbé iṣẹ́ ó dá kèrègbè borí ó dá kèrègbè bo ọrùn ẹ má jẹ́ kọ́rọ̀ ọwọ́ orí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ ìyá náà ni wá ìbátan jọ ni gbogbo wa tí ẹgbẹ́ kan bá ń kó ìjàm̀bá bá ẹgbẹ́ kan ohun tó dájú òun náà ni wípé aráalé ẹni náà ni èèyàn ń bá já ni àti pé ìjọba àwarawa látọwọ́ àwarawa fún àwarawa náà ni kò yẹ kó máa sí dàrúdàpọ̀ tàbí ìwà jàgídíjàgan tàbí ìwà ipá nínú rẹ̀ rárá 0706316 1916 0706316 1916 ǹjẹ́ ó yẹ ká ẹ̀yàn tó máa bẹ́ra wa ó tó di pé à ń gbégbèsè ayé àlàáfíà lákòókò òṣèlú ẹ̀yàn láǹfààní láti dá sí kí ẹ bá wa sọ ẹ fojú lámẹ̀ ẹ̀tọ́ wò ó ẹjọ́ o kò sí ààyè fún ẹnikẹ́ni láti bú èèyàn kankan o tàbí láti ba ẹgbẹ́ òṣèlú kankan lórúkọ jẹ́ o báwo ni àlàáfíà ṣe máa jọba lórílẹ̀‐èdè nàìjíríà òun ló ṣe pàtàkì sí wa o báwo dẹ̀ ni ìtura yóò ṣe wà lákòókò òṣèlú ohun tí à ń gbéyẹ̀wò nìyẹn kí ló tí máa fẹ́ máa bí dàrú dàpọ̀ kí ni tí fẹ́ máa bí dàrú dàpọ̀ àlùbọ̀tà ìdí sọ pé àìníṣẹ́ òun ló fà á wọ́n sọ pé gbà míì táwọn ọmọ mi bá ṣẹ̀tàn fọwọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ àwọn lórí òun ló ń bí irú nǹkan bẹ́yẹn ojú wo lẹ̀ ń fi wò kí sì ni ìmọ̀ràn yín fún àwọn aráàlú lákòókò tí òṣèlú tó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ìpolongo ti bẹ̀rẹ̀ fún tàwọn ààrẹ àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà lábújá tí táwọn gómìnà sì bẹ̀rẹ̀ lóṣù tó ń bọ̀ yẹn ní ọjọ́ kẹfà ní oṣù tó ń bọ̀ 0706316 1916 1916 0706316 1916 alágbàtà ohid ṣáàlì sọ pé bóyá ìgboyà àwọn olóṣèlú yẹn gan fúnra wọn kò tó torí tí èèyàn bá ní iṣẹ́ ní ìpamọ́ kò yẹ kẹ́rù ó bà á débi wíwá wò pé jẹ́ ká lu ìwà ipá láti fi lé àwọn alágbájá wọlé.
1: gẹ́gẹ́ bí èèyàn lára ó dàbí ẹni tó yẹ pé wọ́n ní tó bá dọ̀la yóò ṣoríire yóò ṣe gbogbo nǹkan téèyàn ṣe láyé ó wá fẹ́ rí ẹni tó yẹ kó fẹ́ sọ pé kó má ṣe oríire yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn olóṣèlú jẹ́ wọ́n ti rí ipò tí wọ́n ń lọ torí àwọn mùdùmúdùn ìjọba tó wà ńbẹ
0: ẹlòmíín
1: ti gbúrò owó pé tó bá débẹ̀ léni nǹkan tó gbà ń bẹ kò ń ṣe nǹkan kékeré
0: kódà ọmọ àdọ́mọ gbówó dáàbà
1: wọn ló máa ń jẹ́ kó kálukú wọn lọ wò pé bówó bá ọpá bówó pa ògùn lọ́sẹ̀
0: máa ń lọ. ẹ̀lọ́ orí ètò tí ìṣẹ̀dá náà lẹ́wà ẹ̀lọ́ 0706316 1916 náà ni ojú òpó yẹn 0706316 1916 ó fẹ́ dàbí ẹni pé àwọn èèyàn tiraka àti wọlé bọ̀ nẹ́tíwọ́ọ̀kì yẹn fẹ́ máa ṣojú bákibákẹ́ ẹ má wọrí ẹ má gbìyànjú láti bá wa dá sí i kí lohun tí ó máa ń fa ìwà ipá lákòókò òṣèlú kí sì ni ìmọ̀ràn yín fún àwa tí a jọ ń gbé ìlú láti jẹ́ kí orílẹ̀-èdè wa kó wà ní àlàáfíà 0706316 1916 ẹ ń bá ọ̀rọ̀ bọ̀ lórí.
1: nǹkan tí sori kíní ẹ̀ ló máa ń jẹ́ kí ẹlòmíín wò pé ṣébi tí àwọn ẹgbẹ́ wa ti lọ tí wọ́n ti lọ táwọn ti jẹ́ kí wọ́n ń porúkọ ẹ̀ tí mi wá di ṣé ó mòye ni kàkà kí kó má jẹ́ ṣèṣe àbí ṣẹwà dàrú ni o ẹ ló máa ń fà tó yẹ pé ọ̀pọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe nǹkan tí ò yẹ kán ṣe.
0: ẹ̀rọ ẹ kúrò lẹ orúkọ ẹbí tí ń kó wá ìkànnì bond fm làwa wà ẹ kúrò lẹ mà ẹ ṣeun púpọ̀. orúkọ ibi tí a ti ń pè wá. láti bàríga ó yẹ bá wa dá sí. kò lè sọ pé àlàyé mi ọmọ yìí tó ṣẹ̀ṣẹ̀ parí yunifásitì yẹn jẹ́ kí n fi ṣe ayé a. kábíyèsí ọlọ́run áńkù táyé fi wéyà tó lágbára. Ami. Oro ti ayi so alagbata ori do pe mi sa ki si o mi ran ti royin kan lodun kan ti enikan bi a level 13 abi nkan kan lo wa nipinle yen o wa fe omo agba oloselu kan gege bi royin se rongba yen o omo are ti pe gan lo fe won ni a o pe a elo lori lapoti o fe wa eni to ri ni se ni yen o ka to ra so eni to gbe kun mo Ẹṣeun ya wa. Ah, ikan na awon alagbara ipinle Kwara to ntele awon olosilu kan lodun 2003-2002. Eni kan wa fe soro e njo ni to ba ri so to si soro e. Hello. Lara awon ti won de jo wa nu egbe yen ta jo ntele baba alaye yen lo tun wa condemn alagbara yen pe ta ni omo janduku omo komo ki se ara wa ya se kankan na won lo mu wa lati fi ba wa loruko je ni oju je gba mi ti pe eni to je pe latari oro won mara won na laye fi ri gege bi omo komo o tun wa njale lenu won wi pe omo komo ni ki sara wa ala gba ta ri ba se dora ma kase to wa le werewere kini oro amurele yin fun awon ara
1: ti nkan ti mi ko ma so ni pe ki a gbianju kare wi pe a se ohun to to ati ohun to ye oro bo taboro pe an polongo ko ye ko dija sile laarin wa e ka lo koko wo eni to fe dibo fun ko wo dada ko mbere pe ko bere awon bere bi abi ko na wo ko to to to ti se tabi o ti se ka lo se ohun to to ati ohun to ye fe eni to ba wu wa tori lori ofin orilede wa Nigeria e alanfani lati wo pe eni to wu wa ni awon to de joloselu ogun agboro mu nipa mo ro pe toshu ti ma ko awon lekan gan tori pe akoba ton ri asare to ti awon isokuso oro ti ko ye ko ma ja lenu omo ilu abi e ma je ka jo tori ebi kan na ni wa omo iya kan na ni wa ti eni kan ba de so to ba se sofin e je ma je ka wo pe a tori pe o je eyan nla e je ka fi se apere to je pe a ma je pe nkan ta awon yen na le ma fi so pe awon ni fe se nkan ta fe se mi mo pe orilede wa Nigeria adara ade ma lo soke si lolokiki lolohun se a ma lokiki si ni ati se eto oselu ti osun ta tori awon yen jade o ti ya ya o ti ya mo de ma so fawon yen ti pe ti pe pe to ba lo dibo ibo e won aka
0: won aka bo
1: o ibo e won aka tori to ba ka bo ni mo to se losun yen o ni sele o ti re la bi so wa pe ti a ba se ngbaradi na e ja bere bere mi ti o ba ti ye wa pe eni ba de ni lo dibo fun ikini nkan to se seyin kini nkan to ma se fun wa ki lawon so lebi se lawon yen to ya so pe awon lo ti yo se tele tele awon le lo ma ran wa lo laje ka wo pe en ta fe dibo fun yi eni ti a ba tu ile de wa Nigeria da to ba ba tu se ni tori ijoba wa ara wa ohun ni nkan to ye ko daju afara lu lanfani lati yan eni to won sipo a de da lagbara lo eto dibo to nbo na a lo ni rowo irose
0: ami o ma ko pe won yin gba pvc

ẹ̀yin tèmi ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọkọ̀ kò fẹ́ wà lásán àwọn kan wà tí wọ́n máa ń tiraka sí ojàre wọn ò ní gbà fẹ́nikẹ́ni pé kí wọ́n fọwọ́ rọ́ wọn dà sẹ́yìn níbo kò jọ rárá àníṣe wọn ò ní gbàgbàkugbà wọn ò ní gbà rédèrèdè láàyè àwọn gan ni wọ́n fáyà mọ̀ wọ́n ń gbìyànjú níṣẹ́ wọ́n ń forí rọ nígbà táwọn kan bá láwọn ń gbìyànjú àti sáré àwọn tí mò ń sọ yìí wọ́n á tún fáyà mọ̀ ni o ẹ jẹ́ kí n já yín sí ọtí fáyà mọ̀.

0: Crema.
1: Good time moments with Kivo Crema.
0: Kivo Crema.
2: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Olórí ìsebè ni mo fẹ́ràn jàre. Olórí náà burú sí olórúkọ kẹ̀. Ohun rẹ̀ kò rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé
2: rántí pé ìfà máa fani lákòóyá o. Olórí wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Olórí Divon Kings ló yẹ kó ra. Ó jẹ́ olórí ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Olórí ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó nira ìwọ̀nba tí owó rẹ̀ bá ta kó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà sí.
2: Ó tọ́ ló sọ. Ó ṣe wọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórí ìsebè Divon Kings ni olórí ìsebè tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Divon Kings, òun mú aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Madam Blessing, where you dey rush dey go this early momo now?
5: My sister, now today dem dey give pikin vaccine for our primary healthcare center. I dey carry my pikin go collect him vaccine before sun go comot.
4: You see dey carry am dey go collect vaccine up till now?
5: Yes, so I no fit joke with my pikin health. Vaccine dey protect pikin from yamayama disease like measles, polio, tuberculosis, and diphtheria. E dey very cheap to protect pikin now than to spend plenty money treat sickness later. Even the health workers dem dey help me remember when next my pikin go collect vaccine.
6: Every pikin deserve protection from yamayama sickness where vaccine fit fight. Vaccine dey safe, e dey work, and na free dem go give am to your pikin for primary healthcare center wey dey near you. If you get any question or complain, call us on top 0916-824-5000.
7: Know your health center, trust your health center, go your nearest health center. Nine B, no, trust, go, or ya follow me talker. No, trust, go.
8: This message now from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
9: Gbàbọ̀ sáwọn tẹ̀sọ̀ ilé iṣẹ́ bọ́dẹ̀ fẹ́ràn lásùá nàárí 2.9 lásàálẹ̀ tó ní gangan ni ó yóò máa tẹ̀síwájú La Liga tó gàgàrà ikọ̀ Atlético de Madrid pẹ̀lú àlejò ọ̀ràn nínú ilé wọn Malaga ṣé yóò lọ pẹ̀lú àga ẹ̀ náà ni láago mẹ́jọ àṣálẹ̀ yìí náà ni ó mú nǹkan lẹ̀ láàrin ara wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ góòlù méjì mẹ́ta ó wà lè wáyé mẹ́ yẹn o tẹ́ ẹ̀ bá lójú kòkòrò ẹ̀ ṣùgbọ́n tú àbúrò wọn ìyẹn náà ti tó tẹ́ bá lẹ́lẹ́ ṣe wí ní ìtọ́ ṣe wí náà dúró mọ́ ẹyin lọ́nkọ́ kò sí ìyí tó kàn mí ń bẹ̀. Bákan náà ikọ̀ Arsenal ìjọ mẹ́ta náà lókun òjọ́ Friday ló máa wáyé ní abala abẹ́yẹn torí pé English Premier League yóò bẹ̀rẹ̀ láago mẹ́jọ Arsenal máa wà nígbàlejò Coventry City àwọn ti Lampard nìyẹn kí ló máa ṣẹlẹ̀ mọ́ àwọn kojú ara wọn ó yẹ kó yé wa pé Arsenal pẹ̀lú fọ́ọ̀mù tó ń gbé bọ̀ láti sáà yẹn kò sí àní-àní ń bẹ̀ ó yẹ kó pa Coventry City kó pa mọ́ra ni torí ẹni tó ní lọ́wọ́ ó kọjá bẹ́ẹ̀ àwọn agbábọ̀ tó wà ń bẹ̀ náà lọ́nlákàkì tó sì jẹ́ pé tó wá ń Coventry City tó wá mú wọn sọ́wọ́ wọ́n lè lù wọ́n bí ejò àjẹ àti pé pàápàá jùlọ ilé gan ni Arsenal tún wà òjò sátidé ìdókòwò máa tẹ̀síwájú a máa rí Man U gbàlejò jẹ́gbẹ́ bí àlejò nílé All City láago méjì láàbọ̀ lọ́sàn án gan ẹ bá ti wà ń bẹ̀ pẹ̀lú Crystal Palace bákan náà Ipswich Town àti Sunderland láago mẹ́ta ọ̀sán ni máa wáyé o Nottingham Forest pẹ̀lú Leeds United náà kọ́ aago kan náà ni bákan náà Brentford àti Tottenham Hotspur láago márùn-ún àṣálẹ́ lọ́jọ́ sátidé ìyẹn máa gàgà ara torí pé Tottenham ó ṣeé ṣe kó má jà olúborí ṣùgbọ́n jogbo ẹ̀ lọ 90 minutes ló máa ṣèdájọ́ lágbàlá abẹ̀yẹn náà mo sọ fún pé lẹ́ẹ̀kan lọ́jà pàṣípààrọ̀ agbábọ́ọ̀lù kọ́ àtẹ pé wọ́n ti ń bọ́sùnìkọ̀ mí ṣùgbọ́n jogbo ẹ̀ lọ kí ló máa ṣẹlẹ̀ torí Aston Villa yìí wọ́n ti ń ganu sí agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ Aston Villa Ezri Konsta náà lórúkọ rẹ̀ ń jẹ́ o sáà tá wàyé sẹ́ Arsenal múra pé àwọn fẹ́ẹ́ dìbẹ́ǹdì líìgì yẹn láìsí àní-àní níbẹ̀ kí n sọ fún yín náà lórí nínú ikọ̀ Aston Villa náà agbábọ́ọ̀lù tó wà níwájú wọn yìí náà òun náà ń dáwọ́ ìyẹn kó ṣe kódà pọ̀ mọ́ ikọ̀ míì Al-Hilal lórí Saudi Arabia lọ́hùn ìyẹn Watkins bẹ́ẹ̀ ni pẹ̀lú owó rọ̀gùrọ̀gùn 45 million euro tí wọ́n gbé kalẹ̀ tó sì jẹ́ pé agbábọ́ọ̀lù náà ṣe tán láti darapọ̀ mọ́ torí pé wọ́n lè sọ̀rọ̀ àsọyépọ̀ láàrin ikọ̀ méjèèjì Aston Villa pẹ̀lú Al-Hilal ọ̀rọ̀ ti wáyé lábala bẹ̀yẹn mo sọ lẹ́ẹ̀kan lórí goli ọlọ́run ẹ̀mú wa Stanley Nwabali torí pé básìkò àsìkò tá a wà yìí òun náà tí ọkàn ti balẹ̀ nípa pé òun lè jẹ́ number one nínú ikọ̀ Nàìjíríà sáà tó mọ̀ ṣùgbọ́n ó lóun fẹ́ gbájú mọ́ nǹkan tó wà níwájú òun ní pé ikọ̀ tó wà yẹn ní ti Chippers lọ́hùn lẹ́yìn rẹ̀yìn tó bá di sáà tó bá di oṣù tó ń bọ̀ September 23 àmọ́ tó pàṣẹ tó pé a gbọ́dọ̀ pérégede sí ti AFCON tó wà níwájú 2027 yìí ìyẹn náà ni ọ̀rọ̀ lábala bẹ̀ yẹn ọ̀rọ̀ mìíràn tún bọ̀ láìpẹ́ láì jìnà torí àjọ tó ń sọ̀rọ̀ bọ́ọ̀lù lóde Nàìjíríà Nàìjíríà Football Federation wọ́n ti ń sọ ọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé lórí ọ̀rọ̀ picnic pé àwọn máa yọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bó bá ṣe jẹ́ ẹ máa gbọ́ ẹ̀kún rẹ̀ láìpẹ́ láì jìnà ẹ jẹ́ ń tún takán kí n dé ẹ̀ka iléeṣẹ́ tí wọ́n ṣe nígbà wẹ́ẹ̀tù yìí bs media broadcast. Tiba parade, kama dagbere, die die die.
0: Alake, ibo lo nyara lo bayi lowuro yi. Ore, oni lojo gbigba bere aje sara ni ile iwosan abele wa. Mu mu omo mi lo gba bere aje sara re ko orun to yo. Ti gbogbo igba lomo re yo mo gba bere aje sara ni. Be ni o, mi o le fi ile romo mi sere. Abere aje sara nda bubu awon omo lo di sa awon arun to lewu bi igbona polio, ikofe ati diphtheria. O rorun lati toju omo bayi ju ka ma se itoju arun pelu wo go bo ile iwo la. Awon osise ilera na ma ran mi leti akoko lati gba bere aje sara to kan fun omo mi.
10: Gbogbo omo lo le to si abo kuro lowo awon arun ti abere aje sara le dena. Abere aje sara ko lewu, o muna do Ofese ni lawon ile osan labode ladugo re bi o ba ni ibere tabi esun pe wa lori ago 0916 824 5000 ile osan won ese kuku e center sumo ojudo ti lero lo o se pataki ko ba won ile osan na ni gbagbo ninu won ki o si lo sibe o ye jajo sopo mo ile osan ese kuku to sumo e ni gbagbo ninu won ki o si lo sibe ikede yi won lati odo ile ise ijoba apapo ti ri soro ilera Bele Thomas National Primary Healthcare Development Agency
11: Bene o, La Fage Africa PLC ti poruko dadi, HBM Nigeria PLC, poruko ti yipada. Sugbon ojulo wo cement ta npe si yipada. Cement to oju owo to se gbarale atawon owo elo ile kiko ta fi kon afara mainland geta. Gbogbo ile igbimo asofin agba, afara Niger kini ati ekeji. Ile gogoro koko asunbadan. Gbogbo National Theater atawon ile nla mi kaakiri Nigeria latodun 1960. HBM Nigeria PLC. Amo si La Fage Africa PLC tele. O koja ile kiko.
12: Eh, amo kiki lo fera yin. Oloru isebe ni mo fera jare. Oloru aburo ti oloru koke. Owo re ko won ara. O si man gbadun re.
13: Amo pe.
12: Lo ti pe ifa ma fani lako ya o. Oloru lo wa fe kin ra bayi.
13: Oloru Devon Kings lo ye ko ra.
12: O ti oloru isebe to poju owo. O si ko fun eroja sara lo re vitamin A. Oloru ijo ti mo le yan layo fun emi ati idile mi.
13: Be ni o paro.
12: O ni ra igun ba ti owo re ba ka o si mo pe wa gbadun onje aladun to ba fi oro na se.
13: O to lo so. O ṣeun ọrẹ mi mo ri daju pe mo sọ fun gbogbo eniyan pe ororo isebe Devon Kings ni ororo isebe to dara
14: o dara be ọrẹ mi
2: Devon Kings ohun aladun adun to ko ebi ati aramora o wa ni gbogbo ile itaja jakejado orile ede Nigeria.
15: That

0: good time moment. It's Kivo Crema.
1: Kivo Crema.
2: Má jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Shalatem, oògùn ibà tó ní àjẹmítà àti lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́. Shalatem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́ Shalatem, oògùn ibà láti lè ṣe Ṣàlínà Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ̀. Shalatem gba ìbàjáde láàrin ọjọ́ mẹ́ta.

gbogbo yín mọ kí mi ò dólódì mi ò sì dẹnikẹni sílẹ láìkí ẹyin tí wà ní badagry mo kí yín o ẹyin ti kẹjà mo kí yín o ẹyin ti ẹpẹ mo kí yín ẹyin ti korodo mo kí yín ẹyin ti ìkẹjà lagos island mo kí ẹyin náà láti ìbílẹ ti o comprise ìpínlẹ èkó bí yẹn bó ti ṣe wà nìyẹn ìjọba ìpínlẹ èkó sọ pé ọjọ ibà secondary special hospital òun náà ti fẹ́ parí lára ṣe gómìnà sanwó-olu ni only before the end of the year ọmọ àṣekínni ọmọ àkọmíṣọ yẹn náà ọjọgbọn àbáyọmí náà ló tún sọ ẹ di mímọ o wọn sì gbé sórí ẹrọ ayélujára wọn lẹyìn tí wọn ṣe àbẹwò sí ilé ìwòsàn náà tán wo ilé ẹkọ náà tó jẹ ti àwọn àkàndé ẹdá ọjọ ibà secondary specialist hospital tó jẹ pé ilé ìwòsàn yẹn fún àwọn àkàndé ẹdá ni wọn ní gbogbo àwọn olùgbé ọjọ ibà àti àyíká rẹ wọn máa jẹ ìgbádùn rẹ dáradára advanced laboratory diagnostic technology wà nbẹ àwọn ohun tó jẹ scanner ultra modern ct iṣẹ abẹ oríṣiríṣi ni wọn máa ṣe mbẹ nípa ilé ìwòsàn yìí ó bá ti gbàlódé mu solar ni wọn dẹ fi ṣe kíni wọn solarize gbogbo ilé ìwòsàn náà ni bí ẹn bó ti ṣe wà nìyẹn ẹjẹ ń lọ ilé ẹkọ lasu ti lagos state university lasu ti sọ pé wọn ṣe inauguration 350 capacity information communication technology center sílùú ẹ̀pẹ́ campus bí ẹn bó ti ṣe wà lópin ọ̀sẹ̀ nìyẹn níbi tí wọ́n ti ṣí gbọ̀ngàn náà tó máa mójútó ètò kànsíra ẹni mọ technology ilé ẹ̀kọ́ lasu tó jẹ́ ti ẹ̀pẹ́ campus àwọn engineering tó jẹ́ pé engineering complex yẹn náà wọ́n máa ṣe ground breaking yẹn náà ní ọ̀la wọ́n á sọ dúmọ̀ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó bá jẹ́ ti first degree postgraduate diplomas master degree nípa engineering àti agricultural science ọ̀nà wọ́n máa ṣe kíni wọ́n máa dúdà bá sókè wọ́n máa lè jẹ àǹfààní ẹ̀ wọ́n dẹ̀ ní 29th and 30th convocation ceremony fún ti ọdún yìí òun ló bẹ̀rẹ̀ láti jọ ajé monday tí ojú pẹsẹ̀ pèlè sílẹ̀ ẹ̀kọ́ lásù lónìí olónìí ara ènìyàn bí ìyẹn bó ṣe wà nìyẹn ẹjẹ́ mẹ́nu ba ọ̀rọ̀ òṣèlú níwọ̀nba belenja ẹgbẹ́ òṣèlú apc ti organize stakeholder meeting láti strategize for securing victory for their candidate in the next general election bí ètò ìdìbò ti ṣe wáyé tí wọ́n ṣàṣeyọrí pásítọ̀ cornelius ọjọ́lábí oyèfolú ni wọ́n sọ̀rọ̀ yìí nígbàtí apc council chairman àwọn tó jẹ́ mọ̀lẹ́gbẹ̀mọ̀ aṣojú-ṣòfin àwọn assembly tó jẹ́ candidate àwọn governorship candidate àti igbákejì wọn àti gbogbo àwọn local government chairman and member of the GAC caucus ogun ni wọ́n wà nílẹ̀ tí wọ́n sọ mọ́ pé ṣẹ́dí ọmọ aláṣẹ jẹ owó orí ọmọ aláṣẹ la mílíọ̀nù mẹ́ta ìbò la nílò láti fún ààrẹ bọ́lá ahmed tinubu nípínlẹ̀ èkó wọn rọ àwọn adíje dúpọ̀ kí kálukú padà sílé láti máa lọ polongo ní wọ́ọ̀dù sí wọ́ọ̀dù torí pé òní ní polongo ìbò bẹ̀rẹ̀ káàkiri prince tajudeen olusi alága gac wọn ní ó ṣe kókó ṣe pàtàkì reconciliation wáyé ọmọ ẹgbẹ́ tó bá ń bínú ẹ pẹ̀tù sí ọmọ ẹgbẹ́ tó ń bínú ẹ jẹ́ kó kọ́yanjú ọ̀rọ̀ tó bá ń dùn lọ́kàn kó san kẹrẹ̀ yanjú ẹ̀mí tù bínú bí kí iṣẹ́ ẹgbẹ́ ó lè má ṣe bẹ́ẹ̀ kó máa ṣe kíni kó máa tẹ̀síwájú bí yẹn bó ti ṣe wà abala ìyẹn nìyẹn lójúnà àti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú apc kó ṣe kíni kó máa gbòòrò sí kó sì máa tẹ̀síwájú sí máa tún sún sọ lẹ́ẹ̀kan sí wípé gómìnà abájídé sanwó-olu wọn ṣe àdéhùn wípé gbogbo iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n máa commission kí ó tó di pé wọ́n á dọ́ba fún ìjọba tí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ lórí ìṣẹ̀ṣe tí ọba wa ọlẹ́kọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan àárọ̀ gbogbo ẹ̀yìn lọ́balọ́ba ẹ̀yìn báàlì báàlẹ̀ ìlú ilẹ̀ ọ̀la fẹ́ mọ́ o ẹ̀yin tẹ́ fẹ́ ṣe orò mọ́júmọ́ ọ̀la tí orò fẹ́ jáde láwọn ìlú yín ìkòròdú o ẹ̀pẹ́ o ọ̀jọ́ o lásù o ibà o gbogbo ibi tí orò o ti fẹ́ jáde ẹ̀yin aráalé ẹ̀ tètè wọlé àríwẹ̀ aago mẹ́wàá ká máa ṣèkéde yẹn for security of lives and properties ẹ tètè wọlé o ẹ̀yin tẹ́ wà nú mọ́tò tẹ́ ń gbọ́ wa àwọn ìlú kan wà tó jẹ́ pé òòrùn máa jáde ń bẹ̀ ẹ̀yin tabúlé ẹ̀gbá ẹ̀yin ti ilé epo òkè odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ti badagry ẹ̀yin ti ọ̀jọ́ ẹ̀yin ti ibà ẹ̀yin ti ìkòròdú ẹ̀yin ti ẹ̀pẹ́ ẹ̀yin ti kẹjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìlú ìjọra ìjọra bádíà elégùsì onírú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè wọlé o àwọn ìlú kan ń bẹ oòrùn máa kélé lálẹ́ òní mọ́júmọ́ àárọ̀ ọ̀la ṣẹ̀ṣẹ̀ dẹ̀ máa bẹ̀rẹ̀ ní ọ̀la máṣímí gbọ́ o fún àlàáfíà ìlú èkó ni o
Kumani, I'm a gaffard now. A fine, including those or Uru, those or Egunus or no. We're talking about dissemination of information. You share one day, this is our profession. Shut down your life, you net the car, Lumonton Lola, and Lu. So, etiti wale la gomewa, etiti wale la gomewa, riweri, agomewa, ketiti wale, lujuna ti ba la fia lai, la ikurafi din, la kundinu kum, wale ye din, kika luko sheti e niyo. This is Nigeria, this is Lagos, hayewa koshe sintoba mwe, wwa mweni keni ni tikpa tikpa, kosi tikpa tikpa me, bie bo tishi wanye. All in the name of security of lives, harm properties. Lori eto abo emi ati dukiya wa eyin oba awon ti o te lawon olosha jade e je ki won gboro ja shop oni shop o ilu to ba ti ja shop oni shop ofin o gbe na woju won olopa mo eni to ba fon bu o olopa o mu o atokun ni kini olopa o ko gbogbo eni to ba ti wa buruku o olopa ma ko won o oro pe eku kan gboro de police station eku ma de police station to ba ti wa ti o ye ki won wu o so e ja bo fun ofin ilu ka bo fun ofin ilu for peace to reign e jade layo e wole pele pele e wure lotun e wure losi kalafia ijoba Nigeria kalafia ijoba Leko kiteswajo ma beko kiteswajo ma borilede Nigeria. That is the essence of isese de iwure lo wa fun. It's all for prayer and nourishing that tradition and culture hasati ise un to wa fun niyan. So ki eledua atawon alale ki o wa pelu kalukuwa kabesi oba Ridwan Osu Olale Akinrodi Force la fin ki gbogbo loba ekuku ti mo po mo oba ni mi lotun atosi. So rather protect our value, our traditions and our heritage. Ku gbodo baje ku gbodo meri biyan bo ti se wa niyan. Aha e ma gbagbe eto mototo laarin ilu Eko lasiko ta wa yi o kan mi o kan it is a collective responsibility. Ojuse gbogbo wa ni lati je pe gbogbo le ta nda kaakiri yen ha e ja ma samojutu e joba nla kaka gbogbo local government no ti ra truck ti won ku awon le ibo to ti poju o ti poju ko de sun to fa iwadi joye wa pe awon omo olomo lanke cat pushers ti won dale fun te n gbele fun titi ni won lo nda si titi ni won da si ohun lo fa ti le se po loju titi kaakiri eyin ya loja babalaji odowo ti yin na o ya loja babalaji ya folasare tinubu ojo ya folasare tinubu ojo e ba gbogbo ya loja e ba gbogbo won se pade e ba won soro

0: dédé ìwòyí ẹ̀yìn èèyàn wa láti iléeṣẹ́ wa Bond FM 92.9. Eré oníṣètà amúwá fún yín ni a pe àkọlé rẹ̀ ní oúnjẹ ẹ̀rọ ayélujára. Ẹjẹ́ àwa nǹkan fìdílé kakọ́ ẹ̀kọ́ kan tàbí òmí nínú eré náà.
1: Àjọ̀kẹ́ kí ló wọ́n ń gbá báyìí látẹnu géètì ni mo ti ń gbóòórùn jọ ṣàrà máa ṣe jẹ́jẹ́ ikà léèléṣe rẹ̀ léṣe o.
2: Ọ̀rẹ́ mi jọ́kẹ́ bẹbí má bínú wó mo ní kí yá tètè yá sóúnjẹ dẹ́ẹ̀dẹ́ ọkọ mi ni o kí n ṣe ẹ̀fọ́ kí n dẹ̀ gún iyán fẹ́lẹ́fẹ́lẹ́ fọkọ mi kó tó dé má bínú.
1: Iyán ó ga o bóyá nítorí pé mi ìnó dórí àti pé bóyá nítorí pé mi

0: àwọn bọ́ ṣe ń gúnyán inú ọ̀ráyè gbogbo àwọn yẹn má ṣe wàhálà kí máa dáná èmi tí má ti pe àwọn tó ń tó ń jẹ lórí ayélujára kí aná máa bá mi gbé wá lóríṣiríṣi èmi inú màlẹ wá para mi jọ nítorí ọlọ́run.
1: Ìrètí bí ọ̀rẹ́ mi èmi ò gbàgbé ṣé o mọ̀ pé bíbu máa lẹ̀yìn ẹ̀yìn kẹ̀. Ọkọ̀ yílẹ̀ kẹ̀rẹ̀ bíi ńlá náà ti ṣiṣẹ́ dàrẹ́tọ̀ fún ara wọn ní oil company kí wọ́n fara wo yín ẹ̀yin tó pé sálárì pẹ̀m̀bọ̀ báyìí lẹ̀ ń gbà tẹ̀sí ń gbádùn ẹ̀yin mọ̀ ń gbádùn tí yín láyé yìí àwọn ò lè fara wo yín rárá o.
0: Ọ̀rẹ́ mi tó bá dẹ̀ dọ̀wù lọ́jọ́ kan báyìí wàá máa dúpẹ́ lọ́wọ́ mi ni ti ń bá bẹ ọ̀dà ọ̀dà ẹgbẹ́ wa.
1: Èmi kẹ̀ èmi ò máa lè farawé yìí èmi sórí mo ti máa ń sọ fún ẹ nígbà gbogbo ọ̀rẹ́ mi ipe sórí oúnjẹ ẹ̀rọ ayélujára ilé tó jẹ́ pé èèyàn láàyò tó yẹ pé gbogbo ìgbà ló máa fi ń sọ pé kán máa gbé ẹgbẹ́ gbóúnjẹ wa bẹ́ẹ̀ gbóúnjẹ wa oúnjẹ tó mọbi tán ti ń sè é èmi kẹ̀ àwọn òmíràn owó yẹn lápò tá a máa fi máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o lẹ́yìn kí mi bọ́ sọ́jà kí n ra ta kí n rẹ̀ fọ́ kí n mú gbogbo ẹ̀ kí n ṣe kí ni kí n lọ tó o bá fọwọ́ lo ata tó o fi ru ẹ̀fọ́ fọ́kọ ẹ tó o wá gúnyàn àbí kó o ru ẹ̀bà wo nǹkan tó wà nínú ojú pé kẹ̀kọ́ lọ máa fowó ra oúnjẹ pé kẹ́ máa da owó nù ẹ̀ ń ra oúnjẹ lórí ẹ̀rọ ayélujára káàkiri èmi ò lè ṣe o.
0: Kí ni bẹ́ẹ̀ máa yọra mi lẹ́nu fún nígbà tó yẹ pé owó wà ọkọ mi ò dẹ̀ complain kí ni ọkọ mi ò sọ pé bóyá bákọ̀bákọ̀ tí ṣé màá ti lọ síbi iṣẹ́ látàárọ̀ màá wá délé màá tó wá ní gbogbo nǹkan mi ò lè má ṣe o ọlọ́run ti fa àwọn olóúnjẹ ayélujára kẹwa so ìgbádùn ni mo wà mi ò wá mo ti ṣiṣẹ́ lọ́run mo wáyé wá gbowó ni jọ nítorí ọlọ́run mi ò lè para mi o.
1: Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi yẹ kí n máa jẹ́ àìsí kó dẹ̀ máa mọ̀ bí pé sórí oúnjẹ ẹ̀rọ ayélujára tá à ń sọ̀rọ̀ nípa yìí ṣé o mọ̀ pé kò sí fún ẹni tó ti fẹ́yàwó tó ti bímọ tó láwọn ọmọ wẹ́wẹ́ ṣé o mọ̀ pé kò ń ṣòro àwọn èèyàn bẹ́ẹ̀ nítorí pé mọ nǹkan tí wọ́n fi ṣe é lára àwọn ọmọ tó fẹ́ jẹ́ lára ọkọ lára gbọgbọ pàápàá ò mọ nǹkan tó fi ṣe oúnjẹ torí nígbà míì ohun amọ́bẹ̀dùn ó lè jẹ́ pé pọ̀ ju nǹkan tó yẹ kẹ́yìn tẹ́ ẹ̀ ń fẹ́ jẹ nínú ilé gẹ́gẹ́ bí ẹbí tó yẹ pé kẹ́ẹ̀jẹ́ àwọn tó yẹ kó máa jẹ eré oúnjẹ iṣẹ́ òmò wọn ni àwọn àgbàlagbà tó jẹ́ pé wọ́n ti dàgbà gbogbo àwọn ọmọ wọn wà níbi tó ń jìnà àwọn ní irú oúnjẹ báyìí wà fún àwọn ọmọ wọn kò lè pèkọ ẹ wọn náà gbóúnjẹ fún grandma o ẹ gbóúnjẹ fún grandpa o irú àwọn èèyàn bẹ àdẹni tó jẹ àpọn tí ò tiẹ̀ tí ìfẹ́yàwó rárá àdẹni tó jẹ wípé bóyá iṣẹ́ ò gbà wọ́n láàyè kó gbóúnjẹ lọ sọ́fíìsì láàárọ̀ àwọn tí irú nǹkan báyìí tó wà fún nìyẹn àlè ní káwọn oúnjẹ máa sọ oúnjẹ kó má ta oúnjẹ wọn ṣùgbọ́n kò ń ṣe fún ẹni tó ti ní ẹbí kó máa sọ oúnjẹ kó máa gbé sínú fíríjì kó máa sọ fọ́pẹ́ kó wọ́n lọ sí ìwọ́ lọ sí kò ń ṣe nǹkan tó dẹ mọ̀ pé mi ò lè ṣe kí n má tó tọrọ fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́.
0: Ṣé o mọ̀ pé nígbà tá a jọ wà ní ilé ẹ̀kọ́ gíga mi ò kí fẹ́ máa dáná torí mi fẹ́ wàhálà so torí ẹ̀ ní kí ọkọ mi ò dẹ̀ tí má ti ọ̀dà lórí náà tó ti gbé lórí ẹ̀rọ ayélujára báyìí kí ni kò kúkú mọ̀ pé èmi kọ́ mò ń ṣe bó bá ṣáà ti dé kí n gbé oúnjẹ síwájú ẹ̀ kó jẹ ní tiẹ̀ jàre.
1: Tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́.
0: Ẹ̀fọ́ yìí máa ń ta sọ́sọ́ o ọ̀rẹ́ mi ṣé mo lè rí díẹ̀ ń bẹ̀.
1: Àbò ti rí ni rírí rí ni àbò ti rí ni lọ́ọ̀rẹ́ tó ń tọ́lá lórí ẹ̀rọ ayélujára ní kẹ́ ẹ lọ́ra ó lè rí pẹ́kí.
0: Èmi gan lọ bu fún ara mi jàre.
1: Ọ̀rẹ́ mi ò kí ń gbọ́ má débi ẹ̀fọ́ yẹn o.
0: Máa bu eléyìí.
2: Alẹ́ ìyẹn ara alẹ́ ṣàlàáfíà ni mo bá yí
0: o. Màmá bọ̀ rẹ̀ màmá ẹ ti ẹ̀ pípẹ́ ń bọ̀ tẹ́ ẹ̀ bá wá bá wa ń lékọ́.
2: Ẹ wá gbà mí kalẹ̀ ìyá Adékúnlé Ìrètí Ọlá ṣé ń tún máa kọ̀wé sí yí pé mò ń bọ̀ àkíyìn ni.
0: Irú ẹṣẹ́ wọn pé Èkó la wà yìí ó lè jẹ́ pé èmi àtọkọ mi ṣe wọ̀ pa máa ń lọ ẹ̀kọ́ ọlọ́run kan bá yín ṣe pé mo tètè wálé láti ibi iṣẹ́ lónìí ní ẹ̀ bá wà bẹ́ẹ̀ nìkankan lé kara yín náà ni mò ń sọ ó máa kẹ́ ẹ dé kẹ́ ẹ jókòó sẹ́nu géètì.
2: Ẹ wá gbà mí kalẹ̀ lọ́wọ́ Ìrètí Ọlá ń gbò lọ dà báyìí ó dáa náà o èmi ti wá wọ ilé ìyọ̀ sí lé lẹ́ń padà torí inú ilé ọmọ ẹni nínú ilé ọmọ mi mọ wà ìwọ náà jẹun ọmọ oúnjẹ ọmọ ni mò ń jẹ kò sí
0: yẹn hàn lẹ́nu
2: lágbára ọlọ́run ní wọn lọ ẹ dákun àwọn ọmọ mi ń kọ́ sọ́nà ọ̀nà ilé ìwé ni
0: wọ́n ti lọ ilé ìwé
2: ó dáa náà o ni mo ṣe ń gbẹrù kàlẹ́ òtí ẹ̀ tún lè gbẹrù ní ilé tí ó lè gbẹrù ó dáa àmàlà kan bá ń ro fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú ọbẹ̀ ńlá bá ń fi rúsí o àṣepọ̀ ni ọba ń ṣe
0: ilá
2: ajá kó bá ń fi gbogbo ẹ̀
0: ilá kẹ̀lẹ́ ti rí lá. Ẹjẹ́ jẹ̀bù sí ẹ̀fọ́ tí mo ti gbé báyìí látọ̀dọ̀ ọ̀rẹ́ mi wà níbi tẹ́ bá fẹ́ jẹyẹ àmọ́ ọ̀rọ̀ ọlá ẹ̀yẹ̀ yẹn kó mi pèsè ọ̀rọ̀ ọlá.
2: Ìyá Adékúnlé
0: màmá
2: ìyá Adékúnlé
0: màmá
2: Ìrètí
0: màmá mo ń
2: sẹ́
0: kò o three animal ma se ri emi awon ile ye itale sare sare se fun yi o mo sare so ye
2: agbere oji mo wa po agbere oji mo wa po
0: mi nu eje
2: mi mo fe jo ka ti
0: eje
2: la
0: eje fo saye yen ma je de
2: iye bi mo ri mu ete ti sonu nile omo mi mo ni mo fe jo ka to be la omo mi lati ma so fun mi pe ki fi efo ki fi je
0: amola e ma ro judge mama ma ba yin pe awon olonje la lori aye lu jara je ma gbe lawa fun yin sin
2: emi ma gbo won so so pe
0: o ma gbe lawa sin o ma fi gbin sin
2: eja o ma n ka lo du so se awon mi ran ni ireti iya de kule o oga abi ki lo ma fe se
0: ba yin te rai
2: kin ko to be gbe o to be o je ra aye lu jara o lo fe gbo fun mi emi emi ya ke ola
0: mama ye pari ose mo pese de mi so ye yin
2: o la wa o ariwo le fo mo se du
0: ti o le wa do sinu kitchen gbogbo ru a ma mu mi bo se se eyin na ri pe wahala ti mo se po ma yo bi se ma se gbogbo mi raye yen ti ma ti oda so do ti gbe kini yi wa ebi ah e jo mi o le pariwo mama wa na ko mi sara
2: ah
0: wa gbede
2: ki a je wa nkan ti sele ninu le re se yawo la fe lati so le na a so le na emi lo so re ge da lo so re ge da lo so lo na na la ta ro lo so baba mo si se ojo
0: ma yi do ba le ko wo le bayi ti ti pe won latori la wa gbe wa na egusi efo iro atadidi ewedu ma ko sinu freezer aye yi o le ma
2: ah
0: lori sisi ogbe
2: eh
0: o sa ti ko le ka se gbogbo eni o lo le se
2: eh aki ola ti so wo nu se ti la ba ke wa nle la la ke wa lo te pe ti ba pe mo omo le ala ala
0: si igba ti ni yen se aye igba ti wa aye ti aye ti daye aye lu jara so ye yin aye lu jara la wa nlo lowo
2: ba ko re le le le lo lo so lo fe lo fe lo fe lo fe le ni iye mi
0: iwa mama wo
2: aye ti
0: mo mo salaye oro fun yin ni ori alaye oro ni ma da ile ti ko ti dija alaye ni
2: baba ti e gba ni ro
0: ile ta
2: aye mi la ra ki ala o ko de ba re
0: mo se bo joko fun yin o mami mama lo de tan an fe je lamu de ni mi o ni la pe ki won da e fun
1: be ni o so
0: mi
1: gbogbo nkan te so patapata ni mo do
0: mi le para mi won na mo wo
2: keep quiet
0: wa lo gbodo poju
2: so
0: ataro lati jo ji lo ka to toju omo ka to se ko de so mo odo se ni ma tu wa de ma tun ni mo fe wonu ki chewu ko ma ti edo bo mi e ba da ku si wa fe yawo mi jo mi le para mi
1: so owo mi ti mo nko fun e owo we si eda ni ni
0: so
1: ori ori online lo
0: ti o nje le ni ah se ba jo sise ni mi na sise na
1: so o ti pada ni gbogbo owo mi
0: iro ko ri be
1: ko ri be
0: o sise ni to ba fi toro le mi na o fi okun ta jo ma fi se ni
1: okay okay listen enko na owo yen elo lo se
0: ah loda won ti ma se 35,000 ni bo o kon ni ke so 20
2: aki ola
0: ben
1: o ni ko so 20 oni da fa won ta e
0: ah
1: nitori pe
0: ma se
1: pe nitori pe emi mo la gbe mo sise o wa we si gbogbo won o o wa da won je online
0: fun mi no sise ajo sise ni ko se won ni kan na to ba mo wa emi na mo si ni na ma ya
1: okay so fe gbo to ba ti gbo
0: ki lo sele
1: ko gbo ẹwọ wọn meji a to di tẹni
0: kan ọlọrun ni ja riru ẹnu le wa
1: obi
0: awọn oni riru ẹ
1: obi
0: e ma ya ko ni sele si
1: wa pe kini mo se padanu ise mi ni
2: yo aki o re
0: o ma la ti
1: o le lo o le lo o le bi ka ti
0: o
1: le
0: fi
1: 20,000
0: ah ma je
1: unde ba ni ko yeri o
0: ah ma je
1: se mi ba
2: aki ala gba mi na ma ma ma ti
0: ma
2: ba to da le ba yi
0: o wa da ngba ta
2: to da si le le o
0: ba ri yi pa gbe
2: o
0: la ba bi le gbe
2: aki ala mo ti so fun o yi pa mo so fun o
0: my dear
2: mo so fun o
0: my dear cho
1: no ko ti le o ta ni ko ti ibaje
0: aya
1: wo bi je so ko ko fun je so fun
0: e
1: farabale o ti gbe
3: to wo si ma gbe
0: mi ni gbe
3: wo bi
0: eh je ba ja
3: owo school fees awon omo owo nje
0: mo
3: mo ba se la nde
0: o
3: ti ni pari osi
0: ni bo ba teru si o
3: ti bo
0: mama ya je mi o
3: ma ba
0: ya je mi o ba ba o wa ri ni toro de yi ko wa tan Yakalu, Kowato, Yawaka, Okayaka,
2: Wotini Mama, so
0: Mamma, but if I read your Milasa before me, I cannot go over there. The one I call you, Mammy, a cabo, or just what that, who are quite boss, I love you, Borale. It won't bother me, but Bara, do go. If you are Bara, you do see what that, and my dog, come on, your fa, Mato, I do go up, and then they are, and then they are, and then they are.
2: Mama, you must show Rara me by you. I just had me. I will Mama Jody ten a
3: call. Come on, come on, come on, come on,
2: my dear Mama, go to Katawa.
4: Pe eti ko eko kan tabi omiran ninu ere onise yi da yo ni boya lo se mama ori toke adeniji lo se ireti dami ojo ni joke bode muhammed ni akinola olukoto ati oludari ere ni abosede sokunde amoju ero ni bode muhammed kafire pade

0: ẹ
1: káàárọ̀ madam kí ló wà nínú ọkọ yín.
0: Kò sí nǹkan kan sá, kò sí nǹkan kan, akọ ń jáde lọ ni.
1: Kí wá ló ṣojú àwọn ọmọ yín tó fàrọ báyìí.
0: Ebi ló máa ń pa wọn sá, ebi ló ń pa wọn.
2: Ọ̀gá ọlọ́pàá wọ̀ yìí máa sọ ọmọ wọn. Wọ́n fẹ́ kó wa lọ bí òjì kejì lọ fi wá ṣiṣẹ́ dí o.
1: Ó ya ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
0: Ó ti ọ àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọn kàn parọ́ ni.
2: Àìsọmọ yín.
3: Bond FM 92.9 Ìkẹjà ẹ gbọ́ àkíyèsí pàtàkì yìí. Wọ́n ní àwọn surveillance tí wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ àjọ kólẹ̀kódọ̀tì ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n lọ mú àwọn èèyàn káàkiri níta. Wọ́n ń bẹ ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá àjọ lọ́mà pé ẹjọ́ ẹ bá wọn dà wọ́n síta padà. Wọ́n ní nísìn pẹ̀lú gbogbo ìpolongo tíjọba ń ṣe àti nínú ètò tá a ṣe parí ní Bond FM sí Èkó lé wọ́n ṣe sọnú ẹ̀ pé àwọn èèyàn lọ ń gbélẹ̀ sílẹ̀ káàkiri àwọn tẹlẹ̀ lọ ń gbé fún wọn lọ ń dà sí kiri ni kán bẹ̀rẹ̀ sí ní mú wọn padà ó dẹ̀ pé àwọn surveillance ó dẹ̀ pé wọ́n ti bí ìgbà tó ń daṣẹ́lẹ̀ àbí wọn ọ̀rùn wọn láwọn agbègbè kankan mọ́ torí wọ́n lọ rí wọn láwọn local government kọ́káàkiri nípínlẹ̀ Èkó ẹjọ́ ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ kán padà síta kán lè máa mọ̀ pé táwọn bá ṣe irú ẹ̀ wọ́n máa mú wọn kí ilẹ̀ tó wà ń ta káàkiri kó lè dínkù ẹjọ́ ẹ ṣàánú wa ẹ ṣàánú aráàlú ẹ ṣe o à ń tẹ̀síwájú aago méje gan-an ti lù à ń bọ́ sí orí ìròyìn àgbáyé.

ikeja ataki ti won ni eleyi nbe ni arin gbogbo ipinle ti o je ki idokowo ko tu gberu soke ni ipinle Eko ati Nigeria papo o tun ipinu Are Bola Ahmed Tinubu so lati moju to yan leyi ti o je ki oro aje kori daba soke ki le ise lala o si ma gberu kereje kereje na o tun ma suyo lo le de wa Nigeria ewe nu oro ti re adari ile ise Transmission Company of Nigeria Ogbeni Sule Abdulaziz Romo lede Nigeria lati baruku ise ohun nipa daju pe awon dukiya ti ijoba ba nfi na ohun pese babubu lo le de Nigeria won rara ilu lati daju wipe won o ba awon ero apinoko ohun je ati awon dukiya mi ti ijoba n pese arin ilu bi solar light ti won pese soju popo kon ma lo gbogbo re eleyi to le mu fa seyin ba orile de Nigeria oniroyin tawri Abdulai o jabo pe ero apinoka transformer na o ni agbara ju eyi to nbe nbe lo ti o si je ki awon ile ise o tun si ti oro aje o si tun ma gbenu soke ti awon to ni ile ni aka ohun ti won le ni bi 100 kan ti won le ni ehun lona 100 kan ati 44 yo si tun je mudumudu ina manamana ni agbegbe na gona ipinle Osun Demola Ademola ni o ti gba iwe eri ipadabo sipo lodo ado ilu INEC latari bo ti se gbegba oroke nu eto idibo gomina to wa ni ojo kedogun osu kejo odun ti awa adeleke lo fi di akegbe re nu egbe oselu APC Asiwaju Munirudin Bola Oye Bamiji lule pelu ibo to ni egberun le degbeta ri ajo INEC lekun iwo orun ile yoruba ojogbon kunle aja yi lo gbe iwe eri ohun le lowo ti won si so di mimo bi pe awon akegbe re to je ale loro pelu e o ogbeda adeleke so pe iwe eri ohun ki n se tohun pe ti awon olugbe ipinle Osun awon osise iya lojo babalaje odo ilu awon lade lade adari esin ati gbogbo eniyan ni ipinle Osun baruku ti ijoba tiwa tiwa gomina adeleke so di mimo wi pe ohun yo se idasile apo ikowo si mílíọ̀nù lẹ́ẹ̀dẹ́gbẹ̀ta náírà láti fi tọ́jú àwọn tó lùgbàdì ìjàmbá àti mọ̀lẹ́bí wọn lásìkò ìdìbò náà ó ṣe àdéhùn láti tẹ̀síwájú ìpèsè ohun amáyédẹrùn lẹ́ka ètò ìlera ẹ̀ka ètò ẹ̀kọ́ ìtọ́jíṣẹ́ ìrónílágbára fún àwọn ọ̀dọ́ ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìjọba ń gbàlà ṣáńtà ohun àjùmọ̀ṣe àjọ tó tòsí rúùlù NYSC lórílẹ̀èdè yìí ọ̀gágun fi àjọ ọ̀gágun ọlákúnlé olùṣeyẹ nọfíù ti rọ àwọn agùnbánirọ̀ tó lù lọ́wọ́ láti dájú wípé wọ́n ṣọ́ra ṣe lórí ohun tí wọ́n máa fi sórí ẹ̀rọ ayé ní ìgbáradì ètò ìdìbò gbogbogbò ọdún 2027 èyí jẹyọ níbi ètò amóríyá tí wọ́n ṣe fún àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Katsina tí ọ̀gágun nọfíù ti ṣe àpèjúwe èsì rúùlù gẹ́gẹ́ bí èyí tó ṣe pàtàkì láti ní ọjọ́ ọ̀la fórílẹ̀-èdè Nàìjíríà tó sì rọ̀ wọ́n láti ṣe iṣẹ́ ọ̀hún tí bó ṣe yẹ kí wọ́n dẹ́kun à ń ṣàmúlò AI lọ́nà tí ó tọ́ ìdúró orí ẹ̀rọ ayélujára tó sì lè ṣe àkóbá fún ọjọ́ ọ̀la wọn wọ́n ní ọ̀pọ̀ àwọn fọ́nrán fídíò tí wọ́n fi AI àdàmọ̀dì ṣe ló ṣe é ṣe ó mú ìpàsẹ́yìn bá ìdáàbòbò orúkọ orílẹ̀-èdè Nàìjíríà bá lò dáradára adarí àjọ NYSC náà rọ àwọn agùnbánirọ̀ láti fi ọmọlúwàbí sìn rúùlù ní àyíkáyè tí wọ́n bá wà kí wọ́n dẹ̀ má ṣe gbìlẹ́yìn olóṣèlú kankan èyí tó lè ba ìṣẹ̀lẹ̀ jẹ́ nítorí pé àkàìmọye àwọn agùnbánirọ̀ ni wọn yóò dà sí tó jẹ́ ti ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ kí wọ́n mọ ìròyìn tí wọ́n máa gbé sórí ẹ̀rọ ayélujára Ààrẹ Bola Ahmed Tinubu ti yan Ọ̀gbẹ́ni Ebeli Olúmú ìwà ẹnìtàn gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọba ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pé yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu ní ọjọ́ 27 oṣù kẹjọ ọdún tí a nú àpilẹ̀kọ alámòjútó ètò ìròyìn àti ọ̀rọ̀ tó lọ sí ààrẹ ọ̀gbẹ́ni Bio Onanuga sọ pé ọ̀gbẹ́ni ẹni ìtàn ló gbaṣẹ́ lọ́wọ́ abilékọ di Esther Wilson Jack eléyìí tí ó fẹ̀yìntì lọ́mọ ọdún ní 60 ọdún lẹ́yìn tó ti sin ìjọba o ọ̀gbẹ́ni ẹni ìtàn ló jẹ́ ọmọ bíbẹ̀ Ọ̀ṣun ló sì ti jẹ́ akọ̀wé àgbà ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ Federal Civil Servant Service fún odidi ọdún 7 gbáko àti oṣù 7 o tí ó sì ti láìmọye ọ́fíìsì bí ọ́fíìsì igbákejì ààrẹ mínísítà nítorí sí ọ̀rọ̀ ìtọ́jú ọmọ ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ti ṣiṣẹ́ tó fi ètò ẹ̀kọ́ Ààrẹ Bola Ahmed Tinubu fọwọ́ rẹ̀ gbáyà pé òun mọ̀ wípé yóò kópa tó jọjú nínú ìdàgbàsókè àwọn òṣìṣẹ́ ọba orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ Ààrẹ Tinubu dúpẹ́ lọ́wọ́ abilékọ Wilson Jack Káwọlé fún ìfẹ̀míjì àti ìfaradà àti ìdàgbàsókè tó mú bá ẹ̀ka òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti gbàlejò àwọn àjòjì ẹgbẹ̀rún kan ó lé igba tó bọ̀ wá láti United States tí wọ́n wà

0: wa ni afin alailuwa oba Dr. Olukunmi Olusesan Akigbola ti won je oluti ilu Oregun fun ti popo sisi odun sese eti obode alailuwa e ba ki awon ara ile
1: e ko do alafia la ma fi se din to nbo yi o gbogbo wa ta wa nle Oregun ajo ma poju se ni en kokon o ni din wa pupa ta wa leni ta gboro lomo ogun na a ba wa laye o
2: I'm not sure. Egun la wa nsin bi bayi ale tun ni awon boni na to wa nbi bayi so awon mejeji yen ni kan ta wa ta di mu dada o ale tun ni oro na o to ro ni tan tan se oro so gbogbo won ta wa ni Loregun ni as of today
0: e seun o se pataki si on la fi so mo loruko eti e ba lorun baba nla yin o na ni e nse yen ba wa ni eto se ma lo fun ti isese odun ni lu Oregun
2: a ti se gbogbo eto fun August 20 ti sese de ni pe awon legun awon oje atawon logbo ni aba ti so ri pe a ni orin kaakiri oni kaluku ma duro si aye e aye egun ni igbale won lo ma wa awon logbo ni shrine won lo ma wa to de ma je mumu oni si enu kokan ni Loregun to ma rin kaakiri to ma parade ni sese to gbo yi o a gba yen laye at the meeting gbogbo nka lu ti gbo o tojo yi ba se ma se niyan ko ni kaluku oje ni o ogoni ni o kon joko si aye won ni shrine won kon se gbogbo won ton ma se de jo ma se na ni won a gba fun wa anira buru agboro Olorun won le fun wa se
0: ase o o ma ni eredi kan ti e se seto yen be yen nje le je ka
2: bo a seto yen be yen pe a fe ija a de fe pe ta ba nlo ki awon to wa lati ta won ma raye ma te nkan ti o to pe won ti orisirisi sa a kan fe se leyi ko wa peaceful ko wa peaceful ko ni ka lu pe ka joko saye ara wa a fe pe won bere si rin kiri won bombi kan pe awon kan n ja àwọn kan fẹ́ lọ jáde ọ̀ọ́ wọn náyàn wọn náyàn so akọ̀fẹ́ àfọ́dì yẹn this time based on instruction ká gbọ́ lágbọ̀dọ̀ local government pé ìṣẹ̀ṣẹ̀ ọdún yìí kára ṣe ni níwọ̀nba àdẹ̀dẹ̀ pé níwọ̀nba tó sọ fún wa ni ó ti yí àwa náà ó lè tuba kó lè túṣẹ náà ni àdẹ̀dẹ̀ gba wọlé bá náà ṣe máa ṣe nìyẹn kò sí àwọn tó máa rìn káàkiri ní ọjọ́ yẹn ní Oregun ní àwọn oníṣẹ̀ṣe ni àwọn ọ̀jẹ̀ àti àwọn ògbóni òun ní kéèyàn máa rìn ìlú ọkàn tá à ń sọ kọ́ nìyẹn o àwọn oníṣẹ̀ṣe pé àní wọ́de.
0: Ẹ ṣeun bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín bàbá tá a bá wo àwọn àgbà sọ pé láàrin ìjọ àwọn lọ́balọ́ba ló ti yọ ìjọba a rí pé gbàtí ìjọba fẹ́ kí àlàáfíà jọba nísìnyí wọ́n tọ̀ yìí wá wọ́n mọ̀ pé ilẹ̀ súnmọ́ àwọn aráàlú ẹni gẹ́gẹ́ bí ọba aláìmúfẹ́kẹ́ ẹgbẹ́nu àwọn tó pín sọ̀rọ̀ lórí bí ìjọba ṣe gbọ́dọ̀ wá ojúṣe kó má fàjẹ́ pé fẹ́yìn lọ́balọ́ba náà constitutional role mo fẹ́ kẹ́ bá wa advocate fún lọ́dọ̀ àwọn ìjọba àti àǹfààní tó máa mú wá fún ìlú.
2: Àwọn ìjọba náà wọ́n wà nínú nǹkan tó ń sọ pé fún ìṣẹ̀ṣẹ̀ on the 20th tó ń bẹ̀rẹ̀ August ni pé àwọn náà wọ́n mú náà yẹn wá pé kí oníkálukú kó dúró sí ààyè ẹ̀ nítorí kàmáàrí ọ̀rọ̀ ìjáde ọ̀rọ̀ nǹkan ṣe bára pàlájà so àwọn gbẹ̀dọ́dẹ̀mú yẹn náà wà àwọn ọdẹ gbà wọlé wọn sọ through local government wọn sọ fún wa pé tọjú yìí o a dẹ̀ rí pé nǹkan tó ń sọ nǹkan tó wà òkè ni tó dá ni kó lè tùgbà kó lè tùṣẹ́ náà ni pé kò sí jà tí gbogbo nǹkan tá à ń ṣe ó dùn ká ṣe ká má rí wàhálà ń bẹ àní rí wàhálà o so ọlọ́run ṣe gbà wọlé pé ìmọ̀ràn yẹn ìmọ̀ràn tó dá ni kò sẹ́ tó fẹ́ ṣe nǹkan wọ́n ń pè pé wọ́n ń jàm̀bí àwọn nítorí àwọn tẹ̀sí sọ pé tó àwọn banditry náà káfíìn avoid so ìmọ̀ràn yẹn ó tó ọ̀sẹ̀ tó gbogbo ara láìkì ẹ̀ máa sọ ní gbogbo ara láìkì ẹ̀ pé ẹ ṣe báyìí kí ìjàmbá máa wà kọ́ tó dání so wọ́n ṣe nǹkan lọ́wọ́ fáwọn náà ṣe
0: Wọ́n sì ti sọ àwọn nǹkan tó jẹ́ pé ìṣẹ̀ṣe tìlú Ọ̀rẹ́gun fún wa wọ́n ní ọ̀jẹ̀ éégún àti ògbó ni báwọn ṣe bá lọ́wọ́ àwọn bàbá ńlá wọn nìyẹn. Wọ́n sì ti ṣàlàyé pé látọ̀dọ̀ ìjọba wọ́n ti ní kí ìwọ́de kankan kó má wáyé láti ọwọ́ àwọn oníṣẹ̀ṣe kóníkálukú jókòó sí ojúba ẹ̀ kí wọ́n pe àwọn alálẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n á gbọ́ wẹjẹ́ wẹmú wọn ni ó sì máa wà ní ojúbà oníkálukú ọlọ́run á rọ̀ wá ní ọwọ́ àwọn alálẹ̀ wá gbọ́ ìwúre wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.

0: FM
1: 92.9,
0: Band FM
1: 92.9,
0: Band FM

0: ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter b oladejo glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter b oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yìí sí wa lónìí
1: gbogbo abiyamọ pẹlú gbogbo ọmọ ológun ló máa ń jàjàbọ nínú àdúrà oní wákàtí mẹrìnlélógún 24 hours with God.
2: Ewo ọgbọdọ pa mi lọmọ.
3: Ewo ikú ọgbọdọ pa mi lọmọ.
1: Ọlọ́dẹjọ glorious child ni ọlọ́run máa ṣe pàdé àdúrà ìfún ìyá lọ́jọ́ Friday
4: 14th
1: gbọ́dọ̀ àkórí ẹ̀ covenant of set back máa jẹ́ mú àbíyẹ gbogbo obì tí ògo fẹ́ jìyà lórí ọmọ lọ́jọ́ alẹ́ gbogbo obìnrin tó ní wọ́n ní sẹ̀sínú ẹ̀yìn ìdílé tó ń wojú ọlọ́run fún èso ayọ̀ ẹ̀yìn ọ̀dọ̀ tí ò tí èèyàn yá ká fi àdúrà ara ìgbà padà láàrin wákàtí mẹ́rìnlélógún àdúrà fi kẹ́rẹ̀ fẹ́ yìí lọ́jọ́ Friday
4: 14th
1: látago mẹ́sàn-án òwúrọ̀ la ó ti wọnú àdúrà ó dín lọ́jọ́ kejì ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣiṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú wòlíì peter b oladejo glorious child ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo ẹni christ ambassador prime minister incorporated number 27 awoni history afrut road mushilega fúnra lẹ́wọ́ àdúrà 0029766529 gbogbo abiyamọ ló máa sọ̀rọ̀ ẹ̀rí eléyìí torí jésù tó máa ṣèyanu.

0: akó àwọn àtàlejò àtòlélé àti àwọn tó jù tó jẹ ìṣẹlẹ ẹyà ara wa tó jẹ ibo tó jẹ haúsá nkankan làkó wọlé àwọn ìtayàn lọ gbogbo ọ̀nà rẹwà gbogbo làfi ń ṣe ẹbí design tó ṣe ṣe tó ó ṣe rí gọgọgọ ni.
1: ẹ ṣeun tí bá gbọ́ bàbá yé wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀mí gígùn ó wà lára àwọn tí ó jẹ́ àǹfààní nínáwó sí àwọn òòṣà ó tún jẹ́ kìlù kẹtù kó gbòòrò sí kó dìlù ńlá àti ewé àtàgbà látọ̀nà jíjìn lọ́wọ́ bá wọn ṣe gbé kẹtù látàrí bí wọ́n ṣe náwó sí àwọn alálẹ̀ lágbára a máa ju iṣẹ́. Bàbá iṣẹ́ṣe tó máa wáyé ní ọ̀la yìí gẹ́gẹ́ bí ogúnjọ́ oṣù kẹjọ báwo ló ṣe máa lọ nílùú kẹtù torí ìdàrú ní ìṣèlú láti gbọ́ àwọn kan tán ní báyìí láwọn fẹ́ kí àwọn èèyàn àwọn kọ́ ṣe ṣe kílẹ̀ rọ àwọn oníṣẹ̀ṣe báyìí fẹ́ kí ọ̀la ṣe rí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àṣẹ ìjọba tí gbogbo máa fi tuntun máa fi bà.
0: Ìjọba nítorí ètò ìdábòbò security wọn fẹ́ kí ìwọ́de wọ́n wà bó ṣe ń wà tẹ́lẹ̀ ṣùgbọ́n níbi tá a bá jókòó pẹ́pẹ́ yá fẹ́ fọmọ lọ́jọ́ náà wọ́n dẹ̀ máa tukọ̀ ní ìjẹ́ fún máa kàn án a kàn ẹ̀rí pẹ́pẹ́ yẹ tó pọ́nmọ́ lọ tó pọ́nmọ́ lọ pẹ́pẹ́ lọ́jọ́ yẹn tó sì ń ṣe àṣàtọ̀dùn sí mẹ́rọ.
1: onílù náà lọ sọ̀rọ̀ tí gbogbo wa ń gbọ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe wọ́n ní ká ṣe gbogbo ètò ní ojúbà wa àwa ọ̀jẹ̀ ká dúró níwájú ìgbàlẹ̀ wa ká má wọ́de torí ètò ààbò náà ni mo fẹ́ kí àwọn ọmọ gọ̀fẹ́ kan jagbà ní ọwọ́ wa abo ara ẹni náà ni ààbò ìlú. kábíyèsí nǹkan tá tiẹ̀ rí ni pé àwọn ọmọ wa nísìnyìí wọ́n lè ta bá ló yẹ ká máa ṣe ọpọ́ wọn mo fẹ́ ṣe iṣẹ́ ṣe bẹ́ẹ̀ yí bàbá ṣe mú lókùn kúdùn wọ́n dẹ̀ ní oṣù àta bá ń ṣe tá à ń lọ́mọdé sẹ́yìn wúwe máa jẹ́ tẹ̀yìn àgbàlagbà ipé kò ní pẹ́ parun akitiyan ó lẹ̀ ń sà tó fi yẹ pé gbogbo àwọn kan yìí ẹ̀ dàgbàdàgbà ẹ̀ dògbò àwọn ọmọ atún lè máa bá yín ṣe wọn ní sọ pé àkáà àìdíà ni wọn lè máa bẹyìn àgbàlagbà ṣerú ẹ ń tẹbẹ dẹsọ àtàwọn míì àwọn náà lè máa dá sí ọkàn á lè balẹ̀ pé gbogbo àwọn máa lọ bó ṣe kí ó lọ.
0: ní àkàrà tó wá níbi ọmọ balógun ìró àwọn ni a ní pé ẹni tó bá ń ṣe ọmọ balógun ìró kò lè jẹ ọba nílùú yìí ẹgbẹ́ yóò tẹ ìlú kétodó tó kọjá bàbá wa ìró balógun kò mẹ́ni kankan orí ẹ̀fọ́n dẹ̀ mọ́ rí tó tẹ̀lú kétodó tó gbogbo ọba lógun oyèrò ajẹ́méje ó bẹ̀rẹ̀ látòrí falola amusa yusufu adilakun jimo salisu àti adeyanju kí ni gbogbo àwọn ọmọ ta kàṣílẹ̀ yìí ọkùnrin gbogbo wọn obìnrin tó wà láàrin wọn òun náà ni adeyanju lójóbìnrin gbogbo àwọn ọmọ wa adéǹfẹ ọ̀nà ìṣẹ̀ṣe àwọn.
1: ẹ̀yin àgbáni tí ọdún bá dún báyìí a máa fohun ọdún fọdún ẹ bá wa wúre fún gbogbo olùgbé ìlú kẹtù lápapọ̀ fún ti ọdún ṣẹ̀ṣe.
0: ẹgbẹ́ lẹ́dùnmarè ìlú yìí á dàgbà
1: ṣẹ́
0: àti mọ̀ọ́ṣe àìní mọ̀ọ́ṣe mọ́ òṣìṣẹ́ ti wa
1: a ṣẹ́
0: ọmọdé á dàgbà
1: ṣẹ́
0: àgbàdàgbà á dògbò
1: a ṣẹ́
0: lágbẹ́ lẹ́dùnmarè kò lè sí pọ̀dọ̀ nílùú yìí o
1: àṣẹ o
0: ẹnu ọmọ àpò agbó atọ
1: àṣẹ
0: àwọn ẹnu lọwọlọwọ
1: àṣẹ. ohun ti ẹgbẹ́ náà ni ohun aláìlú àwọn dr isaka adio adétutù owólabí balógun oyèrò tí wọ́n jẹ́ ìlú fẹ́mi lóyè àkọ́kọ́ alákẹ́tù ti kẹ́tù kòṣọ̀fẹ́ là nípínlẹ̀ ti èkó wọ́n ti bá wa sọ̀rọ̀ ilẹ̀kùn o wọ́n ní ọ̀rọ̀ tó bá dánilójú kì í kọsẹ̀ lé àárín wọn pẹ́ láṣẹ ìdùmarè.

I do.

0: Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ijo fadila to Sheikh Isa Tijani Movement of Nigeria Fastman. Won bi jibe to e ko gugu e si bi ojo obi anabi wa meme ti a o se ni ojo 21 osu kejo odun 2026 to je ojo Saturday ojo Abameta ni opopo na dapo Bill Street off Ladipo Road Mushin Lagos de ago mesale di aro ojo keji olugbale ojo na ni fadila to Sheikh Alhaji Khalifa Alhaji Ibrahim Isa Badmus oniwa se ojo na ni fadila to Sheikh Alhaji Abdul Galil Olamile Mamadou Sadi, Chief Imam Alarum Central Bus, Oshodi, Lagos. Fẹ́ kúrẹ́rẹ́ àlàyé, ẹ̀pẹ́ 08026172989, 08026172989, tàbí 08180034061. 0818-003-4061 Olùkéde Kẹ̀mìtì ìjọ àpapọ̀ Masala.
1: Èmi mọ̀mọ́ lára mọ́ ọlọ́ba.
2: Ìṣẹ̀ṣẹ̀ làgbà nínú odò tó ń bẹ lókùn fẹ̀. Aichi Folio Battery Dada Akilabi Aide Aljanu Omo Baale Oke Odo Kede Odun Iseshi Sodun 2026 to ma waye lojo Thursday 20th August 2026 pelu awon ala sile eto lolokun ojokan to ba dojo Wednesday 19th August 2026 awon oni le fe lule oro ma jade oro baba o Aichi Folio Battery Dada wa ro gbogbo olugbe Oke Odo lati ri daju pe e ti wole kaago kan owo to lu e ma foju doro tori to bode ba foju doro Oro agbe ko to wa dojo Thursday 20th August 2026 ti lala ma lu ti kutuku ma wu awon alejo jankajanka ni bo nile epo Aichi Folio Battery Dada wa wure fun are orilede Nigeria President Bola Ahmed Tinubu Gomina Ipinle Eko Babajide Olusola Sanwo-Olu Chairman Agbado Oke Odo Honorable Isola Ejigbadero pe ilu oni tu atubo ma tuba yo ma tuse adupe atileyin ni gbogbo igba gbogbo ma riwo odun a ma do fun gbogbo wa o
3: Ani mo kaye agba therapy loke jojo ipe to ma pa isan mo re
4: o si bogun aye se le le to agbara adua ka o si bi iji se le ja to olohun oba lo kapa e eyi ke yi isoro to ba n doju ko ni igbagbo ninu igbiyanju ohun ibe lohun gan la siri to n tu ogun aye pale ta ba wa n soro nipa eni tolohun oba mi gba fun lowo lowo ti o si ma gba fun titi lai lai Ani mo kaye baba tapa okan gbogi ninu afadu ajagun lati tu ogun aye to ndani laamu kale na ni baba tapa je siwaju ohun kohun eko address ati number isile number 61 Santos Avenue Abule Egba nipinle Eko ni Ani mo kaye baba tapa wa 08033735570 08033735570 Number Ani mo kaye baba tapa niyan kini nkan ohun to ndoju ko to fe mu aye su o awon isele wo lo nje ko ma kon mi loju were were bi igba tojo ba ma fun lo to opo ojo lo ti ro ti le ti fi mu opo iji lo ti ja to si ti ka ni loru le amo tohun ti be ma sorun ko eni to mo nipa ba ti nbe lohun fun ni ti adura o si ma gba ni mona wa leyan gbodo kan si tori wipe owo ti ba ndun ni eyan ki ki bonu aso o eni to si le so asiri ogun to ndani la mu gan leyan kan le kun odu e fun ibere ati alaye number 61 Santos Avenue Abule Egba nipinle Eko ero ibanisoro won ni 08033735570 08033735570 Ani mo kaye baba tapa Olorun fe nikan se je nikan lo
5: Kere ko je FCC labe kodito abiodo ni kun igbeyan ajo so agbado kede SCG an kede sese de 2026 ti o wa yin lojo Thursday ti se 28 2026 ni Presa Lane Street Olamomi Aburi Yana Paja Aki Oloye Iba Abiodo Gani Adams Aare Nakata Foti Le Yoruba Olugba Lejo Baba Ejewa Oloye Nuri Jimmy Fayemi Yeru Sopolo Odo Ati Le Yoruba Isese Agbo Wa O Ase
6: Aibewa Gbani Oja Yogun Elegbe Mo Ni Mo Beru Agba
0: ẹka lẹ gbogbo olólùfẹ́ ètò wa ètò àgbà wa búra tí lè ṣe bọ́n fm 92.9 tí a fi kalẹ̀ sí olújúlé kìí tó gbé ha pọ̀n òkúnnà adékúnlé fàájì onígbògbò níbi tá a wà yìí o ní agbolé ìjọba ní ìkẹjà lẹ́kọ̀ọ́ ìṣẹ̀ṣe làgbà lábẹ́ kábíyèsí ọba adéyẹmí olúwa ṣẹ́gun olúwatóyìn àjàsá ọlásídì wa àwùṣẹ́tò onígbògbò káfàtà ìṣẹ̀ṣe gbòde kan ní ààfin ìgbàlódé modern palace ìyẹn ní onígbògbò kingdom àwọn olórí láàfin náà ìṣẹ̀ṣe ń bẹ lára ẹ̀sàkù iṣẹ́ ẹ̀bí olórí olórúkọ mi adébípé àjàsá akin lọ́pọ̀lọpọ̀ aṣọ ọ̀gbàlà ń dá fún ìgbà alẹ́ tòní atótó yóò tún dùn ká máa sọ pé ó kẹnu a kọjá lọ sí ààfin ọba lágbòdo kingdom ọba amúdàsírù ọdẹjọbí salawudeen ajagunpadé wan jẹjẹ bàbá àṣàlẹ fún ẹgbẹ àpèrè takú iṣẹ ọpọlọ ẹja kọjá lọ sọdọ wọn ká gbọgbọ nǹkan sí lọ ní ẹsẹẹsẹ mọgàjì tó yóò yí padà mọdún adédèjì orí igi ọmọ rájìlọ lákàtà àwòrán ìjímọ kábíyèsí orúkọ yìí ní ẹsẹẹsẹ.
6: ẹ ṣe èmi ni ọba amúdàsírù salawudeen ọdẹjọbí alágbòdo ti ìlú àgòdò mo kí yín púpọ̀ ẹ̀yin iléeṣẹ́ bọ́n fm ọ̀pọ̀lọ yín níjọba ẹ máa rí jẹ ẹrí mu ẹrí náà ẹrí lò ìdààmú wà láwọn ní báyìí kò ní báwa náà.
0: kábíyèsí tá a bá ń ká tó ń wò ní ẹsẹẹsẹ ekun kébí eku ẹyẹ kébí ẹyẹ ní ìlú àgòdò ó sì ṣe wà láyé ayé ìjọ náà nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ ọ̀dọ́ sí i ọ̀nà tá ń pa àwọn owó ìmọ̀ alágbára lọ́pọ̀lọpọ̀ ikú ọ̀dọ̀ wọ́pọ̀ tí ó sì bẹ́ẹ̀ láyé ìjọ ìmọ̀ràn wọn lẹni torí.
6: owó òjijì náà ń wá ló fà á owó òjijì òun náà ń wá ẹ rí ń sìn tẹ bá délé mẹkáníìkì ẹ lè rí ọmọ tó ń kọ́ṣẹ́ kan rẹpẹtẹ bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ àwọn kábíńtà ẹ lè rí ọmọ tó ń kọ́ṣẹ́ ọwọ́ látijọ́ tó o bá kàwé wà kọ́ṣẹ́ tó o bá ẹ̀dùnmọ̀ pé ó kọ́ṣẹ́ wà lọ kàwé o gbọ́dọ̀ mú kanú méjèèjì ni torí bẹ̀rù wà bọ̀dé nsìn kò sí bẹ̀rù kankan mọ́ lágbájá ti ń gun lessors o mọ̀nà tó bára òun náà máa bẹ sí ìlú ó máa bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ni àwọn òfò tọrọ mọ wọn bí o bọmọ kan bá lórí wọn yí jéèlì ló máa ti lo àsìkò ẹ lọ inú àgùdùn bí o
0: ọbátẹ́
6: ọgbà náà sáyé ti nọ́nsẹ̀nsì ọkàndé lọ́sàn ọgbà kan máa fẹ́ ṣe bó ṣe wù wọn ní accept ẹ fún wọn.
0: àwọn olóyè láàfin kọ́
6: gbogbo àwọn olóyè mo kí wọn.
0: àwọn àwòrí ikú àwọn ọba àlè máa sọ gbogbo
6: àwọn. àwọn bàbá nìwọ̀n yẹn àwọn gbogbo àwọn ọjọ́ ìdìbò àwọn oníkọ̀tún eléwu lọ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn.
0: ẹ bá lè fi ìdíyàwó rìn kí wọn.
6: ẹ má wo bàbá onígọdọ wọn ẹ kú ọlá o gbogbo wọn pátá oníṣẹ́rí a lè máa dárúkọ tán bàbá oníjà ní kí gbogbo ọ̀tọ̀ àwúrì gbogbo wà ń bẹ pàpàtà
0: ìkọkọ oníṣẹ nìkankan àwọn tó bá fẹ kí yín kọ sẹlẹ fún ọlọdọ òfò kan àbí kábíyèsí.
6: ègòsí nkankan ẹ ṣe so èmi ni ọba amúdàsírù salawudeen ọdẹjọbí ojú òpó mi ni 08033024174 08033024174.
0: àǹtẹ̀ síwájú ẹ̀mọ́jà àgbààgbà tó fẹsẹ̀ kan dọ́dọ̀ bàbá ọba lágbòdo kingdom olóyè samsudeen ọdẹjọbí. bàbá ẹ kàlẹ́ o.
7: ẹ kàlẹ́ sà orúkọ mi ni alhaji samson bàbá ọba of agodo kingdom.
0: bọ́mọ ní bá pọ́ yàn àgbà fìtàn balẹ̀ ọdẹjọbí kí ló fa sábàbí rẹ̀ bàbá.
7: àwọn bàbá ńlá wa tó ṣẹ̀ wá sílẹ̀ látòrí bíi bàbá kẹrin ọdẹ apẹja apẹran ni wọn.
0: ìdítóbi ọdẹjọbí
7: nìyẹn bẹẹ.
0: tá a bá ní ká mọ̀ wò ní ẹsẹẹsẹ bàbá yín ọdẹ ni wọn.
7: bẹẹ.
0: mọ̀mọ́ ìyá lọ́jà jẹun àpáta àlébọ̀sán iṣẹ́ kí ni mọ̀mọ́ yàn láàyò.
7: iṣẹ́ kátàkárà ni ìyá lọ́jà jẹun ara yàn láàyò àti ilé bàbá wọn náà ti bẹ̀rẹ̀ wọn ti máa ń lọ rajà lọ́tajà wọn lọ máa ń ṣe bí alájà pàǹgbà
0: yẹn
7: lẹ́kọ̀ọ́ iṣẹ́ alájà pa yẹn òun náà náà ṣe bá wa.
0: kí ló lè fà á tẹ̀mí àwọn àgbàjọ fi mọ fún kíláàsì rẹ.
7: adúpẹ́ olóòtú ẹ̀yin náà pẹ́ fún wa nǹkan tó fà á tẹ̀mí àwọn àgbàlagbà fi ń fún gbogbo ìgbà tá a wà ní kékeré yẹn tí dáàdì wa bá lọ sóko wọn máa já ewé bọ̀ bí àgbo òun náà máa ń sè fún wa tá a máa mú ewe don ba de to ja bo npe ewe efo kan ni efo worowo oko obi oko koko no ti ma refo yen ja ton ba ti ja ohun na ma ko fun de mommy wa ma lo ton ba lo ton ton ma gberan gbe fun won ton ma fi se ton ma yi eba si ta ma bi je ewe yen ise lo nse lara eyan ya gbe worowo lai ni mu wa lawa
8: ike ya ise ike ya ro lara
7: ajo
8: tata no
7: ben
8: so sin sise bi tatijo
7: ewe yen sise bi tatijo tori ki se pe boya eyan lo ngbin to ba pa won eyan na ngbin ani won ati fertilizer ati olohun oba na bo se se na lati le na lo wa ori nu oko koko oko bi lati get ewe yen
8: ewe kokan o ni aisan kan awon
7: kokan o to je yo kan lo
8: ori aye jo won na awon agbalagba ki si fo ya wi pe boya jakale arun kan se yo ta awon sare kaati kila siri ton be ni lu abodo tepu fin kebi eku teye fin kebi eyin ke bi baba oba lu abodo
7: asiri ilu agodo ni wipe oni ti omo ba ti ba lawo baba e oni hun gbogbo awon nkan sese tawon baba lawo wa ton fi sile o dejo bile asu gbogbo awon nkan sese ton fi sile gbogbo e la ntun se
8: oparun
7: oparun gbogbo la nfun lo nje itojo mi tutu pelu gbin ni a fun
8: ero
7: pese ni ti gbin
9: I shit olabode james otolu agbaye mayegu aye teru nti gbogbo egbe isoka ogboni royal progressive kabiyesi oba abdulatif adedimeji ifakunle ajawo ati royal majesty of ogboni kingdom oba oloyede peter oluwasegun to je alaga won kabiyesi abdulatif anisere balogun olori oluwo agbaye yeye omi tun mi se mujidat olori abi ofu isoka ogboni agbaye eni ti o ki won ni olori oluwo of lagos bode james mayegun ayeteru ise se lagba
10: a dupe lowo awon onigboro wa bere lori ile ise Bailord limited to wa ni roundabout ikofun nibi ti o ti n ta ojulowo phone accessories, inverter, solar system, canopy, ito phone. Telephone number 080-230-430-99. Bakono, awda bele she, Dr. Alfala, Alashiri, Cousin Damilari, Animo Kaye, Babatakma Worldwide. Number 61, Santos Avenue, Abule Egba, Lagos, Mele She, Tumawa. Ekpe wansi, oju opeyi. 080-33-73-5570. Lakoton, ao babe, obo otaregi, onishegon ibile, alaji taufik, ajiboro, baba okeyo, elegogi, debedebe. Shop 10A, Oye Kola Shopping Complex, Jakonle Gate, Isolo Road, Lagos, Mele Shet, Titmanwa. Elike yaisan, arun oshon, laare lokolaya, Ojo opoyi ni ke pe won si 080-944-7143 tabi 080-226-1-3442 gbogbo yin awon ni saisan
11: eta se lori ti odupe bi igba ti olosa ko ni leru lo ni lo so ku fa awe bi oluyege ni ilu Ibadan ati ni ibi Eko o wa dupe ọgbọ́n tó ń pẹ́ wọ́n péjú púpọ̀ síbẹ̀ tí wọ́n tún náwó lára tó náwó fún àyègbà ibi tó wọ́n ti àṣekágbá ìkẹ́kọ̀ọ́jáde convocation ceremony fún ọmọ wa balikis adeola adedeji oluyege ìtaṣe lóòjọ tuesday lánàá lagos state university lásùn ibò ọjọ́ adúpẹ́ lọ́wọ́ yóò wá pátápátá ìṣeré àwọn ọmọ wa yóò máa ṣojú wa ní agbára ọlọ́ba aṣèdúpẹ́ lọ́gbọ̀n àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lagos state university asidupe lọwọ vice chancellor professor ibiyemi olatunji bello láìgbàgbé ọgá fún faculty of education professor og akidogun dọta nípa iná kí a náà kíyàn gbogbo nǹkata ẹ ṣeun.
12: àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kòkó báyìí.
13: Ojú lọ ṣìrí tí àwọn tí máa bọ̀ ẹ jẹ.
12: Èmi ni mo ṣe.
13: Ẹni bá rí ẹbọ ṣe ilé fùrùkọ̀kọ̀ bí ẹni pé o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lásẹ̀dẹ̀ẹ́rẹ́ lánìí. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti to sade daji ona ti o ti kari wonu bi ekolo to fenu kan yo
12: ah aisa tarun yo ma se nkan o emi wa ni sise bayi ololufe mi
13: se emi ni ma se so fun pe ke lo moju to rara yin but ata o fa ga ma kari o o we mo gi baba oke ho
12: ti lo win iwo na soro soke salaye bo se se fun baba oke o ko mara yo to gun ja le re fulugun je ope yin to nroni gorogo ara tita je ara tita ara yun ti ba to ma bo lese omo eniyan ko sun o ke do ma se lo sere sere tabi to po la po ji isara to guniso baba oke o lele ko ja tura lori eyike yi aisan tabi arun to fe danu gule baba oke o kale si shop 10a oye kola shopping complex la doju ko deeper life church jakonde gate egbero isolo ipinle eko epe 08094471143 08094471143 baba oke o ele ko gi debe debe
14: ade bi a se nde ade bi a se nde o edakun eya ewa gbo wa ade bi a se nde ele ni mo fi ki gbogbo eyin ololufe ikanni te tin gbo wa yi ka bo sori eto wa gege bi ise wa e ti mo pe te ba ti gbohun wa bayi a fe soro nipa alafia nitori pe won ni alafia ni ogun oro ni mo fi ki baba wa ogbon tarigi onisegun bile baboke o kaabo sori eto gege bi ise won ejo e ba mi daruko yin ke ba mi ki gbogbo awon eyan
15: mo ki okunrin be ni mo si ki obirin emi omo yin ololufe yin taufik ajiboro ti gbogbo awon eyan mo ni baboke o lo nki wa pe alafi olohun ko ni fi gbogbo wa sile
14: ami baboke o ejo e ma binu oro kan wa ti e ma nso ti je pe ko fi gbogbo ara ko kin ye mi e ma nso wi pe isan ni waya isan ni waya won wo pe isan waya bawo ni isan to wa nu ara se papo mo nkan ta nso mo le ta npe ni waya ejo e ba wa yanan ne ki gbogbo araye ki won le mo itumo oro
15: e seun atokun lori pa dan pe ni isan ni waya ninu ara gbogbo wa na la mo pe ni nkan kan lo so gbogbo ara papo isan un lo so gbogbo joint wa papo mara won on lo fa ti a fi mo daada pe re pe isan ni waya ninu ara ndori pe waya re ka so kan mo bi kan ka jo imo kan mo bi kan be na ni oro isan to wa ninu ara o na lo se je la fi npe ni isan ni waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa isan inu ara iwo na ko didile ko gbo nta nso ko teti bele je ko si yoju si wa pe lagbe olohun yo ku me
14: ase o sese wa ye mi wa yi o na leyin na ti gboyan e kokan niyan o feni ti o ba mo isan ni waya ninu ara ejo e ma wa binu aisan isan ara yi kini awon nkan ti yan ma ma ri bi ipenija ti yo fi mo pe lọmọkùnrin o ohun ti lu igbadi aisan isan ara
15: e seun atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isunu ara fun omokunrin to ma fa idakole fun omokunrin ti ko ni je ki omokunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji oni eni to nba obirin sere lasiko to nse alada re lowo abeni to je ji pe a ma se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe yo ti o ni jade dada ti o mo jade sere sere abin ta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a ma se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipenija ti okunrin le ri a ma fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ji pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abiwo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abiwo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se ojuse re mo ni to ba ti mo po ti ni ipenija nta npe ni dakole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni top number 10a oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo ro ibe ni baboke wa ero ba ni soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o ti ju omo 40 years or tea drama 50 years, or tea drama 70 years, to je pe laarin seju kan si meji o ti pari seni mo ni to ba dodo baboke o iwo na mo ipe ni olohun be ledni baboke o to si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se tojo arun idakole ifun mi lori isan ara ti mo so mokunrin dole yi baba yi lo se toju re fun mi o lo fi je si pe ni gbogbo eni to nwa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ku ni be mo ni gba pe ti enu ni soro se ero ba ni soro baboke o 08094471143 08094471143 08022613442 08022613442 pelu ase lodo olohun titi e na ni soro se ti isara yi to ba wa pe lara a ma damo okunrin be na ni a tun ma damo obinrin buwo to ja si pe ni o le rin dada o rin laarin seju kan si meji o ti bere si mo mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silesere ki sese ko mo faniso karin mo le ragba gbe ka mo rese gbe dada abi ko da bi gba ta tego mole ka teleze ko mo gan ni gogo ko mo da bi gba ti yan tego mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe ope yin ni o mo faso elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe ojuro o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yo da monitor ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni ba kan na mo moniko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baboke o ni shop number 10A oye kola plaza ni waju deep life church ni jakande gate ni isolo ni eko ibe ni baboke o wa pelu ase lodo olohun ti enu ni soro se
16: ami o eh baboke o ta o foga kini se ma lana olohun ni je kini se gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah je nlo je nlo je nlo je nlo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
15: e seun atokun te ri awon nkan te daruko hun a n pe kan ni idakole oto ni dakole oto ni arabeku oto ni ojora oto ni teso sugbon mete ta nko omokunrin na na ma da lamu idakole le nto nba obirin re sere yo se ndede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la npe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la npe ni ojora ara re o dide kan iyen fe bobirin re sere yo dabi gba to ranti nkankan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o a ni ero gbalode iyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo olohun to ba dodo baboke o wa gba pe ni olohun be lodo baboke o
16: olohun be lodo baboke o eyin te n gbo nile loko eni tolohun ba ti fun ni ase tolohun de fun ni anfani lati ma fi tewete gbowo yosan aiwo na mama ronu pe mama ma fe ni dola mama fola dotunla tore lo mi bo se ngbo wa bayi nisin aisan yi o ti pe lara re o e ma binu iyen gangan ni o mu mi lo bi bere ti mu fe bere yi to ropolopo elo mi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba asasun ko na lo nja si mo o pa lodo baboke o olohun ti gbadura gege bi won se ma nso opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo tolorun ba bi are yo ti wa dupe pelu awon ebun nla nla mo ni a lo sodo aboke o ohun to wa tenu mo na ni pe ah ati lo gba ati lo awo ati lo koko baba asasun ko na ni kini n to n fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
15: ah esun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo olohun nikan ma saba wa sodo aboke o pupo olohun si ma fun wa lase yori nitori pe a ni ajegun kan ti a n pe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won

0: sí àwí kòkó lójú alọ́rọ̀. Àkàrùgùdù lọ́kájú ẹ̀kọ́ gírí. Bàbá ń sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí mùsèmúsè rẹ̀ dá múṣẹ́múṣẹ́. Bàbá Yísá, olùdarí iléeṣẹ́ Fin International, ó ní gbogbo èèyàn ń gbé gbòòsà fún. Àgbàrá gbé egbòogi tí dákùkùn lajà bá ìsà tí wọ́n méré sá. Kí ni tí dọ̀ọ́lá mú? Ogun ayé ni, ogun ẹnu, àkókò àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan ká ti mọ́ kọ̀rọ̀ kó di wàhálà. Má bọ̀, apá Ọlọ́run ká. Ìwòsàn ìdúnwọ́ tó ti padà dé ní Ràbájì gan. Gbogbo ìtọ́jú yòówù tó bá gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré, 50,000 naira lọ́sàn-án. Tó sì fògbó Fọlọ́run, ọ̀tá kò dó, olùkọ̀yọ, ọwọ́ rò pé ikú lọ́kàn. Túnù, ọmọ ológo ni ọ̀, má bọ̀. Ẹ má sì gbàgbé pé ọ̀sẹ̀ tó péyàn ń tà wìtìwìtì. Ọ̀sẹ̀ tó péyàn, ọ̀sẹ̀ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọ̀jẹ́ ti ṣeré. Ẹgbẹ̀rún 2,000 péré ni. Èètò wípé ńlá láyìí tó kẹ̀. Mọ bàbá ikú, bàbá Yísá, wọ́n wà ní Number 41 Ogunrombi Street, Dimu, 08139682421. 08139682421. Bàbá Yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí. Ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.
1: A tún ti dé nìyẹn. Àrògàn. Ètò yẹn tún ti dé nìyẹn o. Àrògàn. Onírúurú ọ̀nà.
2: Ẹ rí i, kí sùúrù tó dìyàn, ṣe lè yàn gúnṣù lọ́dọ̀. Kí àgbàdo tó lẹ̀kọ́, a gbé ògì, a gbé dédé ẹ̀rọ, wọ́n lọ̀ ọ́. Lẹ́yìn tí a bá lọ tán, ẹni wọ́n gbé wálé. Tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ dẹ̀kọ nígbà tí a bá ṣe. Èyí ti jẹ́ pé wàhálà kékeré kọ́ lè yàn ṣe. Àmọ́ bàbá wa ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbogbo gbìyànjú téèyàn gbà láyé tọ́ bá gbà á. Kò sí ní tó kù o, torí pé tí ò bá wí ni pé bọ́rọ̀ bá kòkè tọ́ bá kọlẹ̀, ó níbìkan à gbé sí. Bíyàn bá ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbígba kámú kọ́ nìkan, èyàn gba kámú ọ̀ràn. Torí pé lẹ́yìn onígbìyànjú ni kádàrá tó kò, àti kádàrá àti sábàbí, a méjèèjì ń bẹ̀. Ìgbìyànjú wa lásọ̀ ga. Béèyàn bá gbìyànjú kádàrá ò lè kò. Béèyàn bá ṣègbìyànjú gbogbo. Béèyàn bá pé ẹ wò mí, kí wọ́n pé èèyàn yan dáadáa láyé, kọ́ wá jí, kọ́ ọmọ sùn, kọ́ ọmọ jẹun, kọ́ ọmọ ṣiṣẹ́ kankan. 2 7 6 1 3 7 0 8 1 4 8 2 5 6 0 3 2 0 8 1 8 1 7 1 3 3 5 0 pẹ̀lú 08 1 39 68 24 21. Akáṣe lásìkò tá a wà yìí. Ẹ̀dínwó promo wà. Gbogbo ìtọ́jú yòówù tó bá gbà tó sì fi mọ́ pé alihamdulilayi tàbí kọ́ mọ́ hallelujah. Ẹgbẹ̀rún 15,000 naira lọ́sàn-án tó sì mọ́ fògo Fọlọ́run. Àti ẹ̀gbọ́n ọgbà tí gbogbo ẹ̀gbẹ́ nu ókè. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń ṣe promo lọ́wọ́ 50,000 naira péré Ọlọ́run ní jẹ́ ọdọ́ pa. Má torí 50,000 má torí ẹ̀ kú. Béèyàn bá ya téèyàn sì jẹ́yàn, téèyàn èsà padà yọ ọ̀gà. Wọ́n náà gbìyànjú o, ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni a ti ń tú kẹ̀tíkẹ̀tí ti ń lọ síbẹ̀. Bí wọ́n náà bá wá débẹ̀ mú sùúrù agbòjọ́ egbò kèé gbàjọ́ kan tì tó bá jẹ́ pé ọba yàn ńlẹ̀ ibi ọba dá kálukú náà ni máa sáré ibẹ̀. Ibi téèyàn ó ti soríire kálukú ni máa sáré ibẹ̀ ní sùúrù kí wọ́n fi dán lóhùn. Wọ́n sì tọ́jú rẹ̀ débi wípé ìgbà tó ọba tó sọ pé ọgbádùn àdúrà rẹ̀ gbà ni 50,000 rẹ̀ tó jó tán. Kí lọ wá tó ń wò? Ẹjẹ́ kàn sí wọn lókè lọ́hùn.
3: Ẹ̀lẹ́ ń bẹ àwọn ẹ̀yìn èèyàn wa. Bàbá Yísá ló ní a sọ fún yín pé àní fàìsàn ló gbá o. Ẹnikẹ́ni tó bá fẹ́ rí wa, àyè wà fún láti aago mẹ́jọ àárọ̀ títí dalẹ̀ ní gbogbo ọjọ́. Bẹ́ ẹ bá ń bọ̀, ẹ wá ọ̀nà láti dé ìdímù. Kí ẹ wá gbé ọ̀kadà tàbí kẹ̀kẹ́ Márúwá. Kí ẹ ní ẹ̀ ń lọ ọ̀dọ̀ Bàbá Yísá, Number 41 Ogunrombi Road. Láti àárọ̀ títí di alẹ́ ni a máa ń wà níbẹ̀. Tàbí kẹ̀ pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí: 08054276137 08054276137
4: Hara yes, Samir.

0: Baba yi salon kinyo agbalagba fa to sumo lo ni pakaba ni belon life agopo eni sofo aboroto ogun aye oni boriwa fu ebi adua laigo tese tabi eya kan si won ni 41 ogoronbi road dimu lagos lati gbe kun rere alaye e pe afa sori 080 542 76137 at 081 396 8241. Kumpaya kuntoloni baba yisani lo lo nse nla kon gogo eyin no yombo e
1: arokan ni fe kun asun daka o arokan ni fe kun asun
2: Ilese Bond FM ibe lawa ta tin da bi edun ro bi owe isiti la nfe le ise lori eto arukan Femi Ogunyemi re yen ti gbogbo aye npe ni ologuro omo baba ti nbe leleru iku oni kanju pa wa la se lowo Olodumare eyin ko yi kina o to pa ni efe ni ko pa ni kiku o to di padodo eyan aisan ni ko ran wa e ri pe laye ijo ngba ti ku mo pa awon eyan wọn ma riku ti o mu olugbongboro lo bi en se wi fun a won le ni oba kan yo de nfila awon iya ba di pe won ho lotun won ho losi agaga eni to mo kuri to je bi ore won ni kaluku mo ho won ni bi ti iku ti to wa di pe bi ku o ti e fe payan to ba ti yo lo kan kaluku ni omo ho ti o lo re mo ani la won le ku ba pada sodo olohun pe e wo ise te gbe leyin lo yi lagbara en ti okoko mo saaju to kikiun ta riwo won ofin ni po to ba mo won ni bo lohun se pe order na arun ni o saaju keyin o to ku nu kopori nfohun nu won pe ofese ko ni o nu pe won inu ni won ni mo pariwo ku bi en ba ti pe eyan ku won ki lo pa won okoko mo bere won ni pe ku lo pa mo ah ori lo li nfohun edo lo ni ndun orun ku na wa o wa fuye die bi ta tenu denu Olorun da ko ko saanu wa eni ti o ku lo to aisan ni oko se kokoro ara omo de lomi laamu omi omo le yo omo fo kokoro mi a si beje lomi je kokoro mi a si je lomi domi oju omo a wo bye bye ma di tan wole ma je won omo fo kaaki an ti an fa ki na ko dun mo won iwo titi o wa ti ri be mo wa je ori be titi yoju si won abala ori kan ni nfo ni abi oju re ni nsu ni nkan kan ni ye fun pa re wo ti fun pa ba ti nga lagaju oniruuru aisan ni omo jade debe mo fo ni nkan ti mo fun pa re ti o lo le abi suga ni ndo laamu yoju si won mo gbe mara elomi o ni ti jeun tintin yo ti yo orisirisi awon aisan won yi ke sori ara e gbo ti an ninu laye wa fulenge fulenge amala o se leyin elubo fulenge fulenge akara ko se leyin ere faari kin lalaka fe se to ba ni tere ibo iwo sara wa o se koko o emi fi n pariwo e ri wipe tele tele oto ni ba ti seto yi sugbon gba to wa di wipe aye di jalankato jalankato tawon eyan wa gbadun mo te porisirisi isele ni isele la fini ka kuku fe kan so di isiti ka mo sira wa leti ka mo sira wa nye ka mo bi oya aya si tori pe ibi po lasiko ta wa yi opolopo ni o fa yan lori ti o foda kun an ti a si fa lori na abi nkan sa le mo se yan ke yan mo woran yaba nawo loju agbo nisiju elomi yo pe ru aye wo lo wa ti o si ma gbo lodumare se pe aye daada wo na wa iwo lo gbianju gbianju soro ara re oja to gbe kale ko mo ta witi witi iyanju le yan gba ise to nse oju kan na lo wa bi omi adagun en ti an gba leyin re ti doga ohun owora re ran ni mo wora re ran o ki o bo joku lori awo won sadua oro ri olojutu e to ba si je mo pe kini kan kini kan ka mu yi ka mu tohun ni oba je koro ri ogbo won bo se gbogbo e abi n ta n so yi o promo ti n lo lowo lowo iwo na gbianju ko janfani e janfani re o e pe baba isa sori 080 542 76137
3: 081-48-256-0032 at 081-39-68-2421.
2: Àwọn nọmba tẹle fi pe baba Isa Awikunko lójú ọlọ́rọ̀ sí rèé. Ìwọ náà gbìyànjú kó débẹ̀ o, àti àti ń débẹ̀ wọ́n ń kọrin ọpẹ́. Bí wọ́n bá wá lọ bẹ̀ tí ò tí ì bámu tán, mọ́jì oṣù ọmọ́jì ọ̀rẹ́ o, àyíká láṣẹ tì í kú iṣẹ́ o. Ó tó dìgbà tí wọ́n bá ní ọmọ wà mọ́, kò tó mọ́ lọ mọ́, gbìyànjú tẹra mọ́, ọ̀rọ̀ tiẹ̀ náà gbọ́ o.
4: Ó tún ti dé o. Bàbá Yísà Awíkoko lójú ọlọ́rọ̀, àkàrùkùdù lọ́kájọ́ ẹ̀kọ́ gírì. Bàbá ń sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí mùsèmúsè rẹ̀ dámúsẹ́músẹ́. Bàbá Yísà, olùdarí iléeṣẹ́ Fin International, ó ní gbogbo èèyàn ń gbé gbòòsà fún. Agbára gbé egbòogi tí dákùkù lajà bá ìsàn tí wọ́n méré sá. Kí ni tí dọ̀ọ́là mú? Ogun ayé ni, ogun ẹnu, àkókò àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan ká ti mọ́ kọ̀rọ̀ kó di wàhálà. Má bọ̀, apá Ọlọ́run ká. Ìwòsàn ẹ̀dùnwọ́n tó ti padà dé ní Ràbájì gan. Gbogbo ìtọ́jú yòówù tó bá gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré, 50,000 naira lọ́sàn. Tó sì fògo fọ́lọ́run, ọ̀tẹ́ kò dó, olùkọ̀yọ́, ọwọ́ rò pé ikú lọ́kàn. Túnù, àwọn ológun ni ọ̀, má bọ̀. Ẹ mọ́ sì gbàgbé pé ọ̀sẹ̀ tó pé yàn ń tẹ̀ wìtìwìtì. Ọ̀sẹ̀ tó pé yàn, ọ̀sẹ̀ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn jẹ́ fi ṣeré. Ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni. Èèkó wípé nà láìyí tó kẹ̀. Mọ bàbá ikú, bàbá Yísà, wọ́n wà ní Nàbà 41 Ògúrombi Street, Dimu. 081-39-68-2421. Bàbá Yísà ló ní àǹfààní ẹ̀dínwó yìí. Ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.
5: Ẹ̀tọ́ yẹn tó ti dé nìyà. Àròkan ní fẹ́ fún àsùnwòdà.
2: Àròkàn tí fẹ́ kó àsùn ìdákẹ́ òun náà lẹ̀ ń gbọ́. Ájì àábàlì kíìsì ayé Pọ́lá Ibrahim olóòtú mi bó ni ìyá ayé yìí ò ní ta. Ìsítílà ni a fi ṣe. Torí pé ọ̀pọ̀lọpọ̀ níkàn gbégbé ayé àrírí. Ìgbé ayé ọ̀bọ̀rọ̀ gidi. Yorùbá bọ̀ wọ́n ní gbẹ ló ṣe jẹ́ gbẹ ló ṣe. Gbẹ ń kùmọ̀ jẹ́ gbẹ ń kùmọ̀. Ìgbé ọ̀bọ̀rọ̀ gidi. Ìgbé àrírí ni. Èèyàn kan gbọ́dọ̀ mọ wúra rẹ̀ ràn. Ẹ wò mí bóbi bá ní láárí táwọn ọmọ rẹ̀ ọ̀bá tí gòkè àgbà kò tí ì fọkàn balẹ̀. Èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ọmọ kọ́mọ náà ọ̀yàn kọ́ yanjú torí pé gbogbo wa là ń gbàdúrà pé kọ́mọ wa ga kó jù wá lọ. Ẹlòmíì ò bímọ kalẹ̀. Yọ́ dàbí nǹkan ò ní gbé kan bí ọmọ rẹ̀ sí. Èyí tó jóbìn kọ̀rọ́kọ fẹ́, èyí tọ́jọ́ pin kò rí ṣe lẹ́nu iṣẹ́. Ó yẹ kọ́ ọmọ wípé ayé ń bẹ̀. Àsorin Aláàjì Dáúdì ipò àkàgbógbò gba mọ̀ ọmọ rántí. Kò lè mọ̀ páyé ń bẹ o, kò lè mọ̀ páyé ń bẹ. Ẹni tí ọ̀rá mi wò rí o, kò lè. Èyí tó ń ríran àmì wò ni. Ọmọ ń pógójì ọdún kò tí ì kèé ṣe pé bóyá ń lọ skúù lọ́wọ́ kò tí ì fẹ́yàwó. Ìwọ lo tó ń bọ̀. Èyí tó yọ lọ ilé ọkọ kọ̀rẹ́ ni pé báwọn mẹ́ta bá ń lọ tó bá pé sísí o tó bá wẹ̀yìn wá lẹ́yìn kọ́ ẹlòmíì ni. Ẹlòmíì bá dòde ń gbọ́n bá ń pè nǹkan ń gbọ́ bá kù dẹ̀dẹ̀ kọ̀ọ̀kan lọ̀rọ̀ ó dìjà wọn ò ní há nǹkan mọ́. Má fojú lásán wò ó. Má fojú lásán wò ó. Bàbá Yísà ń bẹ́ ń bẹ̀ bí àbà. Ìwọ náà kàn sí wọn. Gbogbo ohun tí ó jẹ́ òkè ìṣòro rẹ kọ́ lọ́wọ́n bọ sọ di pẹ̀tẹ́lẹ̀. Bàbá Yísà kọ́ ni ó sọ di pẹ̀tẹ́lẹ̀ o. Jẹ́ ó yé wa o, Ọlọ́ni o. Àláà tí wọ́n ń ké sí tí wọ́n ń fara gbolẹ̀ fún gbogbo ìgbà. Òun náà ni mọ́ bá wọn ṣe. Òun ni bá wọn ṣẹ́gun. Bọ́ ọ bá ti lè gbọ́ràn. Ṣé báyìí, ló báyìí, jẹ́ báyìí, mọ́ rìn báyìí, mọ́ jẹ yìí, mọ́ jẹ tọ̀hún. Lọ́ba tán, làdúrà rẹ bá gbà. Gbìyànjú ọyọjú sí Bàbá Yísà o. Yálà ìsàn ní dọ̀ọ́là mú. Àbọ̀ fẹ́ kọjú ọwájú rẹ ọ̀dà. Ọlọ́run ti ń bá wọn ṣe. Kò ní kọ̀ fún ìgbà kankan o. Ibi tí Bàbá Yísà wà. Bẹ́ẹ̀ bá ti gbìyànjú tẹ́ ẹ dé ìdímù. Ẹ sọ pé ẹ lọ sí Nàmbà 41 Ògúnrombi Street. Kẹ wá béèrè Bàbá Yísà tàbí kẹ sọ fọ́lọ́kadà tàbí onímọ̀rúwá pé ọ̀dọ̀ Bàbá Yísà lẹ̀ ń lọ. Wọ́n gbé yín débẹ̀ gbẹrẹgbẹrẹ. Bí ògo ti ń jẹ́ tọ́lọ́run. Ẹ ní ṣàṣetí o. Ànádànà tẹ́ ẹ náà ó tó gẹ́. ke mo pe o to ge e gbianju e yoju si baba isa bi ogo tin je tolohun adua yin ogba e wa gba o kini kan ti o yi opo awon eyan ni wipe n to sise fun taye o se se ko mo sise fun kan ide o e to gba o idire te je pe nkan mi won a ma se gbogi bi mefa kale lori ese yo kan lori pe n ti taye lo to ba la mu o le mo ba kan ide la mu elomi o mo pe ah kini kan kini kan rara o ori kaluku atoto ni sugbon won ni gbagbo pe bi mo nlo ibe laye mi o ti da ibi mo nlo ibe logun mi o ti se to ba ti niyan to laniyan daada sira re bo ba don ogun re o se o gogo ti nje tolohun e je ki n pe number ile kan sori pe won sewo si mi pe ojo ti nlo number tele fi pe baba isa 08054276137 00 54 27 61 37 at 081 48 25 60 32 081 81 71 33 50 pelu 081 39 68 24 21 oni number tele fi pe baba isa body ayo mo seri wale adugo adugo pe oku gbogbo eyin eyan te lanfani lati farabale lati gbo isiti yi lati le ise baba isa lori eto arukan o kiyin o oju oni ti wa ah aje abalikis ayepola ibrahim olotu mi mu ki o aye re oni ta sunday ayo adeja lo ayo bo ni ayo omo ayo ade ay aye re oni ta malik ni ehn oda malik aye ti enu oni ta o lase lowo olohun kasi ma fi asiko e ki ore mi oluku loye mo ki o omo won leleru ko ati gbogbo omo eleru ko patapata ku asende ti dickness oluware mi aya olaniyi abeni ni fakorede e to je pe olohun ki olohun odumare ko te sa fe fe re gbogbo odile won lapapo patapata aki won o koda akibale eleru ko olawa tosin oladi meji segelu bale tilu eleru ko pe eku asende o odun o jina sira won ya meta gbogbo yin la ki o agbodo gbagbe gbogbo awon omo loku patapata aki won oju oni tiyin lase lowo olodumare olohun ni se ni tele tele o olohun ni se ni tele tele iya abiola o se be ko si laye mo o to abiola o ku dele iya re o ege mi omo seri wale photo ni femi ogun yemi re yen ti gbogbo aye npe ni ologuru omo baba ti mele leru e le fe ka wa kiyin ni bi inawo yin oriki orile to gba muse e nse yawo ni e nsoku agba abi e nsile e pe wa o abi fini joye 00 33 70 37 28 00 33 70 37 28 oni number temi titi ojo mejo o dabo
4: o tun ti de o baba yesa wi konko loju aloran akarugudu lokaju eko giri baba soro nipa awosan bile ti musemuse re da musemuse baba yesa oludari ile ise fin international oni gbogbo eyan gbe gbosa fun agbara gbe gbogi ti dakuku laja aba isa ti won mere sa kini ti dola mu ogun aye ni ogun enu akoko afofa keyan ma ti dagba to nkan ka ti mo koroko di wahala mo bo apo olohun ka iwosan edun won to ti pada de ni rabaji gan gbogbo itoju yowu to ba gba egbe me edogo pere 50,000 Lawson, Tosi fogo falon, otako do olukoyo, awa ro pe iku lokan, tunu, awon ologo ni o, ma bo, e mo si gbagbe pe ose to peyan nta witi witi, ose to peyan, ose tawon eyan wo ti won fi sori re, awon eyan je bi se re, egberun meji abo pere ni, e to wi pe na layi to ke, ma baba iku, baba isa, won wa ni number 41 Ogurun Bi Street, Jimu, 081 39 68 2421, 081 39 68 2421 Baba Yesa lo ni anfani edewo yi iwa na je be ko to tan.

iṣẹṣe lagba lo ti to iṣẹṣe lagba APC everywhere you go, APC everywhere you go. Adupe ni owo Olorun Elejumare, adupe lowo gbogbo eyin iṣẹṣe wa, eyin ota leruba runmole, adupe lowo gbogbo yin fun odun ayeye odun iṣẹṣe 2026. Adupe lowo baba wa Bola Ahmed Tinubu, president in Nigeria. Ore wa re rupe eru agbigbo ki se kupagbigbo, eru nu le won, eru ilu, eru gbogbo nkan to ru koni se kupa won taya tomo ati gbogbo awon afeni fere won. Adupe lowo governor wa Olusola Babajide Sanwo-Olu ati incoming governor Dr. Obafemi Kadri Amsat. Adupe lowo gbogbo won fun gbogbo ribiribi ti won se ati pa ti gbogbo won ko ninu odun iṣẹṣe. Awa fi gbogbo edupe oba wa Oba of Lagos really one Akinolu Oṣuolale Aremu Eleko, oba to tun ju oba lo. Adupe lowo won. Awa dupe lowo Oni Risha, oba fun gbogbo Nigeria, oba gbogbo ile Yoruba patapata, fun gbogbo akitiyan won ton se ati ayeye odun, afi awon mejeji, afi ki gbogbo oba patapata lai da kokan si. A de dupe gbogbo Oloja, afi Folasade Tinubu, afi dupe lowo gbogbo won lai da kokan si. A dupe Ope Otan, opo wa wa lo si eni to wa ntuko gbogbo Nigeria fun gbogbo iṣẹṣe, Olusegun Elegusi Opemoluwa ti ilu Ukate, president Atren, ti gbogbo to n ṣakitiyan, ti gbogbo ọjọ eni fi jẹ ọjọ eni lọjọ ijọba, ti gbogbo awa alatilẹyin ati gbogbo ilọ to n ṣe patapata. Olusegun Opemoluwa Elegusi, afi ọtalerugba runmole, afi dupe lọwọ yin. Gbogbo ẹyin oníṣẹ̀ṣe ní àgbáyé, àti gbogbo ọkùnrin àti obìnrin àtọmọdé àtàgbàlagbà, àfi gbogbo ọ̀tàlérúgba rúmọlẹ̀, àfi dúpẹ́ lọ́wọ́ yín. Àdéyàn kankan sí o, àti mùsùlùmí àti onígbàgbọ́, gbogbo yín káàkóso ẹnìkan ò lọ́fẹ́ ẹnìkankan, ilẹ̀ kóòtù Oòdùà yìí náà gbogbo wá wà. Adúpẹ́ ní ogun ikú nínú Nàìjíríà yà ní rárùn, gbogbo àwọn Boko Haram, Ismat, Agbésùnmọ̀mí, gbogbo wọn pátápátá, ilẹ̀ ala ni wọ́n gbé wọn mì. Ikú gbóná ni a kàn ń kú. Gbogbo ẹnikẹ́ni ọmọdé ni àgbàlagbà tó fẹ́ máa da ìlú Èkó, ìlú Nàìjíríà lù, gbogbo wọn ilẹ̀ alanu agbé wọn mi, ikú oró ni wọ́n máa kú. Ijó oró ìgbé oró ló máa ṣẹlẹ̀ nínú ilé, ikú gbóná náà máa kú. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, adúpẹ́ Fọlídé tíjọba fún wa, àtúbà àtúṣe. Ìyá ọdún kan ni awó tọrọ, igba ọdún ló ń lò. Gbogbo wa àṣeyí ṣàmọ́jú o, ojú a máa rọ́dún. Igbalé àwọlé àbísí àárẹ̀sí, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Nítorí bí àgègé bá ti gé gíngbó olúgbó, òun ti gbà á. Òun tí ẹ̀wí ayé bá wí ní ẹ̀gbà ọ̀run ẹ̀gẹ́ngbà, ẹ̀gbà ayé ti wí o, ẹ̀gbà ọ̀run àgbà. Adúpẹ́ pátápátá, adúpẹ́ lọ́wọ́ bàbá wa Mẹ́ṣí Oyè Olúwagbémiró, Mẹ́ṣí Oyè tó jó lórí àrò ẹ̀fù fún gbogbo oníṣẹ̀ṣe pátápátá. Tó fàsìkò yìí náà dúpẹ́. Gbogbo ẹ̀yàn ọmọ ìlú Oshodi, adúpẹ́ lọ́wọ́ gbogbo yí o, àti ará àti ojúlùmọ̀ ìlú Oshodi fún gbogbo akitiyan. Àwọn ìjọba tó dẹ̀ tún ran ìlú Oshodi lọ́wọ́, owó bìtìbìtì náà fún wa pé ká fi ṣẹ̀ṣẹ̀ ṣe, tí gbogbo inú ìlú Oshodi ń dùn, àtàwọn oníṣẹ̀ṣe mí náà tán gbà lọ́tún lọ́sì. Adúpẹ́ lọ́wọ́ federal government àti state government àti local government, gbogbo yín, adúpẹ́ lọ́wọ́ yín o.
awa loshodi arowo yin o ajo ayo arowo yo o isese agbowa o ani gba ni balaye ti o ani gba lo fowo ti o ose isamodu ojo amarodun olukede emi ni oloyi agba fashesan akonde ajanaku alakoso loshodi baba loja baba laje general loshodi ti mo tun ja pe na loshodi mo de wa je director chief dance director traditional and chief fancy affairs GMT for Tinubu 2027 mo dupe lowo yin o atuba tu se fun yin o gbogbo ko ta wi aro ti ro mo o ati wi be o ti se be lo ma ri ko ni yi pada adupe.

Oh, my God.

ẹ̀jẹ̀ sọ́rọ́ sọ́rọ́ ẹ̀jẹ̀ sàlàsàlà tàbá yọ sóde sàlàyé ọba ńlá mọ́mọ́ sí alẹ́ bá ń ẹ̀jẹ̀ lọ òdì ọ̀run abẹ́ ẹ̀yà ni gbogbo wa bá yọjú sóde sàlàyé olùmọ̀rẹ̀ ọba ìkú orí wa tó mọ́mọ́ sí abá abẹ́ àwọn obìnrin lọ àkùkọ díẹ kì í kú lérí abo ìpín tí gbogbo wa yàn á ò mọ̀ òpíríǹgìdì ọba tí ń sọ pé onípìndìpín ọba aládìsọ lórí ibùdó lórí ire òdùmọ̀rẹ̀ wa.

gbogbo wa nítorí orí tí gbogbo wa gbé wáyé irú orí kan nǹkan lájọ níláyé orí ìyànjú ńbẹ nínú ọmọ adarí òun aṣẹ́ránkó tèèyàn ń bẹ láwùjọ ọmọ ènìyàn nígbà tó rí ẹlòmíì dọ́jà inú bá burú ayé wọn dàbí láńgọ́sìn àbórí ìburú lára ó kọ́lé iléwó ó gbéyàwó gbèǹgbé ayáṣe bẹ́ẹ̀ ń nù lọ ó tún fi gbogbo ọmọ tó wà bíkú ó kù dẹ̀dẹ̀ kiri ó dọ́dọ̀ rẹ̀ ń mórí wọgbó orí ìwà tó gbé wa débi re ojúmọ̀ rè kó má jẹ́ ká bá wọn yàn ní àṣìyàn nígbà tí mo délé ayé mo

àwọn SA àti supervisor ojolowo ojuwe SCDA ń kí honorable Dr. Seyi Awal Jakonde executive chairman ojolowo ojuwe fún ti ayẹ ọdún kan lọ́fíìsì wọn kí alága fún iṣẹ́ takuntakun lórí ètò ẹ̀kọ́ ìròyìn lágbára àtúnṣe ojú òpópónà pàtàkì jùlọ gbígbé minibus mẹ́sàn sáwọn wọ́ọ̀dù mẹ́sẹ̀sán tó wà ní ojolowo ojuwe bákan náà ni wọ́n dúpẹ́ o lórí àgbékalẹ̀ ibùdó ẹ̀yáwó ṣòwò tí wọ́n pè ní ilé owó fáwọn olùgbé ojolowo ojuwe SCDA iwájú lọ́pẹ́ ìbìdí ń ré sí bákan náà ni wọ́n kí honorable Seyi Jakonde ọmọ olúwo ńlá ìpínlẹ̀ Èkó kú pọpọ ṣiṣi ọdún ìṣẹ̀ṣe lórí bí òtí ṣe dẹyẹ sáwọn oníṣẹ̀ṣe lóde olówó ojúwe tẹ́ ẹ tá rí ọkọ̀ bọ̀ gìnì sí wọn tí ẹ tún ṣe déédéé láàrin gbogbo àwọn ẹlẹ́sìn àdúpẹ́ o honorable Seyi Jakonde ọmọ olúwo Jakonde tìlú Èkó ọmọ àsápẹ̀ọlà àsápẹ̀njẹ́ ọ̀rọ̀ òsùnwọ̀n àsápẹ̀njẹ́ ọ̀rọ̀ burú àwọn tó nílé ayé á jẹ́ kí ẹ ṣàṣeyè tálákàn ṣepò àṣẹ olùkéde honorable Abiodun Ajayi utility supervisor for shiftancy and culture.

Bond FM 92.9 náà la wà tàgbé ń dàbí ẹ̀dùn tààrọ̀ bí òwe tẹ́ bá wojú aago yín ẹ rí pé aago mẹ́wàá bọ̀ ti lò ní báyìí à ń lọ sórí ètò wa ètò yín ọgbọ́n olúwa káyéso èyí tí ó jẹ́ ìfiránṣẹ́ gráàlì ti abdulrosheen ẹ̀dùnkún nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan láti gbádùn àkọ́tun ètò ọ̀hún fi ti alẹ́ tòun ní àgbọ̀dù.

ránṣẹ́ Gráìlì nínú ìmọ̀lẹ̀ òtítọ́ láti ọwọ́ Abushin. Ìfiránṣẹ́ Gráìlì jẹ́ ìfihàn tuntun nínú ẹ̀mí nípa òtítọ́ tí a fi fún aráyé láti ọwọ́ Abushin. Èyí ṣàlàyé àṣẹ Ọlọ́run tí ó farahàn gẹ́gẹ́ bí àwọn òfin ìṣẹ̀dá tí ó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin tí kò sì lè bàjẹ́. Ìfiránṣẹ́ yìí kò mú ẹ̀sìn tuntun wá, ó sì dúró gẹ́gẹ́ bí fìtílà àti ọ̀pá láti ṣamọ̀nà àwọn wọn ní gbogbo tí ń wá ìmọ́lẹ̀ kiri tọkàntọkàn àti òkèènì tí wọ́n ní ayùn fún èyí tí ṣe paradísì. Àwọn tí ń wá kiri tìgbónúra nìkan ni ó ń bá sọ̀rọ̀, nítorí irú wọn nìkan ni yóò rí. Orúkọ mi ni Dr. Túnde Agboola. Àyọkà láti inú ìfiránṣẹ́ Gráìlì ni a mú wá fún yín báyìí.

lọ́pọ̀ ìgbà èròǹgbà kan tí a gbà sódì ni kò jẹ́ kí a ṣe àwárí ojúnà tó tọ́nà. Òun gbọ́dọ̀ padà sí ojú ibi tí ó ti bẹ̀rẹ̀. Ìtànṣán ìmọ́lẹ̀ kan yóò wo gbogbo ìkọ́lé náà lulẹ̀, èyí tí òun ti fi làálàá gbé dìde fún 20 ọdún. Àti lẹ́yìn ìraninéyè fún ìgbà díẹ̀ tàbí ìgbà pípẹ́, yóò sì mú iṣẹ́ ṣe lákọ̀tun. Ó gbọ́dọ̀ ṣe é nítorí wípé nínú àgbáyé kò sí ìdúrólójú kan. Ẹ jẹ́ kí a gbé èròǹgbà nípa àsìkò yẹ̀wò fún àpẹẹrẹ. Àsìkò ń kọjá lọ, àsìkò ń yí padà. Èyí ni à ń gbọ́ níbi gbogbo tí àwọn ènìyàn ń sọ. Àwòrán kan sì dìde báyìí nínú ẹ̀mí láì fi ìfẹnu ṣe. A rí àsìkò tí ó ń paradà, tí ó ń yan kọjá wa lọ. Àwòrán yìí sì ti di bárakú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀, tó bẹ́ẹ̀ tó tún jẹ́ ìpìlẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin lórí èyí tí wọ́n ń tẹ̀síwájú láti ṣe ìkọ́lé, tí wọ́n sì mú gbogbo ìwádìí wọn àti àbá wọn ṣe déédé pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnà, wọ́n kọlu àwọn ìdènà tí wọ́n tako ara wọn. Bí ó ti wù kí wọ́n sa ipá ara wọn tó, ohun gbogbo kọ́ ni ó bọ́ sípò mọ́. Wọ́n ṣi ara wọn lọ́nà, wọ́n sì jẹ́ kí àlàfo fojú wọn, èyí tí kò ṣeé dímọ́ pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ronú jinlẹ̀ tó. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lérò nígbà náà wípé nínú irú ọ̀ràn bẹ́ẹ̀, ìgbàgbọ́ ni a gbọ́dọ̀ fi rọ́pò rẹ̀ bí ìgúnrégé èrò rírò kò bá lè rí ojútùú rẹ̀. Ṣùgbọ́n èyí kò tọ̀nà. Kò yẹ kí ènìyàn gbàgbọ́ nínú ohun kan èyí tí òun kò lè mòye rẹ̀. Ó gbọ́dọ̀ gbìyànjú láti lóye rẹ̀ ni. Nítorí bí bẹ́ẹ̀ kọ́, òun ṣílẹ̀kùn sílẹ̀ gbalasa fún àṣìṣe. Pẹ̀lú àṣìṣe, a sì tún ṣàbòlá òtítọ́ nígbà gbogbo. Láti gbàgbọ́ láìlóye kì í ṣe òmíràn ju ìmẹ́lẹ́ àti ìwà ìrẹ̀lẹ̀ aláìmọnúrò lọ. Èyí kò darí ẹ̀mí lọ sókè bí kò ṣe pé ó tẹ̀ ẹ́ rì sísàlẹ̀. Nítorí náà, ẹ gbójú wòkè. A gbìmọ̀ kí a ṣàgbéyẹ̀wò kí a sì ṣèwádìí ni. Kì í ṣe lásán ni ohun tí ó súnni ṣe bẹ́ẹ̀ ṣe ń bẹ nínú wa. Àsìkò ǹjẹ́ ó ń kọjá lọ nítòótọ́ bí? Èyí ti ṣe tí a ṣe ń fẹsẹ̀ kọ nígbà tí a bá ń ronú jinlẹ̀ nípa ìpilẹ̀ṣẹ ẹ̀kọ́ yìí. Kìkì tìtorí wípé ìpìlẹ̀ èrò rẹ̀ jẹ́ ayédèrú, nítorí àsìkò dúró lójú kan ni. Ṣùgbọ́n àwa ń kánjú lọ sọ́dọ̀ rẹ̀. Àwa ń súré síwájú wọnú àsìkò lọ, èyí tí ó jẹ́ ayérayé. A sì ń wá òtítọ́ nínú rẹ̀. Àsìkò dúró lójú kan, ó rí bákan náà lónìí, lánàá, àti ní 1000 ọdún sí ìgbà tí a wà yìí. Àwọn ìrísí náà nìkan ni wọ́n ń yíra padà. Àwa mú òkun wọnú àsìkò kí a bá lè fa àkọsílẹ̀ rẹ̀ jáde láti inú okun àyà rẹ̀, kí ìmọ̀ wa bá lè tẹ̀síwájú láti inú ohun tí àsìkò kó jọpọ̀ síbẹ̀. Nítorí ohun kankan kò sọnù lọ́wọ́ rẹ̀, ohun gbogbo ni òun ti fi sípamọ́. Òun kò yí padà, nítorí wípé ayérayé ni òun ṣe. Ìwọ pàápàá ọmọ ènìyàn, wulẹ̀ jẹ́ bákan náà nígbà gbogbo. Yálà o farahàn nísinsìnyí gẹ́gẹ́ bí ọmọdé tàbí àgbàlagbà, ìwọ dúró gẹ́gẹ́ bí ẹni tí ìwọ jẹ́. Ṣé ìwọ kò tíì mọ èyí lára fúnra rẹ tẹ́lẹ̀ ni? Ṣé ìwọ kò tíì kíyèsí kedere ìyàtọ̀ tí ó ń bẹ láàrin ìrísí náà àti èmi ti tìrẹ bí, láàrin àgọ́ ara tí ó wárí fún ìyípadà àti ìwọ ẹ̀mí nì tí ó jẹ́ ayérayé bí? Ẹ̀yin wá òtítọ́. Kí ni òtítọ́? Ohun tí ẹ sì mọ̀ lára lónìí gẹ́gẹ́ bí òtítọ́ ni ẹ ó mọ̀ lọ́la pàápàá gẹ́gẹ́ bí àṣìṣe. Nínú èyí tí ẹ ó tún ṣe àwárí gíngín òtítọ́ lẹ́yìnwá ìgbà náà.
nítorí àwọn ìfihàn náà pàápàá máa ń pa àwọ ara wọn dà. Báyìí ni ẹ ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ìwákiri yín láìsimi. Síbẹ̀síbẹ̀, nínú àwọn ìyípadà wọ̀nyí, ẹ̀ ń dàgbà. Ṣùgbọ́n òtítọ́ rí bákan náà nígbà gbogbo kò yí padà nítorí ó jẹ́ ayérayé. Bí ó sì ti ṣe jẹ́ ayérayé, kò ṣeé ṣe kí a fi iyì ara ti ayé, èyí tí ó jẹ́ ìyípadà ìrísí nìkan ni ó mọ̀, kí a fi lóye rẹ̀ kedere nítòótọ́. Nítorí náà, ẹ dí ti ẹ̀mí, kí ẹ bọ́ lọ́wọ́ èrò ayé gbogbo, ẹ̀yin yóò sì ní òtítọ́, ẹ ó dúró nínú òtítọ́. Láyìíká yín ni ìmọ́lẹ̀ mímọ́ rẹ̀ yóò ràn jáde láìsimi, kí ẹ bá lè wẹ̀ nínú rẹ̀, nítorí yóò rọ́gbà yín ká pátápátá. Ẹ ó lúwẹ̀ẹ́ nínú rẹ̀ kété tí ẹ bá ti di ti ẹ̀mí. Nígbà náà, ẹ kò nílò láti làágùn jìnà láti kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì mọ́. Ẹ kò nílò láti bẹ̀rù àṣìṣe kankan, bí kò ṣe pé ẹ ó ti ní ìdáhùn sí ìbéèrè gbogbo nínú òtítọ́ náà ti kara rẹ̀. Jù bẹ́ẹ̀ lọ, ẹ kò tilẹ̀ ní ìbéèrè kankan mọ́, nítorí wípé láìronú rárá ẹ ó mọ ohun gbogbo, ẹ ó gba ohun gbogbo mú, nítorí wípé ẹ̀mí ń gbé nínú ìmọ́lẹ̀ mímọ́ nínú òtítọ́. Nítorí náà, ẹ di òmìnira nínú ẹ̀mí, ẹ já gbogbo ìdè tí ó ń dè yín mọ́lẹ̀. Bí ìdíwọ́ bá dojú kọ yín, ayọ̀ ni kí ẹ fi lọ pàdé wọn pẹ̀lú ìdùnnú, nítorí wọ́n fi ọ̀nà òmìnira àti okun hàn yín. Ẹ wò wọ́n gẹ́gẹ́ bí ẹ̀bùn láti inú èyí tí ẹ ó jèrè, nírọ̀rùn ni ẹ ó sì borí wọn. Yálà a gbé wọn kàyín níwájú, kí ẹ bá lè tipasẹ̀ wọn kẹ́kọ̀ọ́, kẹ́ ẹ sì gun òkè àgbà. Nípa bẹ́ẹ̀, ẹ ṣe àlékún ohun èlò fún ìgòkè yín, tàbí kí wọ́n jẹ́ ìpadàbọ̀ ọ̀kan lára àwọn ẹ̀ṣẹ́ yín, èyí tí ẹ lè rà padà lọ́nà yìí, kí ẹ sì dá ara yín nídè lọ́wọ́ wọn. Nínú àwọn ọ̀ràn méjèèjì, wọ́n ràn yín lọ́wọ́ láti tẹ̀síwájú ni. Nítorí náà, ẹ lọ pàdé wọn pẹ̀lú ìgboyà, fún àǹfààní yín ni. Ìwà òmùgọ̀ ni láti sọ̀rọ̀ nípa àyídáyídá ayé, tàbí nípa àdánwò, olúkúlùkù ìjà àti olúkúlùkù ìbànújẹ́ túmọ̀ sí ìlọsíwájú. A ti pàṣẹ yìí fún àwọn ènìyàn láǹfààní láti tú òjìjí ìwà búburú àtẹ̀yìnwá ká, nítorí ọ̀níní tí ó kéré jù lára rẹ̀ ni a kò lè dáríji ẹnikẹ́ni. Nítorí pé níbí pẹ̀lú òbìrìkìtì àwọn òfin ayérayé nínú àgbáyé jẹ́ aláìṣe yípadà. Nínú wọn ni àṣẹ bàbá tí ń ṣẹ̀dá fi ara rẹ̀ hàn, èyí tí ó ń dáríji wà lọ́nà yìí, tí ó sì ń tú òkùnkùn gbogbo ká. Ohun gbogbo ni a sì tò létòlétò lọ́nà tí ó hàn kedere, tí ó kún fún ọgbọ́n, tó bẹ̀ tí ó jẹ́ wípé ìyàkúrò lójú ọ̀nà tí ó kínkínní jùlọ lọ́nà yìí ni ó gbọdọ̀ wọ́ ayé lọ sínú ìparun. Ṣùgbọ́n ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti rà padà láti inú ìgbà tí ó ti rékọjá, ǹjẹ́ ẹni yìí kò wá ní sọ̀rẹ̀ tínú bí? Ǹjẹ́ kò ní wárìrì nígbà tí ó bá ro gbèsè ẹ̀ṣẹ̀ tí yóò san bí? Kété tí ó bá pinnu nítòótọ́, ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ nírọ̀rùn, pẹ̀lú inú dídùn, láìsí ìyọnu kankan. Nítorí a lè mú ọgbọgba wáyé nípasẹ̀ ìṣàn òdì agbára ìfẹ́ inú rere, èyí tí ó mú ìyè nínú ti ẹ̀mí gẹ́gẹ́ bí àwọn ìrísí èrò mìíràn, tí ó sì di ohun ìjà alágbára tí ó lè pa olúkúlùkù ìnira òkùnkùn rẹ̀ àti olúkúlùkù ìwúwo, kí ó sì darí èmi nì lọ sọ́dọ̀ ìmọ́lẹ̀. Agbára ìfẹ́ inú, ìkápá kan tí ọ̀pọ̀lọpọ̀ kò mọ rírì rẹ̀ rárá, èyí tí ó jẹ́ wípé gẹ́gẹ́ bí òòfà tí kò kọsẹ́ rí,
ni o se n fa awon agbara ti o jora mora ki o ba le ti pa se eyi po si gege bi iyin ti ndogidi we si se darapo pelu awon ipa emi ti o farajo o sise pada bo seyin o si tun de oju ibi ti o ti bere eyi ni pe orisun na tabi lasoye oludasile na ki o si gbe eni yiga soke sodo imole tabi ki o teri jindo pupo sinu ira ati egbin ni se dede pere pere pelu ohun ti olupile ise na ti kara re pinu lati ibere eni ti o ba mo ise sile ni abu aba ti o duro sisin ti ko le ise lai ma yoju yi eyi ti o nbe ninu iseda gbogbo eyi ti o fi ara re won ti o si mu eso inu re jade wa pelu idaniloju patapata yio mo bi yio se lo o gbodo nife re ki o si beru re aye airi ti o yika yio wa laaye si nisise ntele nitori ohun mo ipa re lara dajudaju to be ti ko si tabi sugbon kankan mo tete ti o ba kan ti kobi ara si die pere o gbodo fi iri okan kiyesi ibilu ti o lagbara ti se ti aisimi apon ti o kan si lati inu agbaye ti tobi na yo si mo lara nigbeyin wipe ogangan ifoju si awon isan agbara ni ohun je gege bi lensi eyi ti o fa itansan orun mu ti o si ko won jo soju kan soso ti o si mu agbara kan jade lati inu ibe eyi ti o n sise lona ti o yara gbina ti o si le ru jade lati joni lara ati lati panirun sugbon lati woni san ati lati soniji pelu ti o si mu ibukun wa ti o si tun le bere ina ileru iru lensi be si ni eyin papa je ti o lagbara nipase ife inu yin lati ko isan agbara airi wonyi ti o kan si jo po ki o si ran won jade lo gege bi ikapa kan fun ohun rere tabi buburu ki o ba le mu ibukun tabi iparun papa wa fun araye nipa be e le mu ina ileru gbina ninu okan awon eniyan o se ye ki e se ina itara fun ohun rere ohun iyi ati fun isepe eyi bere fun kiki agbara ifenu lasan eyi ti o so eniyan di oluwa iseda lona kan ati oludari ayanmo ti ara re ifenu tire ni o mu iparun tabi igbala wa fun ohun ni o seda ere tabi esan fun ohun ti kara re pelu idaniloju alaile da lowo ko e ma se beru nisisin wipe imo yi yo ya yin soto kuro lodo eleda tabi ki o din igbagbo yin isisin ku nida keji ewe imo nipa awon ofin ayeraye wonyi awon ti e le molo je ki ise iseda gbogbo farahan si yin lona ti o tubo ga si ni yo si fi pa mu eni na ti o wa dijile pupo bo si ekun re nitara isin nipase itobi re nigba na eniyan ko ni nife si ohun buburu mo lai lai pelu idunrin ni ohun yo gba ati leyin ti o dara julo ti a fi fun ife si iseda iyanu gbogbo ife si omolakeji re ki o ba le dari eni yi papa si ogo inu igbadun yi ti agbara iye amodenu yi opin oro agbaso.

ìbéèrè kan wà báyìí. Ìbéèrè náà lọ báyìí wípé ẹjọ́ ìyàtọ̀ wo ló wà láàrin ọmọ Ọlọ́run àti ọmọ ènìyàn? Látàrí ìmọ̀ tí a fi fúnni nípa láti ọwọ́ Abushi nínú ìfiránṣẹ́ Gíráàlì, àti wá mọ ìyàtọ̀ tó wà láàrin ọmọ Ọlọ́run Jésù àti ọmọ ènìyàn. Ọmọ Ọlọ́run Jésù ó yàtọ̀ sí ọmọ ènìyàn. Nínú ẹ̀kọ́ yìí, a wá fi yé wa wípé ní ìbẹ̀rẹ̀, kí Olúwa bẹ̀rẹ̀ sí tó dá ọ̀run àti ayé, ọba àṣo Ọlọ́run kan ṣoṣo péré ni ó wà ní àgbàlá tiẹ̀ tó wà níbi tá à ń pè ní lókè ọ̀run. Ìgbà tí Ọlọ́run wá fẹ́ jẹ́ kí ọ̀run àti ayé kí ó wáyé, ó pàṣẹ, ó ní kí ìmọ́lẹ̀ kí ó wà. Ẹni tí ó gbé àṣẹ yìí rù, orúkọ ẹ̀ ni Emmanuel, òun ni à ń pè ní Ẹ̀mí Mímọ́. Tẹ́yìn náà bá wò nínú Bíbélì, ó sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lójú omi, kì í ṣe Ọlọ́run o, bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí Mímọ́ òun ni ó gbé àṣẹ kí ìmọ́lẹ̀ kí ó wà, ó gbé, ó wá dúró ní òpin àgbàlá ẹlẹ́dà, ó dojúkọ ibi tí kò tí sí ìmọ́lẹ̀. Láti inú ìtànṣán Ẹ̀mí Mímọ́ yìí ni ọ̀run àti ayé ti bẹ̀rẹ̀. Pẹ̀lú àṣẹ tí Ọlọ́run pa wípé kí ìmọ́lẹ̀ kí ó wà, Olúwa di méjì, ìyẹn Ọlọ́run àti Ẹ̀mí Mímọ́. Ṣùgbọ́n nígbà tí ó yá, tí aráyé ń ṣìnà nínú òkùnkùn, tí ó wá pọn dandan láti ran ènìyàn kan wá láti fi ọ̀nà òtítọ́ han aráyé, ni Olúwa ya ẹ̀yà kan láti ara rẹ̀, láti ara ìfẹ́. Ni nípasẹ̀ ìtànṣán la fi wá bí Jésù tí ó jẹ́ ọmọ Ọlọ́run, òun ló dúró gẹ́gẹ́ bí ìfẹ́. Tá bá ń sọ̀rọ̀ nípa Ọlọ́run mẹ́ta lọ̀kan, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, Ọlọ́run kan ṣoṣo péré ló wà, ṣùgbọ́n ọ̀nà tí ó gbà kọjú sí àwa ènìyàn ní mẹ́ta ni, gẹ́gẹ́ bí Bàbá, gẹ́gẹ́ bí ọmọ Jésù tí ó wà ní apá ọ̀tún rẹ̀, òun ni ìfẹ́, gẹ́gẹ́ bí Ẹ̀mí Mímọ́ tí ó wà lápá òsì yẹn, òun ni àṣẹ. Báyìí ni ó ṣe jẹ́ ìyàtọ̀ tó wà láàrin Jésù ọmọ Ọlọ́run àti Ẹ̀mí Mímọ́ tí à ń pè ní Emmanuel, tí ó jẹ́ ọmọ ènìyàn. Ìdí tí a sì fi ń pè ní ọmọ ènìyàn ni wípé nípasẹ̀ ọmọ Ọlọ́run yìí, ìyẹn Emmanuel yìí, nípasẹ̀ ni ènìyàn ti fi wá sáyé. Ìtumọ̀ ọmọ ènìyàn nìyẹn. Nínú ìfiránṣẹ́ Gíráàlì ni àlàyé ti jọ, ṣùgbọ́n ó wà fún àwọn tó ń wá kiri tọkàntọkàn nìkan ni.

0: ẹsẹ̀ nígbàtí bó ti yẹ.
1: Ká máa rìn sóṣooṣo bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀.
2: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú
1: nǹkan.
2: Bàbá rẹlẹ̀ mú tàbí
1: ra ògiri mú.
2: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu.
1: Gbogbo ẹ gbọdọ̀ dàfí ẹyìn.
2: Fún àwọn ká lagunlagun ṣọ́gun ṣọ́gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
1: Ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà lóde tó ń tìbílẹ̀ lákọ̀ọ́kọ́.
2: Ká tó wá fi wí àtẹ̀gbò tó ń gbọdọ̀ bí mọ̀nà wà kojú ẹ̀.
1: Pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08054 0401.
3: Ẹkùn dídé òwò yìí gbogbo ẹ tó láǹfààní láti máa gbọ́ mi ẹ̀yà kan ṣe ètò léléyìí tó ní ṣe pẹ̀lú ìlera. Oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì pé kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ̀dákọ̀ ẹ bá ń dákọ̀ yín fáwọn aráalé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú ìkulò pẹ̀lú mi.
4: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́ mi lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí. Àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o, èmi ni bàbá Agitọ́ lòún gbìn olóòtú ọfà ara. Ẹyẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rọ̀ ewé àtẹ̀wò bá a ti lò ó ti ṣe rí bó ṣe yẹ orí. Báwọn bàbá wa ti lò kí o tó fi lé àwa náà lọ́wọ́. Bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtẹ̀wò kù. Ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá. Ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé.
3: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara. Ṣé ayé àtijọ́ nìkan lọ fà ara wà bó sì ń wà nísìnyí? Àti pé kí ni ọfà ara gan?
4: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni. Ó ti wà tipẹ́tipẹ́. Orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀. Wọ́n wà mọ̀ fún lórúkọ mi. Ṣùgbọ́n ẹ dé ń fún aláwọn àpẹẹrẹ tó ṣe kó ṣeé ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ ó ní pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn. Ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o. Ìnira ni ó mọ jẹ́ ńbẹ̀. Nígbà míì wà bónítọ̀ ń bá ní kóhun ó fẹsẹ̀ tẹlẹ̀. Ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún, ó fẹsẹ̀ lérí ìgò, àbí wọ́n da ta sí lára. Nítorí ọfà ara yìí, èyí mọ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni. Kò wá síbi tí ó lè rìn dé nínú ara. Bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́, a máa fẹ̀fọ́ rí, a sì máa fakójú oṣù wèyí bí kókò kòkún fẹ́ ṣúngbà míì. Nígbà míì sì rí, a máa ṣeni láyà tí ó mọ ṣọni láyà kìkìkì. Táyà ó ṣàdédé mọ já pàpàpàpà. Ẹ sì rí kí ó bá ti rí báyìí, wàhálà ti bá ń ti ń bi ọkàn nu ọ̀fà ara nu. Kò sẹ́ni tí ò lè ṣe, àmọ́ ṣọkùnrin, àmọ́ ṣobìnrin, àmọ́ ṣọmọdé, a sì mọ́ ṣàgbàlagbà. Jẹ́jẹ́ mi mo jókòó, kò sí inú ọ̀rọ̀ ọ̀fà ara o. Bó bá wọ́ dẹ́sẹ̀ ó lè wọ́ dápá. Kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn. Ìmọ̀ jẹ́ kára ó ní ẹni tó bá ṣe ni. Ṣùgbọ́n pẹ̀lú ewé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ni ó dòǹgbàgbé tẹ́ni tí ń ṣe ìṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
3: Pẹ́ ẹ̀ tí ẹ̀ fojú kàn tá báyìí, àwọn ìdojú kọ inú ara wo ni ká gbà pé yóò dùn àfisẹ́yìn tégun fi ṣọ?
4: Ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626.
4: Ẹlòmíì àmọ́ fẹ́ báyàn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù. Ngbò bá sì gbàláyé tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀, yóò mọ̀ pé kóhun gbéra kóhun wá lókù. Torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù, kò lè gbóògùn látorí tẹlifóònù o. Ṣé ẹ rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni? Bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá ṣan ọmọlúàbí jẹ́. Ẹ sì rántí pé ṣan ara wa dàbí wáyà tí í múná láti ibì kan síbì kan ni o. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege. Bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ogbe. Bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin. Èyí ò ní fà tẹ́lòmíì fi máa wo ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́ kàn. Yóò sì máa rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ni. Ewé àtẹ̀gbò tán bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe. Bọ́ọ̀ bá tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta ikan to ba ni na ogbodo ji o mo pe okoloko ohun le yoruba da wa yi aroba alade to ti lele ni 70 odun to si ni yawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan buru ni aile ni daada nkan buru ni a si mo fa ti kokoro nu eje iba gbina ya tan ohun ato fara a mo je ko ju o fe mo wo bye bye a si mo fa ki apa kan ri ko mo fe foyan ye ngba mi si wa to se pe lomi bai ko ni rorun su owo re kan ni kokoko ku riri bi ko se je nbe elomi si re ese re kan ni ku riri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje ni ku riri bi ko se je nbe se mo pa wa gbodo da keka mo wo wo eyun oniran eta si se lorun iwe ategbo ni se pa se lo lu oyinbo lo re iwe ategbo wa ibi ta ti mi iwe ategbo na la wa sise re ati lilo re lo se pataki ngba ba sayewo tan tayewo duro ta wo tin se yan a wa se kini a wa gbegbe se lori e beyan ba ti lu ogun bi e se ni olu oni soro dadan ni ko sise bo se ye ko sise baba gi tolohun gbe olotu ofa ara ti an fi pe mi lolotu ofa ara nu mo bo bayi
5: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
4: ibenu kale si si mo gba mi lago opolopo eyan oju amoti soro lori telephone ngba ba soro ti n ba bi olorisirisi ibere oro iwo na ori pe rere loluwa
5: 07031445626 07031445626 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
4: awon nkan ti mo ko mo kunrin o mo le gbe papapa laarin awon egbe re awon ti mo ki oko laye o mo jija ile isota ko mo kunrin o mo le se bi okunrin ati awon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe gokada won gbe sokale ni belomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara a si mo da igbesi aye omokunrin atomo bere laamu olotu o tetile
1: o de baba igi tolorun bi oko arugbo baba olotu ofa ara
0: olopun do lowo ogun ofa ara ni
1: ara pati n tare lona abaji
0: ti owo afi ese ni gbojibuti ye
1: ka ma rin susun so bi eni te gumole
0: ka ma le ri daada tabi bere mu nko
1: baba rale mu tabi ra ogiri mu
0: awon apere woyi ki se n to boju mu gbogbo egbodo da fi eyin
1: fun awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ege ara je
0: ye yoju si wa ayewo fini fini lona ti gbalo de to ti bile la
1: ka tu wa fi wi atigbo to gbono bi mona wa ko tu e
0: pe
1: wa
0: ka jo se mona papo 08054170401
1: da da o 08054700401
0: o fara o se duro wo iwo na ma su
3: baba mu gbo te menu ba isan ara ni isin opolopo eda lo ti gbianju sugbon ogbo gbianju won na koso ni nbo si bo lo ti ri baba
4: olotu opolopo eyan ti o ba gbianju ogbo ni won ni aye ikala se kuku se en ba se ku ti o se tan aye ikiku se eyan se ti fi de bi apere ni so ri be eyan ba damu loko damu lodo ori ti o gbe ni a ma gba wo re ko ni we lomi n gbo ba lo n fe kirun abo fe gbadua le josi won gbaga fun loto ni omo odun melo ni o te n gbaga fun bo ba ti e fe te pa n bo si te opa afa ri le eyan te bo ba ti do pa po mfi gi si keta ise lai ti po mo goji odun e po mo adota odun nbi won na re mi ngba won fe wonu kulu ni ayin o ri pe fun ra mi nu bo le nu moto ki sa imo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asi bo le awa na awonu ayin ngba ade to ni ki ora ilerin dodo ni mo re lerin dodo omi ni o buwa ngba bere ise sori ba na fun ra mi nu duro si di kini gbongbo oro to ya so po sugbon fe gba wa laye ni won ba bo ba telephone mi won nu gbo isan la fi se le aye bi o ba sisan la re deyin abi se o ba se nto ye o se oni to won kan da bi oku gi ti agbe ti se gbe kan ni kokoro nu eja si mo ba san je gbogbo ohun ti de lomi o mo wo kan ko bi ki bi kurukuru ko boju ojo ara nti je kokoro nu eje ni elomi sire ji jara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo ja gbogbo ara je ni be lo mi ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro na je nse o po ayewo la kokoko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi ise lugo si ewo to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni asa ni oje lubulubu oju ologun ni je be agbo isegun ibile iwe ategbo ateso atepogi ba ti nfa oyinbo je nbo lati bi ogoji odun le pese pese ta ti wa lenu e ati gbawo san lodo wa mo awa ko eledu oke lo fase se nta se sugbon wa di ise iwe ategbo bi ati lo gele ewe ta wa funra wa ra le ta gbe ta ni se mo fowora ewe teyan fi bi odidi eka le kan gbe lorisirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi yen en ta gbe si ibi bojuwa lorisirisi to je pe a ni mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni ojara re para o wa laafia funra re bo ba ti la laafia en ti o ti ku lo ni gboke yin to ni gboke ona number mi re
6: 070-31-44-56-26
5: Ke wa bayi mi baba agi tolohun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
4: o fa ara lare de eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo po won ni lewo eni to ni le ni o ni gba fun awon apere to ba wa ri to mo tumo re to mu ko re iwo pe mi lori telephone alaafi ara wa ko ni gbon danu bu bi elubo o
7: ha baba e ku atu to mu era kan ba n pe phone number ile kan sise mo pe elomi o le ma raye sugbon won ti mu phone number yi elomi ati ele lati mo pato ngbo le wa gan ati bo ni ati le ba yin soro
5: baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won 070-31-44-56-26 gbo mi dada o 070-31-44-56-26 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
4: ibenu kale si gbo mi dada o
5: ke jade wa o ke wa bayi mi baba agi tolohun gbe oko arugbo olootu ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
4: ibi gbogbo ni sokan kan osupa idojumo onile molotun
6: 070-31-44-56-26
4: a mo reti yin
7: oro le ti gbo yen eyin eyan se mo pe orire yi fe ke en seun bayi iwo na jara re gba loni alaafia wa ko ni di fiafia
8: o de
9: baba igi tolorun gbi oko arugbo baba olootu ofa ara
8: ti olorun ku gbe olowo ogun ofa ara ni
9: ya rapati n tare lona abadi
8: ti owo afi ese ni ngbo ti bo ti ye
9: ka ma rin susu so bi eni te egun mole
8: ka ma le rin daada tabi bere mu nkan
9: baba rale mu tabi ra ogiri mu
8: awon apere woyi ki se to boju mu gbogbo egbodo da fi eyin
9: fun awo ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi eje ara je
8: ye yoju si wa ayewo fini fini lona ti gba lode to ti bile la koko
9: ka tu wa fi wi akipo to gbodo bi mona wa koju e pe wa ka jo se mona papo 080-5417-0401
8: goda da o 080-5470-0401
9: ofara o se duro wo iwo na ma su

lábalábọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọkọláya lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media, lórí Instagram orúkọ wa ni lábalábọ̀rọ̀, ẹ like Facebook page wa lábalábọ̀rọ̀ radio, ẹ má gbé kúrò.

0: bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà sí orí ètò. Ètò náà ni labalábá ọ̀rọ̀ radio station 13 gbọ́ òní bond 92.9 fm. Ká tó lọ síbi tí à ń lọ gangan, ẹ jẹ́ ka yà sí bíná. Ìwọ dájì dájì ẹ wà ń bẹ̀ o. Ẹ mọ̀ pé iṣẹ́ yẹn ò múnádóko bó ṣe yẹ kó rí. Kò múnádóko. Ẹ wá wò pé ẹ wá káràmásìkì. Ẹ pé bí mo ṣe rí náà ni ẹ kó gbà bẹ́ẹ̀. Ẹ ṣọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kó múnádóko. Kíṣẹ́ yẹn múnádóko. Iṣẹ́ kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe. Iṣẹ́ tó máa ṣe iṣẹ́ náà kí iṣẹ́ gangan tó múnádóko. Gbogbo ẹ̀ láńlá ti káràmásìkì sí. Ṣé ó ti yé wa? Ẹ má kàn dágun lápẹ́ yẹn kí tiẹ̀ ni wọ́n. Abeg, ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Nítorí pé ọjọ́ ta fẹ́ra wa yẹn, ọjọ́ yẹn bó ṣe ń lọ sókè, ó lè máa di ọ̀tún lójoojúmọ́. Ara àwọn nǹkan ta dẹ̀ lè ṣe tó máa fi máa di ọ̀tún ni. Ẹ má jẹ́ ká kàn gbára lẹ̀. Ẹni wo ọkùnrin ni mí, ìyàwó mi ló máa ṣe pé kiní ànáńdà. Bàbá ni mí, olórí ilé ni mí. Ẹ bá ń jó lórí ilé, ẹ jẹ́ ká máa jẹ fúlì. Kí ni mo sọ? Ẹ jẹ́ ká máa jẹ fúlì. Ara àwọn ọ̀nà tí a fi lè jẹ pàápàá jùlọ láti ọ̀nà ọ̀rọ̀ abẹ́ aṣọ òun ni kí bàbá wà pa o. Ẹ mọ nǹkan tí mò ń sọ pé bàbá ka bá bàbá ka bá bàbá ńlé kò dá ka délé ka má bá bàbá bí bàbá ṣe máa wà ńlé tán dẹ̀ máa jẹ́ bàbá. A1 wọn ṣàǹfààní fún yín mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ flusher wọn máa ṣàǹfààní fún yín. Ọ̀pọ̀lọpọ̀ wa a ti máa ń gbètò labalábá ọ̀rọ̀ à ń gbọ́ o lóòótọ́. Gbogbo nǹkan ta bá sọ even ibi ta fi kọ́ máa sí ibi ta fi full stop sí tẹ bá bèrè lọ́wọ́ àwọn ẹlòmíì wọn sọ fún yín ṣùgbọ́n ṣé wọ́n mu lò yẹn ni. Ọ̀pọ̀lọpọ̀ wa wà ń bẹ a kàn ń bá yí bó ṣe ń lọ ni nígbà tí A1 dẹ̀ wà láti ràn wá lọ́wọ́. Ìrànlọ́wọ́ ni ìrànlọ́wọ́ ni ìgbéni lárugẹ òní A1 wà fún pàápàá jùlọ fún dádì. Lóòótọ́ mo sọ fún wa pé dádì ò bá wà nígbélárugẹ mọ́mì náà láti wà ń sẹpẹ́ kọ́ wà pa. Bí gbogbo ẹ̀ ṣe máa lọ ní dáadáa àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀. Àwọn míì àti ẹ̀ pè wọ́n ní àhesọ pé ká má fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ká pè ní irọ́ ni. Àtẹ̀jíṣẹ́ lọ́rọ̀ A1 flusher àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀. Ìgbà kí ìgbà dẹ̀ lóhùn yìí tó bá wùn yín lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ó tiẹ̀ lè jóru gànjọ́ àtẹ̀jíṣẹ́ ni. Tẹ́ẹ̀bá lè tẹ̀ fúnra ara yín. Tẹ bá tún pe àwọn ọmọ torí ẹ lè má fẹ jẹ kán mọ kóòdù yẹn. Tẹ bá kàn ti sọ fún ọ pé kọkọ A1 tán máa mọ̀ náà ni pé tẹ bá ti ní kọkọ A1 tán bá ti kọ A1 àyí tá a bá fẹ́ jù padà sí yín láti yé wa bẹ́ẹ̀ yẹn á jù padà. Ẹni àwọn kan wà o láti ọdún karùn-ún ọdún márùn-ún lọ́tí ń tẹ A1 á dẹ̀ fún wọn ní information yẹn wọn dẹ̀ ní ṣe nǹkan pa ẹ̀ tó bá tún di ọdún tó ń bọ̀ wọn á tún tẹ bẹ́ẹ̀ yẹn náà. Ṣe mọ̀ pé irú kí ká lọ́mọ ń sìn kó wà ní ká rán lọ léèwé kó wá jẹ́ ní gbogbo ọdún nǹkan tó ń gbà yẹn náà ló ń gbà nǹkan tó kàn class tó wà yẹn ni kò move síwájú. Ó wọn dàbí ẹni pé inú kárà máa sìkì tó ni. Àwọn míì kúkú wà bẹ́ẹ̀ nǹkan yẹn tó ń ṣe wọ́n mọ̀ báyìí wọ́n dẹ̀ mọ nǹkan tán lè ṣe sí wọ́n dẹ̀ lágbára láti fi ṣe nǹkan tán lè ṣe sí but wọn ò ní ṣe nǹkan kan pa ẹ́ anyway nǹkan tí mo bá wa kọ́ nìyẹn o. Ọ̀rẹ́ wà ọ̀rọ̀ flusher àtẹ̀jíṣẹ́ ni sí nọ́mbà wa tẹ́tí mọ̀ 08023135773 àtẹ̀jíṣẹ́ o ní kẹ fi ránṣẹ́ sí nọ́mbà yẹn tó bá ti jọ́rọ̀ A1 lẹ fẹ́ sọ o àbí flusher àbáwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó lè gbé yín lárugẹ kí ọ̀rọ̀ abẹ́ aṣọ yín fi lè máa ṣe kíni tí ó fi lè máa tẹ̀síwájú tí ó mọ kékèké. Ẹ jẹ́ ń dátọ́ mi kí olótiwá kan sting ni pọ́n.
1: Labalábá ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya lẹ̀ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labalábá ọ̀rọ̀ ẹ like Facebook page wa labalábá ọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.
0: Ẹ káàbọ̀ padà sí ètò labalábá ọ̀rọ̀ ní bond 92.9 fm. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ná ìbéèrè ni mo fẹ́ kí àwọn dadis wa béèrè ní bye-bye bí ètò ṣe ń tẹ̀síwájú. Ẹ̀yin dadis mo fẹ́ kẹ béèrè ìbéèrè yìí irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà ni ìyàwó rẹ̀ máa ń wà ní sẹpẹ́ láti ṣe labalábá. Ṣé kí n tún coin? Irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún ní gbogbo ìgbà tí ó sì jẹ́ pé kò kí ń fi oorun dùn? Ṣé bí mo ṣe sọ yẹn ṣe yé wa? Ẹ jẹ́ nítorí sọ. Dẹ̀yin dadis, mo fẹ́ kẹ bèrè nítòótọ́. Ẹ bèrè ọ̀rọ̀ yẹn kẹ́yìn bèrè gangan kẹ wá dáhùn. A gbìyànjú láti dáhùn díẹ̀díẹ̀ ní orí ètò ní alẹ́. Ṣùgbọ́n ní báyìí, mo fẹ́ kẹ bèrè pé irú ọkọ wo ni ìyàwó ẹ máa ń bọ̀wọ̀ fún tí ó sì máa ń gbára dúró ní gbogbo ìgbà tí labalábá máa ń ṣe pẹ̀lú ọkọ ẹ? Ká sọ pé irú ọkọ wo? Ẹ bá jọ ọdún 25 ọgọ́ta ọdún àbí even 100 ọdún, nítorí pé a lè sọ tí labalábá yín bá ṣì ń fò lọ 100 ọdún, ó wà pani. Èmi ti ẹ̀ fẹ́ kẹ kàn sí mi torí mo fẹ́ fi yín yan gan lórí ètò. Àwọn míì máa ní ara ti pẹ́ dúró 100 ọdún kí la tó ń wá, even àwọn ọkùnrin míì gan máa ní wọ́n ń. But ṣẹ̀rí tí labalábá jẹ́ nǹkan tó mẹ́mi gun o, tó lè ṣe tẹ̀mí gun, nítorí pé tára yín bá sí ilé tọkàn yín balẹ̀, àwọn ibi tẹ̀mí gungun ti máa ń wọlé nìyẹn. Mi sọ pé tẹ bá lora yẹn ní ha o, labalábá máa mẹ́mi gun. Kàn sọ pé tí labalábá bá ń fò bó ṣe yẹ kó fò, ìfọkànbalẹ̀ máa dé bá èèyàn láti ara abẹ̀yẹn wá. Ẹ̀yin màmá tẹ̀ ń gbọ́ mi, ẹ kàn palm, nítorí pé alẹ́ yìí nǹkan tó wà fún ni pé bí àwọn bàbá wa ṣe máa ní ìtẹ̀síwájú ní orí ọ̀rọ̀ yìí tí ó ṣe máa gbé ìfọkànbalẹ̀ wá fún wọn tí gbogbo ìtẹ̀síwájú ní ọ̀rọ̀ abẹ́ aṣọ tó máa wá ṣe wọ́n ní àǹfààní ń le tó wà fún ní alẹ́ yìí. So ìyẹn bẹ́ ṣe ń gbébe ìbéèrè yẹn tẹ̀ ń gbé sí kémi tó padà wá láti wá sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa ìbéèrè tí mo ní kábí wáyé. Ẹ jẹ́ ń sọ fún wa pé ní oṣù kẹwàá bá ti fẹ́ ń parí 27 àti 28 lágbára Ọlọ́run, ọjọ́ méjì ní ọdún yìí máa ṣe ìpàdé pẹ̀lú wa àti ọkùnrin ni o àtobìnrin lápapọ̀. Ìjọ Yorùbá wà, ìjọ ti Gẹ̀ẹ́sì wà. Bí a bá ṣe ń bàbọ̀ tí à ń súnmọ́ ọjọ́ yẹn, à wá sọ fún wa èyí tó jẹ́ ọjọ́ ti Yorùbá. Odindi ọjọ́ Yorùbá ló máa wà fún ìpàdé yìí. Ọkùnrin àtobìnrin dẹ̀ ló ní lápapọ̀, ó yàtọ̀ lọ́dún yìí dáadáa. Trade fair náà díẹ̀ kínkínní dẹ̀ máa ṣẹlẹ̀ ńbẹ̀. Màá dẹ̀ fẹ́ kẹ ti bẹ̀rẹ̀ sí forúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé, ṣùgbọ́n ẹ gbúdọ̀ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé bó ṣe máa ń lọ lórí ètò yìí nìyẹn. Yes o. So oṣù kẹwàá yẹn mo fẹ́ ka ti máa gbé ara dì. Kí ló dé tí mo ṣe máa ń try láti ṣe lọ́fẹ̀ẹ́ ni pé màá fẹ́ kí owó tó bá wà lọ́wọ́ yín kẹ lè fi ra nǹkan tí ó máa ta máa mú wá fún yín. Àwọn tó ń ta ọjà wọn yẹn á jẹ́ kàn gbé wá fún wa ní ọ̀pọ̀ yanturu. So ká wá lu opportunity yẹn. Tó bá jẹ́ normal ẹyọ kan la máa rà nígboro, ta bá wá dérú bẹ̀, Ọlọ́run lè fún wa lágbára kara mẹ́fà. Mọ̀ pé yẹn tún máa jẹ́ ọ̀nọ̀sẹ̀ díẹ̀ sí, ó máa tún gbé kíni, ó máa tún gbé rọrùn dé bá wa lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tẹ bá ń lò, tẹ bá lè rí lò, tó yẹ Ọlọ́run dẹ̀ wá tún ṣe tí ẹ tún lè rí lówó kúkúrú. So that tẹ bá máa ra mẹ́ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi ra bíi mẹ́wàá àbí mẹ́fà àbí méje, ṣẹ̀mi pé ìrọ̀rùn náà ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń bá dé. Gbogbo tẹ bá dẹ̀ ti mọ̀ mí bó ṣe máa bá rọrùn wá, òun ni labalábá máa ń lè pa Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. So ẹ fi sórí kàlẹ́ndà yín tó bá dẹ̀ jẹ́ inú fóònù lẹ máa fi sí, ẹ ṣáà fi síbì kan pé ní ìkẹyìn oṣù kẹwàá o labalábá máa pe ìpàdé obìnrin àtọkùnrin. Kí ló wà fún ìlera ara wa àti ọkàn, bí a ṣe máa wà ní pípéye ní ara àti ní ti ọkàn? Oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀, oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ lágbára Ọlọ́run. Àwọn oríṣiríṣi experts ló máa bá wa sọ̀rọ̀, la máa ní àǹfààní láti béèrè àwọn nǹkan. Àwọn tó tiẹ̀ máa fún wa ní test gan tó máa bá wa ṣe àyẹ̀wò pé òkè nǹkan tó tiẹ̀ ń sọ yẹn etí tó ń kó yẹn, mo fi ṣe example ni o, kí ló lè fà á? Wọ́n wá gbé wa sórí ẹ̀rọ ìgbàlódé tán fi wò pé kí ló lè jẹ́. Ẹ wò pé ìgbà mélòó la ní láti ṣe fi ṣe yẹn? Látago mẹ́wàá àárọ̀ títí dago mẹ́rin ìrọ̀lẹ́. So ló máa jẹ́, a máa ní opportunity, àǹfààní máa wà àtàyè lágbára Ọlọ́run.

káàbọ̀ padà sí rétò ẹ̀tọ́ yín. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo ní irú ọkọ wo ni ìyàwó ẹ̀ máa ń bọ̀wọ̀ fún, tó dẹ̀ jẹ́ pé ní gbogbo ìgbà tó bá kan ti eré, tó bá kan ti labalábá, ìyá wà ní sẹpẹ́, ó dẹ̀ rẹ̀dì. A dẹ̀ ti sọ pé tẹ bá ń fẹ́ ìbọ̀wọ̀ láti ọwọ́ ìyàwó yín, ẹ gbúdọ̀ máa bọ̀wọ̀ fún òun náà. Bí èèyàn ṣe máa bọ̀wọ̀ fún baálé ilé, a sọ pé ẹ̀tọ́ tẹ bá wá jí láàárọ̀, ẹ ọkọ́ dọ̀bálẹ̀ fún ná nù yẹn kọ́ la sọ. Ṣùgbọ́n níbi eré tá ń ṣe, tó bá jẹ́ pé lọ́kọláya tán ti máa ń ṣeré bẹ́ẹ̀ ni, ọkọ lè jí kó ní after all tẹ bá ń ṣe labalábá orí ìdọ̀bálẹ̀ lẹ máa wà gbà mí. Ó tẹ̀ lè ṣe ẹ fi lè síbi yẹn bá eré wọlé pé yá wá ẹ káàárọ̀ o, ẹ̀yin ìyá lágbe fún. Ṣámọ̀ kẹ bára yín ṣeré, ó ṣe pàtàkì. Mo seriously, àwọn nǹkan wo la lè ṣe tí obìnrin máa fi respect bàbá tó dẹ̀ máa gbára sílẹ̀? Ó mọ̀ pára yìí bàbá ló lara gẹ́gẹ́ bí òun náà ṣe lara bàbá. Pọ́ìntì kejì tí mo máa sọ ní orí ètò lálẹ́ yìí ni pé ẹ má gbé labalábá síwájú. Wọ́n ti máa rí yín tẹ́pẹ̀ ń bọ̀, ní pé ó ti ń bọ̀ oníbàárẹ̀ ń bólè bọ̀, ẹ má gbé síwájú. Honestly, just like position téèyàn bá fẹ́ ṣe, bí ìgbà mi yẹ kéèyàn gẹ̀rẹ́sì wá ni, kéèyàn fẹ́ gbẹ̀wọ̀ kọ́nà gbà mí. The same way, even tẹ́ bá tẹ̀mọ̀ pé labalábá gan lè lé, ẹ má kọ́ sójú, ẹ má kọ́ sórí. Ẹ jẹ́ kí nǹkan flow naturally. Ṣé ó ti yé wa? Ẹ má jẹ́ kó jẹ́ pé ok bó ṣe ń bọ̀ yẹn mo ti mọ nǹkan tó ń bá, torí ẹ lo bèbè yín mìí ṣe lè sọ pé mo máa dúró dé ń bíbẹ̀. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé wọ́n ti rí ni pé bọ́n ṣe bẹ́ẹ̀ ṣe yọ lókèrè eyín la kọ́ rí, kò sí yẹn ń bẹ̀. Ó jẹ́ pé ẹ̀kan wà ní natural way eyín and all that, tí nǹkan wá lead sí nǹkan, ìyẹn ló fine jù, ìyẹn ló best jù. That's why nígbà míì gan labalábá yín ó máa ń da ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ pé mo fẹ́ lọ sí bínú, ìgbẹ́jẹ̀ ìjẹ́jẹ́ mi lèmi lọ wẹ̀ o, àbí kẹ́tí ẹ máa rí pọ́n bọ̀. Ara àwọn ọbẹ̀ tó ṣe lè gẹ̀ẹ́tì àwa obìnrin nìyẹn o. Ẹ má kàn kọ́ sórí pé ok ó ti ń bọ̀. Ṣé mọ̀ pé ẹ mọ̀ àwọn adìyẹ méjì, ẹ ti rí bí adìyẹ àkọ́kọ́ yẹn ṣe máa ṣe, ẹ ti mọ̀ pé ó fẹ́ lọ bẹ̀ ni. Ẹ má kàn ṣe every time. Ìgbà míì wà tó jẹ́ pé bó ṣe máa wà sexy nìyẹn, ẹ wá straight, ẹ á bọ́ pátá ẹ̀, ẹ dẹ̀ lè bára yín ṣeré like that. Ẹ bá ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́, ó lè di level tó máa ní bọ́ pátá ẹ̀, ìyẹn máa lọ straight. Ìyàwó yẹn kan lè sọ pé àwọn kílẹ̀ bá mi sọ ẹ̀, a dẹ̀ fẹ̀rín wọ, wọ́n á dẹ̀ gbẹ̀rín wọlé. Ṣó ti yé wa? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń fẹ́ ọwọ́, because tó bá yá dàbẹ́ pé ìwọ ò tiẹ̀ mọ jí lè lọ, that's why táwọn obìnrin kan ṣe máa ń sọ pé ṣóúnjẹ ni. Ẹ má gbé sórí, ẹ má kọ́ sórí. Honestly, èmi ń ṣàṣírí ibẹ̀ fún yín báyìí. Ẹ mọ̀ àwọn dádì wa kan lọ́wọ́ ní labalábá, kí làwọn obìnrin ń sọ lọ́hùn yẹn, torí mo ní platform tó jẹ́ pé àwọn obìnrin nìkan ló wà mí. Kí làwọn obìnrin ń sọ, kí làwọn nǹkan tán ń rí sọ, tán jẹ́ pé tábà ti jọ ń sọ̀rọ̀ àti obìnrin wọn máa ń sọ, ara àwọn nǹkan tá a máa ń sọ ni mo gbé wá fún yín. Ẹ má kọ sórí, ṣe tẹ́ bá kọ sórí tó kàn dàbí pé normal call mo kàn ń lọ, ẹ mọ̀ pé tán máa ṣe àwọn fíìmù, èèyàn kan ń lọ, ọkùnrin ń lọ bá obìnrin ń lọ báyìí, ìwé jábọ́, wọ́n bá fẹ́ ẹrù ọwọ́ kan dànù, ó wá fẹ́ bá mu, ibi tó ti fẹ́ bá mu náà wá wòrán pé ojú wọn wá ṣọ̀kan, àwọn àṣepinkin. A lè ṣe ẹ náà ní abẹ́ aṣọ wà. Ẹ má jẹ́ ká kàn rí bẹ́ẹ̀ pé ẹ kàn lọ báyìí lọ báyìí, kó natural. Ṣó ti yé wa? Tá a bá gbé pé torí ìgbà tí mo fẹ́ ṣe labalábá nìkan, òun ni mo wá bẹ̀rẹ̀ sí nice. A ti mọ̀ pé torí nǹkan tó à ń fẹ́ yẹn, mo ṣe bẹ̀rẹ̀ sí ń try láti nice. Látàárọ̀ o, nice o. Ìgbà tó wá di ẹ ti fẹ́ mọ̀ pé ti time ti fẹ́ tó. That's fáwọn míì tí wọ́n ti ẹ̀ jágbe mọ́ ìyá ni pé ó wá mi báyìí. Ṣé hàn? Wọ́n rí pé ó dàbí pé ó ti ń bèrè pé ṣé mo jẹun, ṣé mi jẹun, mo ti mọ̀ nìyẹn. But tó bá yẹ pé normal bó ṣe máa ń wá nìyẹn, ṣé ó ti yé wa? Then ó tún máa ń jẹ́ kó dàbí ẹ pé normal. Ẹ fún lá tension freely. Ìgbà míì gan ẹ di ara yín mú. Ṣé ẹ understand tó yẹ pé ẹ ń fọwọ́ra wọn lára, ẹ ń bèrè pé báwo ni ṣùgbọ́n ok, kò dẹ̀ ń ṣe pé at the end of the day tẹ́lú ẹ fẹ́ fọbalẹ̀ ni. Ẹ tiẹ̀ lè jira yín mú kó má jẹ́ fẹ́ fọbalẹ̀ ni. Ẹ try dádì láti ṣe pé kò ń ṣe every time tẹ bá rí hòpò ìyàwó yín lẹ fẹ́ fọbalẹ̀. Mi sọ pé kò dà. But kó má jẹ́ pé every time pé àbí bóyá tẹ bá sọ pé mo ra recharge card, mo ra recharge card fún, torí pé mo fẹ́ nǹkan lálẹ́ mo ṣe ra recharge card fún. No, kéde ó jẹ́ free kẹ́tẹ̀ má bẹ̀rẹ̀ nǹkan kan jọ náà. Ṣé ti yé wa? Kẹ́kọ̀ọ́ ṣe àwọn kindness yẹn, àwọn inú rere yẹn, kẹ́ṣọ́ àánú, kẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyẹn, kẹ́ má bèrè nǹkan kan. Ìgbà míì gbọ́mi ẹ̀rọ ọmọ pé tó bá ti dúró pé òkè
nkan to se ra fun mi ile e mo gba to wa bere mo pe te je wa te se nkan o lo ma won ra pe ah e se nkan nkan lo ma gbere wa normally ti o ba de wa ti isele be to re lemi mo feel pelu mi ma so pe o mo yawo mi sha o ma gba ni o ma o ma chop and clean mouth mi ti o ba ti re be ma wori e ma se lo e ma se lo awon obirin na ngo ba se soro boya lose to ngo lagbo olodun to obirin na la ma mu wa ipe iru obirin wo lo combo ofun to nse nkan fun se ti wa se won sin en daddy en ni ti ale then another thing as a so lori to dream so pe a fe wa ran wa leti ni ko nse nkan ti a se ngo for the first time abade la won ti je pe igba kokko ni te se ma gba won point yi when olodun se onu adupe na ni se ti wa then another thing ni pe e ma je ko je pe gbogbogba ti awon yin ba se pe rara mi o raye nsin lo je pe ko bowo fun yin ni opolopo awon ko mi ton ma na yawo won ton ma na yawo won ton mo epo ro labalaba ti ofu na se na won is because won ri pe gbogbo gba ti awon ba se pe wo mi iraye nsin jare emi o se pe ki awon ma so be osugbon ele kankan adifun ti awon yin so no nisin e ma treat no yen e ma treat pe rara yen ke wa foju pe I bow for me, I bow for them, quitting about you pay your bow for you. Pay on the tea, go the on me, I bar a little lorry. Only if I will pay, oh man, no, me no, my fair body. So every time Thomas of him pay no me, Ryan and say, Queen, she puff him bow of me. Elevate Golly Mano, you are where we continue to my finny pay. Mumma pay me, oh, bow for me, no, who mean, and yeah, wo finny, to be sorry for me. Tabati en gbe to ibai bai bai te de tin gbo rara tipe tipe latenu yawo yin honestly mo fe so pe eyin e ti e wu lati odo yin mo pe bawo le se course e be ni ka ba le raye lo ni ori eto ni ale daddy mo fe ke wu daddy ti mo so pe won pe mi ton so pe bai bai bai ni ananda mo so fun won oni yawo awon so fun awon bi yawo mo ki ngba tele tele sugbon sin o ti wa gbara wa o ti ngbe ara e wa die die todo awon obirin mi bakan ba wo menopause ni kini e se ma rin won si won lara wa ni mo ma ni de oko mi nsin ma bere si ma se gres gres ba mo wa so fun ni won wa tun so fun won sin pe eh e gbe mi lo si bi ti e fe gbe mi lo another mo na won de ma ti try awon ti ma wa nbe awon awon ti se romance romance awe ori ma ti fe ku gba pa gbo wa ti ma ro awon ni nkan to ma nsele ni pe opolopo gba awon daddy wa o mo nkan ti romance to je tan nde ti ma so dada lori eto so point ti mo so yen ipe ton ba so no fun yin pe rara nisin ko mi pe won bo fun yin e ma treat e be every time e wo pe kilo le fa kini o le fa kini mo le se se ti ye wa te ba de tun wa fe mo mo like awon to be pe o ma pe abalaba kini mo tun le se niyan better ja awon mi ton ma flash ton kan ma waste the opportunity pa fi number le e kon le pe wa e je n gbe to mi e n pada wa ti ma pada wa ma fun wa ni boya 1 point abi meji si ki atoma bere se mu adagba eto yi wa si ibi ti a ti ma fi wo.

káàbọ̀ padà sí orí ètò ẹ̀tọ́ yín labalábá ọ̀rọ̀ ní bond 92.9 fm àárọ̀ jẹ́múso lókun. Another point tí ẹ bá fẹ́ kí obìnrin ní ìbọ̀wọ̀ fún yín tí ó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà ló máa ń rẹ́dì. Èèyàn lè sọ pé àṣé gbogbo ìgbà lèèyàn máa rẹ́dì ni, ó ṣe gbogbo ìgbà lèèyàn máa ṣe labalábá, ṣùgbọ́n mo máa ń sọ fún wa pé labalábá wà nù labalábá. Ọ̀rẹ́ paṣẹ rẹ́ paṣẹ bá ara wa rẹ́ ó wà nù labalábá náà. Ó ń ṣe pé àṣé wá lè jẹ 24/7 ní dáàdì náà fẹ́ dá mi lẹ̀ ni, ó ń ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ pé àti ẹ̀fẹ̀ wá dá mi lẹ̀ o, tí ìyá yẹn máa fi wà ní sẹpẹ́ tó máa rí bẹ́ẹ̀ pé mi ò gbọ́dọ̀ dójú àdúrà ti bàbá yìí, òun náà dẹ̀ máa rí àsìkàn rà ẹ̀ àwọn nǹkan tó yẹn máa ṣe. Another thing, ẹ béèrè lọ́wọ́ ìyàwó yín pé báwo ni ó ṣe lè lọ fà jù báyìí lọ, kí ló fẹ́ kí n ṣe? Ṣe rọ́rọ̀ yẹn máa yọ nǹkan jáde lára èèyàn, báwo ló tún ṣe fẹ́ kí n ṣe? Ṣé wà ókè? Jẹ́ ká béèrè bẹ́ẹ̀. Ẹlẹ́mìí lè nìyẹn mi tí mi mọ̀ ṣe, ẹni tó ń sọ fún mi pé mi mọ̀ ṣe, ẹ máa wọ̀ rí yẹn kan sọ. Irú àwọn dádì wa tán gbé kinní sí mi létí yẹn, ó kì í gbà tí ìyàsọ ẹ pé ẹ gbá wọn débẹ̀ àná, ẹ kàn béèrè pé ókè so báwo gangan lè ṣe fẹ́ kí n ṣe, báwo lè ṣe fẹ́ kí ọwọ́ wo lè fẹ́ kí n mú wá, bóyá mọ́wọ́ mi síbi tó fẹ́. Ṣó ti yé wa torí ẹyin bàbá mi àwọn bàbá mi tán máa ń ṣe eléyìí lọ tó jẹ́ pé ó ṣe ti fẹ́ máa rìn sára àyà á ti bẹ́ẹ̀ lọ síbòmíì, wọ ìwọ ọ̀yà ẹni ẹ wá béèrè lọ́wọ́ torí ọkọ̀ dádì là ń bá wí lálẹ́, kí ló fẹ́ kí n ṣe, báwo ló fẹ́ kí n ṣe, ṣe tó máa bẹ́tà tó tún máa jẹ́ kí labalábá yẹn kó tún rinlẹ̀ lára ẹ dáadáa? Gbọ́wọ́ mi síbẹ̀, ẹ sọ fún mi. Dádì ló ń ṣe nǹkan báyìí ni mo ṣe ń sọ eléyìí, níjọ́ ta bá máa ṣe ti mọ́mì á sọ bó ṣe yẹ kó jẹ́ látọ̀dọ̀ mọ́mì. Dádì báyìí pé báwo ló ṣe fẹ́ kí n tún tẹ̀, ó tún lè dùn dáadáa, ibo ló fẹ́ kí n tẹ̀? Ó ṣe pàtàkì kẹ́ béèrè wípé kí ló máa ń jẹ́ kí labalábá fò dáadáa fún ẹ? Tí àwọn yín bá sọ pé owó ni, ẹ wo mo máa ṣe àkọlé kan owó ni lórí ètò lágbára ọlọ́run. Owó yẹn ó lè máa jẹ́ mílíọ̀nù kó jẹ́ pé 1000 péré ni, ṣùgbọ́n owó ni. Ẹ má jẹ́ tún mẹ́nu lọ bẹ́ẹ̀, ká lè parí ètò tálẹ̀. Kẹ́ béèrè lọ́wọ́ pé bí ló tún fẹ́, báwo mo ṣe lè ṣe kí labalábá ẹ tún lè fò jù báyìí lọ, kí ló máa jẹ́ kó bẹ́tà? Ẹ béèrè. Ṣé ẹnikẹ́ni bá béèrè náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn yẹn bá jẹ ti yín lọ́gbọ́n lè nìyẹn àánú, kò sí nǹkan kan. Pẹ̀lú àdó pé àti ẹ béèrè, ó ti kára màá sí kìnnì, ara bọ̀wọ̀ fún náà ni pẹ́ béèrè. Ẹ kàn ti ẹ̀wọ̀ pé ẹ bá ti ṣe tán tẹ̀sí dami ti yàn yín kúkú ti wà ókè. Ẹ kàn lọ ní ti pé ìjọba bá tún nídìí, ìgbà tí a bá tún nídìí kò ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́ kí n ṣe, báwo ló ṣe máa bẹ́tà, báwo ló ṣe máa rọrùn fún ẹ, kí ni mo tún lè ṣe tó máa fi rọrùn fún ẹ? Ẹ jẹ́ kó dàbí ẹ pọ́n wọ́n ti ṣe ẹ̀fọ́ fún yín. Ṣé o pé gbà míì tán bá ṣe káyá máa tá fọkùnrin kò ní mọ bó ṣe ń ṣe, máa kàn máa rùúlẹ̀ rùúlẹ̀ wá máa sọ pé kí ló fẹ́ kí n ṣe? Ẹ mọ̀ nínú Báìbù ọba Hẹ́rọ́dù ìgbà yẹn tó ṣe kìnní tínú ẹ dùn gan tó ní ó yá. Ẹ jẹ́ kọ́ ọmọ ẹ béèrè pé obìnrin kan tó fẹ́ ṣé ìyá sọ bẹ́ẹ̀, ó ṣe kó torí pé ẹni gbogbo ilé ayé àbí tó bá lọ bìnrin kan tẹ́ ẹ̀ ní kọ́ ẹgbàgbé gbogbo yẹn, ẹ sì ẹ̀sìn béèrè náà pé báwo ló ṣe máa ízì fún ẹ, báwo ló tún ṣe máa ízì fún ẹ, àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ? Nọmba wọn kó rọrùn lọ́kàn ẹ, nǹkan tó gbúdọ̀ ṣẹlẹ̀ lọ́kàn kó tó ṣẹlẹ̀ lára. Ọ̀pọ̀lọpọ̀ bàálà kì í wọ̀n yẹn, tó bá ṣẹlẹ̀ lọ́kàn náà ara ó ízì, ara máa tẹ̀ lọ́kàn straight. Tó kẹ́ béèrè pé kí ló máa jẹ́ kó ízì? Ọ̀pọ̀lọpọ̀ gba àwọn dádì máa sọ pé ìyàwó mi ṣe kíní, ìyàwó mi ṣe kíní. Ṣùgbọ́n tẹ bá sọ pé ẹ béèrè pé ìyàwó mi àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ láti rí i pé ọkọ mi nífẹ̀ẹ́ mi? Ẹ bá gbẹ́rú àwọn ọ̀rọ̀ báyìí wọlé, ó lè ṣínà ilẹ̀kùn ayọ̀ lẹ̀ fún yín, ṣínà ayọ̀ mi agbára ṣe máa sọ. Olúwa ṣílẹ̀kùn ayọ̀ fún lè sílẹ̀ fún mi. A ṣílẹ̀ o, that's another point. Another point tún ni pé ẹ ṣe labalábá ní ìgbà tẹ́ẹ̀sì lórí bẹ́ẹ̀dì, tẹ́ẹ̀sì lẹ́yìn ilẹ̀kùn, tẹ́ẹ̀sì lábẹ́ aṣọ, ìyẹn máa ti yé wa bẹ́ẹ̀ yẹn. Labalábá irú kẹjọ dúró kẹni kẹjọ dúró ní public, kẹjọ máa sọ̀rọ̀ síra yín, kẹ máa jù lọ jù bọ̀, kẹjọ wà lórí fóònù, kẹjọ máa sí níbì kan náà, kẹ máa jù síra yín, kẹ máa hàn. Àwọn nǹkan yẹn nìyẹn. Outside the bedroom, ẹ sọ fún pé irun yìí máa le o, aṣọ fine lára ẹ, mo like colour yìí. Kẹ máa jù síra yín like that. Ṣé lóbìnrin àwọn ọ̀rọ̀ yẹn ó ti ń kọ́lé sára ẹ already, ó ti ń dá mi sí lára already. Tẹ́pẹ́tẹ́ bá máa fi normally o, normal o. Tí ò bá rí bẹ́ẹ̀ tọ́rọ̀ yín ò bá ta létí ìyàwó yín, problem ti wà. Ibẹ̀ iṣu yẹn la máa tún dé sàlẹ̀ ẹ̀ kòkò.
ti oro yin awon oro be yen te ba gbe ana ni iya mi iyawo mi ke eh se ma taparaga to nta lo wa lokan e wa la wa ni ni agudo mu ni from ibi to wa ka yo jade na ka to le ma se if not iru te ba so fun yin ko lo pe de wo yen fine iko lara won ti lo mi so ni atun ba woru nkan bayi daddy poruko omo e daddy so so and so oko ma like e go se mo pe ko le mo poko e like e to ba e poko e o ma so fun pe amu like le la re mo fe ko woru ele won ti se la balaba kan to deyin le kon ni ma tun so mi nigba mi agbara olohun pe wa de ti se lori eto yi a ko ma ran wa leti ni pe bi yawo le teyin even e ten something ti daddy le take yawo le bi side chick to ba ri be nkan ma tun dun ti yawo le na ma se re ni olosho daddy ni mi emi ni olosho oko mi e jira yin lowo e just true le sawon oro e just true jade so ka ti se la balaba yen ni ta ka to deyin lekun ta ba deyin lekun ma easy e ko wo pe ta tin dira wa lowo mu lati ta nkan ko ya ya je ka wa for bale ejo ma rush ra yin at the same time we ni se pe okay won se to e moto yun engine wa se start nkan kan e fi fine tune engine dada e pe ejo ma de be ni e de ejo ma wa excited ni pe ah o n gbe mi lokan gbe mi lokan oro yin gbe mi lokan ye fele iya wo yin laarin kini soja yin ya se se e ti o ba ti e lo soja ti o ti lo ja to kan wa le e pe na pe bawo de ni e ko si se ru omo ti mu na de se mo all those things se o pe bawo ni so wa looto awu awon family yen ko bo ya kan je dun okun e ke pere lati ko ti e le mo pe ah baba e ko n se labalaba ni kan lo fe gba lowo mi o mata si bi mo se wa se mo wa okay looto elomi ani wo mi le bere how are you lowo to ba so pe won fine kan kini mo se fe se si yẹn lọ wo yẹ bi pe o ba wo gangan ni se wa okay elomi iyawe inu run lati 2 weeks ago oko ti e ranti lati bere pe ah inu to de n so pe run eyan se ti wa okay tori emotional labalaba okan gangan lo tin bere je ke mo se ma so e je ko je oro ti o se pataki si yin gan pe ah iya yi se wa okay elomi ori iyawe e ti yi gan ninu ile ko mo ara to nu so pe awu ma yin se bo se tele o o tin se bi alangan na o ni idamo dere pe nkan to wa le oko en daddy eni pe kan sa se tuketuketuketuket kuku nbe so gbogbo awon nkan yen o se pataki o wa lara awon nkan to birin si ma ri pe ah baba yi ko se poko n wa labalaba nikan kofo bi mo se wa gan o je ni ogun bi obirin se le bowo fun oko eni yen bale e to je pe ma je bale looto ibowo fun ni ti ma ra awon couple to je pe o dabi en pe mama yen gbara duro se e ri pe baba yen na ko yun e kere te ba fe ki yawo yin bowo fun yin e ni lati bowo fun na bi okunrin se n so ibowo fun yawo e o yato si ti obirin sugbon bowo fun o gbudo wa ka de karamasiki e gbudo karamasiki won ko n se pe tori ki labalaba le fu le se fe karamasiki won nitori pe kan karamasiki won ni labalaba le wa fo after that we pe mi leyan e pe mi leyan o ti don temi na ma se wa ma wa eyan won gba te ba pe dawo iyawo yin leran ko abi ti o jamo nkankan e te wa fe ko nkan to ba ma gbe wa fun yin na le jamo nkankan so ti ye wa bi oro labalaba wa se mama te si waju oro abi aso wa bo se mama lo fa won le to e wa fun a de wo na a se miti awo pe ta ba tun gbe wa lati bi ara awon nkan to le je ko ma lo fa lele mo de gbaladura ipe ba se nfe tawa naa de se n tiraka e olohun a de ma fun wa se e je ka lo sodo olotuwa.